Hallelujah, hallelujah, hallelujah. A quoi du monde, Bobo? On a fait les chéris de bon effet. Et tout calé, c'est le coup. Hallelujah, doit vous la roche. Et nous, on a eu un Solomon, a dit, il y a eu un loi, il m'a bien. Là, c'est le dossier par la sainte à votre SCC. Mais nous battons à Jébolé. A dit, il y a eu un coup. Et ça, on va voir, on nous conduit, soit nous parlons, il y a eu un loi, on a mis mon bagnoir. Gbogbo olólùfẹ́ iléeṣẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ́ tó ń bọ̀ wá láàárọ̀ yìí olúwa dáwọ́lé wọn. Dáwọ́lé ayé wọn kí ìyanu kó ṣẹlẹ̀ lórúkọ Jésù lọ́wọ́ àmì. Ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni wo ni Dáfídì orí kẹtàléní ọgọ́ta tá a mọ̀ sí Psalm 63 ẹsẹ̀ kìíní verse 1. Psalm 63:1 ó ní Ọlọ́run ìwọ ni Ọlọ́run mi. Ní kùtùkùtù tèmi ó máa ṣàfẹ́rí rẹ̀. Oúnjẹ rẹ̀ ń yọ ọkàn mi. Ẹ̀rọ ara mi sì fà sí ọní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pò gbẹ. Ibi tí omi kò gbé sí. Mo bá bèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run tó ń tẹ́tí sí wa láàárọ̀ wípé òògùn ẹ̀ta ló ń gbé ọ́, òògùn ẹ̀ta ni ó ń gbé ọ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé oríṣiríṣi ń gbẹ ló ń gbẹ wọ́n, ẹlẹ́ni òògùn ìyàwó ẹ̀ ló ń gbẹ, ẹlẹ́ni òògùn ọkọ ẹ̀ ló ń gbẹ, ẹlẹ́ni òògùn ọmọ ẹ̀ ló ń gbẹ, ẹlẹ́ni ọwọ́ òògùn òbí ẹ̀ ló ń gbẹ, òògùn ọ̀rẹ́ ló ń gbẹ ẹlòmíràn. Nǹkan tó jáde ní òwe. Ibi tá a

0: ìpín sí ọlọ́lọ́wọ́ fi yá aláàárẹ̀ pé òǹdó ọlọ́run ló gbọdọ̀ máa gbẹ wájú ní ìwé kò ń gbọ ọkùnrin mẹjọ tàbí tíyàwó tàbí tó ń mú tàbí tó bí ẹ ṣùgbọ́n òǹdó ọlọ́run ló gbọdọ̀ máa gbẹ wájú ní pàápàá ní kùtùkùtù òwúrọ̀ ká gbẹgà ká képe ìwọ lọkàn nífẹ̀ o tá a bá bẹ̀rẹ̀ sí í ṣe eléyìí ó dájú wí pé ọlọ́run máa yọ sí wa gbogbo nǹkan wa ni ó máa ṣe déédé ọ̀nà máa là fún wa wọ́n gbàdúrà lórúkọ Jésù láti òwúrọ̀ yìí lọ gbogbo ẹ̀yin èèyàn tó ń gbọ́ ẹ̀yin olólùfẹ́ ilé iṣẹ́ ń bẹ gbọ́ mẹ́fẹ̀ tó ń gbọ́ ètò yìí ògbé ọlọ́run kó bẹ̀rẹ̀ sí gbọ́ ọkàn yín ìfẹ́ ọlọ́run kó wọ inú yín àti máa ṣàfẹ́rí ọlọ́run kó dìrọ̀rọ̀ fún yín lórúkọ Jésù bẹ́ẹ̀ sí ní ṣàfẹ́rí ọlọ́run ọlọ́run kó yọ sí yín ọlọ́run kó farahàn fún yín bóyá ọlọ́run ti ń gbé ọkàn yín ẹ máa rí ọlọ́run ọlọ́run yóò yọ sí yín ṣẹlẹ̀ ìyanu yóò sì ṣẹlẹ̀ àyípadà rí yóò wọ inú ayé yín àti sí ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ ló máa rí ògo ni fọlọ́run yóò kẹrù kúrò ní parí o iléeṣẹ́ ìbọn ẹkẹ ló máa tẹ̀síwájú lórúkọ Jésù náà wà àmì.
1: Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Adúpẹ́ fún ọlọ́run ọba orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adébáyọ̀ Igigbanga ọba tó tún ní kí ojúmọ̀ tèmi kọ́ mọ́ra òpin ọ̀sẹ̀ láwà yìí ọlọ́run kọ́mítà sí ní òpin ọ̀sẹ̀ rere fún wa ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́lá ilaha illallah àtọ́nílé àtàlejò àtọkùnrin àtọbìnrin mọ̀jà gúrò bàmíjẹ́ lórí ara wa àtàwọn tó wà ní abroad ni àtàwọn tó wà lónìí jẹ́ ká gúrò ara wa síbìrin ni pẹ̀lú àṣẹ àtagbára ọlọ́run ilẹ̀ tó ní tí wọ́n báyìí. Àmọ̀ jáde àwọn mí ọwọ́ ilé wọn mọ̀ sinmi ẹni tí ń sinmi ńlé àgbákò ní débà ilé o ẹni tí ń jáde tí wọ́n á jíjẹ mímú lọ ọlọ́run ọba kò ní jọ pàdé àdánwò ire ojú ọ̀nà ọlọ́run ṣàṣeyọrí ní kọ̀ọ̀kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dẹ̀ gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ara weekend láwa ó pọ̀ bá ń bọ̀ wọ́n náà ra nǹkan fáwọn ọmọ rẹ wọ́n tó lè já sí pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ mọ wálé wọ́n náà tíra ìgbìyànjú tó bá ń bọ̀ mọ́kàn wálé lásán wọ́n náà fábọ́lú gbàgídá ní káwọn ọmọ orí ọkọ mọ̀mọ́ pé bàbá àwọn ń bọ̀ ọlọ́run yóò ṣe ní ọ̀run ọba tó lè rọrùn rẹ̀ yóò fi kárí ẹni kọ̀ọ̀kan yóò bá tó léde ṣe dáadáa jù báyìí lọ ọ̀làlá ìlà orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adébáyọ̀ Igigbanga the grand chief missioner Ayatollah Muhammad Islam Church of Nigeria arawa ṣe àgbà fún ìnáwó àgbà gbogbo ìlú ìjọsà tẹ̀dọ́ sínú ilé rẹ̀ Lagos. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
2: Àpò ojúmọ́ ìwúre ròyìn ní ọ̀wáyé látẹnu ìlú ọmọ yín olóyè Ìbádàndé Àgbẹ́kù Ejò láti ìdí òrò ní mọṣẹ. Ó ti fá ìròsùn méjì ńlá tẹ́bi bára wa sọ̀rọ̀ lẹ́yìn ìdùnàrà ní kákó máa wá òsùnlẹ̀ tọmọtọmọ. Ẹ̀jẹ̀ wá onísùnlẹ̀ tọmọtọmọ ìgbìmọ̀ ìròyìn jákàbẹ̀jẹ̀ wá ti apá títì láró. Ní wàlẹ̀ pamáyà ní kíákíá báyìí ìgbà tọ́lù àta tó lè gbogbo kọ yìí èdùmọ̀rẹ̀ ò ní jẹ́ kí gbà náà ó lè mọ wa kò ní lè mọ Nàìjíríà kò ní lè mọ gbogbo ẹ̀yìn olùgbọ́ mi kò ní lè mọ iléeṣẹ́ gbọ́ndẹ fẹ́ nítorí ifá ní ìtarukú ńláwó tarukú ìtarukú ńláwó tarukú ìtarukú pátá. Adébábúgbà níjọ́ tí ń ṣawọ́ rùndì ọyọ́ wọn ni ìgbàdé ìgbàrú láwo ìgbàrú kan ìgbà bọ́ oríṣi lọ́tà àtìkì káyọ́kì lóde ọyọ́ lóde bá wọn lóde ọyọ́ nígbà tí bá wọn nígbà tí rẹ̀ lò òde ọyọ́ kan ìjọ ni ìjọ ayọ̀ ni yọ ilé ńlá wọn yàwó ńlá wọn yẹ bá ipá yín olódùmọ̀rọ̀ olódùmọ̀ ni ó bẹ̀rẹ̀ tí ó máa yẹ ó ní èrò pọ̀rọ̀ ọ̀fọ̀ra ẹ màmá wọn bẹ̀rẹ̀ ní jẹ̀bútúre ńlá báwo lẹ́sẹ̀ ọ̀pẹ o ìgbà náà ṣàdúrà orúkọ ẹgbẹ́ òkìlẹ̀ àná pẹ̀lú ẹlẹ́dà rẹ̀ ni ló fi dóde ọ̀wọ́ báwọn nígbà rẹ̀ ìgbà tí ń bẹ lóògbéègì èdùmọ̀rẹ̀ á ṣe nígbà rẹ̀ fún gbogbo ẹ̀yìn olùgbọ́ ọ̀yìn pátá á ṣe nígbà rẹ̀ fún bọ́ndẹ fm ìlúlẹ̀ ìdùmọ̀rẹ̀ onídó lè mọ́ wa kọ́mọ́tọ́mọ́ gbogbo tí wọ́n ṣe ní tipátipá ní líle kókókó ìrọ̀rùn máa ma báwọn ṣe tábà wá bí ní pé talent tó ṣe wúlò oko mi ẹ sọ fún ọ pé èmi ọmọ yín olóyè ìfákàrọ̀dẹ́ àgbékù ìdójó láti ìdí òru ní mọ̀ṣẹ̀.

fẹ́ afẹ́jú rẹ́díò afẹ́dẹ fẹ́ yọ. Apàtẹ èdè ó kú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àbí níwọ̀n ara wọn. Iléeṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ ọmọ èjèèjì 92.9 àwọn arábìnrin kíni olédè okùn tó bá gbọ́ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípa yọ àwọn alàgbà níbi ìkásọ dídùn lédè igbó. Ọ̀gá mi wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́n mélé níbi kámọ́fẹ́ pọpọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé fún ọyẹ bẹ́ẹ̀. Bọ́ọ̀lù FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní nbẹ. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmìlẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

0: tí wọ́n bá ń bí léèrè báwo la ṣe ń ṣe àṣe ìtalákanṣepọ̀ báwo la ṣe ń lo àlùyọ nílé iṣẹ́ rédíò nàìjíríà bond fm ọ̀rẹ́ aráàlú a ò lẹ́bọ bẹ́ẹ̀ náà ni àlóògùn a fi ọlọ́run ọba a fi ṣe àgàndì wa tó jẹ́ pà ń gbẹ́kẹ̀lé a bàbá wa ní adùn ṣe bí nǹkan tí ọlọ́run ọba mi lọ́wọ́ sí a sọ̀rọ̀ ṣe bí nǹkan tí olódùmarè kò fi hàn tẹ̀lù olódùmarè ní gbogbo ọjọ́ ayé lòun mọ̀ ṣoore fún wọn ọmọ ẹ̀dá adarí wọn ẹnìkan tó wá ń sọ pé sí tọlọ́run ní ọ̀sẹ̀ ni àbí téèyàn tọlọ́run ní ọ̀sẹ̀ ní àlàgán rí ta fi wọlé sórí ètò wa ètò ojúmọ́ rẹ tí lè sọ bond fm 92.9 ọ̀rẹ́ aráàlú tá a kárí ayé òwì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni àwọn aláṣẹ àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ bond fm gbàgbọ́ tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá ẹnìkan kì í bògbó òṣùpá àmọ́ dúpẹ́ fún ọlọ́run ọba pé bá a ṣe fi orí bẹ́ẹ̀ náà lórí o wọn á ní bó ti wò kí ló súnmọ́lé tó kọ́ọ̀dù ó súnmọ́ ẹ̀dẹ̀ wọn àfẹ́ níbẹ̀ bí abẹ́rẹ́ làbí ní abá ti fẹ́ lọ́jẹ́ pa ti ń tóbi jèrè lọ àgbọ́dọ̀ máa gbósùbà sàdán kátà òṣùpá ó kárí fún àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò nàìjíríà ká sì máa ṣe gbòsàgbòsàgbòsà lẹ́ẹ̀mẹta lórí pé iléeṣẹ́ yìí kò ní kù iléeṣẹ́ bond fm kò ní yàn kú tá a bá tún ní ká máa wò ní ẹsẹẹsẹ radio one metro fm bond fm àwọn ọmọ mẹ́ta tẹ́pọ́ wà nílùú èkó bíbá yìí àmọ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o lábẹ́ ọ̀gá àgbà pátápátá mo bá bẹ̀rẹ̀ adẹ́nìkẹ́ wúrọ̀lá adégòkè a máa gòkè náà ni o kí wá iléeṣẹ́ yìí mọ̀wé wàhálà aládé akọ́ṣílẹ̀ yìí ajáde mọ́tànlé àdúpẹ́ lọ́wọ́ yìí o gbogbo àwọn ẹnjìníà wa ń kọ́ àmọ̀ lóore àwọn mọ́kẹ́tà wa náà dọ́rọ́ ti ara lò ní ẹ̀yẹ̀gbọ̀n yín pátápátá ẹnjìnà bàbá tó jẹ́ àkànbí iṣẹ́ lẹ ṣe ẹnjìnà báyọ̀nlé ẹnjìnà adéṣínà ẹlẹ́rìn ẹ̀yẹ ẹnjìnà tí ń kó wálé ọmẹ́gún tí ó fi lọ sulaiman orí wo ti ń ka gbogbo ẹ̀ ládépọ̀ ladò gbogbo yín pátápátá náà lọ́jọ́ pé ẹ ṣeun àdúrà wáyọ ọgbà ní agbára ọlọ́ba wọn ní láàrin àwọn àjọ lọ́balọ́ba náà lọ́jọ́ pé a ti yan ìjọba baálé lónílé baálẹ̀ ló ládùúgbò ọba lónìí ìlú aláyélúwà ọba àríwá ń bàbá tó dé akéwì olóyè kó bàbá fòwà àbúgbà wa ní adúpẹ́ lọ́wọ́ yìí o bákan náà àgbọ̀lọ́gbẹ́ àbúṣe onígbòkò káfọ̀tà mọ̀mọ́ pé bí lẹ́sẹ̀ lóko ti dákùnrin láàárọ̀ ẹ̀ ọba adéyẹmí olúwa ṣẹ́gun àjàsá ọlásídẹ̀ẹ́ wa akin lọ́pọ̀lọpọ̀ oníṣàṣà kingdom balansudé lawa gbọ́rọ̀ bíi àmọ́ kin ìjàpọ̀ ọ̀tọ́rìtì akin yóò gbúdọ̀ láti ẹ̀fẹ́ kàtàn ọba ẹ̀lẹ́ ti jẹ́ òdòdó akin yẹn baálé ọkọ̀ ìwé pátápátá ìlàdúpẹ́ látàwọn òjíṣẹ́ ọlọ́run àti wọn ìfètò wa ṣeré gbogbo àdúrà tí wúlò tẹ́pẹ́ ṣe náà lọ́jọ́ pé ọgbà lórí wa ta lálejò mi ta ló wá bá mi àlejò fún ti ọjọ́ sátidé ọjọ́ tó lápẹrẹ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 oṣù tuntun náà lọ́jọ́ pa wà ẹ́ wọn náà lọ bá mi lálejò blessing àlùkò ọkù ṣẹ́ o àmìgbẹ́ àdàbà wọlé àbájáde adúpẹ́ lọ́wọ́ yóò lọ́wọ́ àsìkò friday láì wàgbé àwọn engineer tó jẹ́ pé àjọ wà látàlẹ́ àná títí di àsìkò tá a wà yìí àti ict officer wa adéfẹ́mi òdìkùtù wákàtí márùn kí fi ṣeré àdúràgbà náà ní ọba oṣù tuntun lọ́rọ̀ mi sí lórí ètò àìtó yín ojúmọ́ rẹ̀ oṣù tuntun yìí yóò hàn ṣàwàsówó yóò ṣàṣọmọ ṣàìkú baálé ọ̀rọ̀ ẹlẹ́dàá wa o oṣù tuntun ṣe ń taari ẹ̀ sí mi nìyẹn o látojú oorun tí mo tún mú wá sójú ayé báyìí pé nínú kòsíkòsí kò ní ṣẹlẹ̀ sí wa nílẹ̀ wa nàìjíríà nínú oṣù tuntun tá a mú lónìí ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 àánú ọlọ́run lórí wa lórí ọmọ lórí ẹbí lórí ẹ̀sìṣẹ́ lórí èdè wa nàìjíríà ìdùnnú kan máa ṣubú láyọ̀ fún wa nínú oṣù tuntun tá a wà yìí àdúrà wa ìwúre wa ọlọ́run ọba yóò jẹ́ ọgbà o nínú oṣù tuntun yìí àìsàn àrùn tí máa wọn gbéyàn láti hospital kan lọ sí ilé ìkejì àbí lọ sọ́dọ̀ àwọn oníṣègùn dúdú kò ní ṣẹlẹ̀ sí wa ọjọ́ ọ̀la ọjọ́ ẹ̀sán àtúbátán wa yóò dà nínú oṣù tuntun tá a mú ọjọ́ kìíní
1: osu kejo odun 2026 isele ti ma gbomi je loju eni ekun aro ekun osan ekun ale ko ni sele si wa dile wa yo mo ri je yo mo ri mu yo mo ri na yo mo ri lo inu osu tun osu kejo ta mu
0: blessing aliko olooto eto fun saturday fun otumare saturday julius olalele olumighty yameto meto orilu ogun lati ogbore fun controller tojo olalele like by good professor lati idaji ti di agun meje labo gariya to gbe lo wa se je to da to mi die na je se mi mo ke to wa kon te ko wa be ma wa soju opo le tori baba wa sulaiman oje de ko last term lo won tin pe labenu bakan imam okan la awon na re tojo olalele kan tin pe labenu pastor julius olalele opabola mori adura te tari si wa lai gbagbe oloyin fakayede agekwejo wa ni lati adu ekiti wa ni sesi lagba gbogbo re yogba osu tutu la wa lo ba mi lari jo 0706316191 si se gbagbe murudin adideji obige omo aye eleko to lo te ijoba ni yina soke ti bi re firo tutaba ni ibadan ni ipinle oyo ya doki lona bi ologbo si friday ba ta ba wa nbe ya ju soke ka ma gbagbe wole ke ma pe ni bi agbe fasiku ogun seju le

0: olóògbé síkírọ̀ èdè barrister ni bóde gbèsè bá kọ̀ tí ò fi gbámọ̀ tó ti fi sílẹ̀ kò lè parọ́ lálẹ́ ẹni káà lójú òkú wa yìí ẹ̀ló. orúkọ ya fún ojú lẹ́wọ̀.
1: orúkọ tèmi ni
0: àkú oṣù tuntun yìí o ọjọ́ kìíní oṣù kọjọ. Ẹ̀sìnkà 08169139689 náà ni ojú òpó gbogbo ọ̀nà lọ jẹ́ pé ọgbà wọlé àwúrẹ̀bẹ̀ oṣù tuntun láwà ẹ́ kó ń kalu kókó béèrè nǹkan tó fẹ́ lọ́wọ́ ìlédùmarè. Ada blessing àlùkò wo ni àdó àwọn ọgbà ni agbára ọlọ́ọ̀ba. Àwọn iṣẹ́ ń bẹ fún tẹ kí n jẹ́ láre bó ṣe ń retí ìpè yìí náà ni 08169139689 náà ni ojú òpó tó yẹ pé ẹ fi tẹ̀mí láago lórí ojúmọ́ retí sátidé mo sì ń tẹnu mọ́ wípé ibi tí ó gbẹ̀kọ́dún bí gbòdò gí sọ̀wọ́n monday tuesday wednesday thursday friday saturday ọjọ́ mẹ́fà la fi mú ojúmọ́ retí iléeṣẹ́ ìrìndé nàìjíríà bá fẹ́yìn kúlẹ̀ àfilẹ̀ fẹ́yìn náà pé díẹ̀ tó ní nǹkan ò ní nǹkan ojúmọ́ rẹ ti lè ṣe bond fm kò sí àfiwé rẹ àánú lè jẹ́ pé àrígbà ni agbára ọlọ́ọ̀bà happy new month oṣù yìí á báyọ̀ fún wa láti ìdúmọ̀rẹ́ dr tuji ọlálẹ́kà jp the charismatic radio presenter ilé o àríyànná charismatic presenter kí láwá sọ fún pásítọ̀ presenter producer olùyege àrídèjì ẹjẹ aládùn kéré ìgbégbé ọlọ́ọ̀wọ́ ọlọ́ọ̀wọ́ ṣùgbọ́n jẹ́ ń dá tọ́wìnà kọ́ tó rí pé mọ̀ tàtà písẹ̀ pẹ̀lú orí tó ń lọ lọ́wọ́ ìjọ́lẹ̀ ìbílẹ̀ sí àlùkò kò ṣẹ́.

kí gbogbo wa ní orúkọ Ọlọ́run aláyé. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà. Níbi tí gbogbo apátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi. Tí a ó sì máa jọ gba àdúrà. Àgbàyọrí àti àgbàṣẹ́gun ní èdè àbínibí. Orúkọ mi ni Ajínrere Modúpẹ́ Odúnlami. Gbogbo ọkàn tó jí sí kùtùkùtù òwúrọ̀ yìí, ẹ jẹ́ á jọ kí Ọlọ́run wípé ó ṣeun. Ẹ jẹ́ á jọwọ́ wá sí ọba ayérayé. Ọlọ́run tí ó jẹ́ kó ṣeé ṣe fún wa wá láti wà ní ipò aláàyè. Ará nínú Olúwa kò sí nǹkan tá a fi sàn ju àwọn tí kò ti pa lọ. Tí a ò bá sí mọ́, kò yín Ọlọ́run ní orúkọ padà, kò yí ní ipò padà, kò mú kí agbára rẹ̀ ó di kúkúrú. Ọlọ́run náà ni yóò máa jẹ́ títí láìláì. Ọlọ́run tó wù nínú àánú rẹ̀, tó pa èmi àti yín mọ́, títí di ọjọ́ òní, Ọlọ́run gba ọpẹ́ wa. Adúpẹ́ àlàáfíà, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ fún ojú ere yín. Eléyìí tí ò hàn wa ní ìgbà kan ṣoṣo. Ọlọ́run gba ọpẹ́ wa. Adúpẹ́ gbígbàdúrà ní gbogbo ìgbà. Bí a ti ń pè yín, bẹ́ẹ̀ lẹ̀yìn Ọlọ́run jẹ́. Ọlọ́run tí a ń pè ní kọ̀rọ̀ tó ń dà ní gbàgbà. Ọ̀dọ́ yín la dá gbogbo ògo padà sí. Ẹ gba ọpẹ́ wa ní àkókò yìí. Ẹ gba ìjúbà wa pẹ̀lú. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Mo ní ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tí mo fẹ́ kí àwọn ènìyàn gbà pẹ̀lú ìkíyèsí. Mo fẹ́ kó pariwo orúkọ Jésù tó pariwo ẹ̀mí mímọ́. Áńgẹ́lì tó ń pín ayọ̀, áńgẹ́lì tó ń pín ìdùnnú, eléyìí tó ń pín inú dídùn, tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nínú ayé yìí, ó yá máa bọ̀ lọ́dọ̀ èmi. Áńgẹ́lì kan wà tó ń ṣiṣẹ́ lọ́wọ́, ó ń ṣiṣẹ́ káàkiri káàkiri nínú ìdílé, ní ìlú sí ìlú. Ó ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Àkókò yìí, ìdùnnú kún ọkàn àwọn ènìyàn. Àkókò yìí, ayọ̀ ń bẹ nínú ayé àwọn ènìyàn. Bó tilẹ̀ kó le tó ní agbègbè ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, bẹ́ẹ̀ Ọlọ́run gún wa. Ọlọ́run fi ìdùnnú àti inú dídùn kárí. Tàbá wá rí ẹnikẹ́ni tí ayọ̀ tirẹ̀ ò tí ì dé, tí ìtùnú tí ẹ ò tí ì dé, tí ìdùnnú tí ẹ ò tí ì dé, ẹjọ́ ó gba àdúrà yìí o. Áńgẹ́lì tó ń pín ìdùnnú, áńgẹ́lì tó ń pín ayọ̀, áńgẹ́lì tó ń pín oríire, áńgẹ́lì àṣeyọrí tó ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú ayé yìí, ó yá máa bọ̀ lọ́dọ̀ tèmi náà, wá fi ọ̀dọ̀ mi ṣe ibùgbé. Ní àkókò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé ni wọ́n ti ń yọ ayọ̀ oríṣiríṣi. Àwọn kan ṣe àṣeyọrí, àwọn kan ń tẹ̀síwájú. Ògo ń farahàn káàkiri. Ọlọ́run má gbàgbé mi nírú àkókò báyìí. Ọlọ́run má gbàgbé mi nírú àkókò báyìí. Kòríta tèmi náà ti ń retí ayọ̀, tí mo ti ń retí ìbùkún, tí mo ti ń retí ìtùnú, tí mo sì ti ń retí inú dídùn. Ọlọ́run bá mi pàdé ní ìkóríta yìí. Áńgẹ́lì inú dídùn máa bọ̀ lọ́dọ̀ èmi náà. Áńgẹ́lì tí múnú ènìyàn dùn máa bọ̀ lọ́dọ̀ èmi náà. Ẹ̀jẹ̀ á gbàdúrà fún àwọn ènìyàn tí wọ́n ṣe àṣeyọrí lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe àṣeyọrí yẹn, ẹ ó ní ẹ̀rí àṣeyọrí. Ẹlòmíì ti ṣe àṣeyọrí tí àwọn ènìyàn fojú rí, ṣùgbọ́n tí ẹ̀rí ò yọ níbẹ̀. Mo ní kí n sọ tẹ́lẹ̀ o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe àṣeyọrí.

wípé o ni náwó asán bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ni nú àná dànù owó gbogbo ohun tí ó mú inú rẹ̀ dùn ní àkókò yìí kò ní padà bà ọ́ nínú jẹ́ olúwa ló ní kí n sọ fún ọ bẹ́ẹ̀ bí àkókò yìí ti jẹ́ àkókò ìdùnnú áńgẹ́lì ìdùnnú yẹn kó fi ilé tèmi àti ẹ ṣe ibùgbé títí láéláé ayọ̀ tèmi àti tiẹ̀ kì í ṣe fún ìṣẹ́jú kan títí láéláé ni ayọ̀ wa títí láéláé ni ọpẹ́ wa níwájú rẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ jẹ́ ká sọ fún ọlọ́run gbogbo àwọn ènìyàn tí ó jẹ́ pé ó wọ̀n kí wọ́n yọ ayọ̀ àkókò yìí ṣùgbọ́n tí agbára ò sí ní orúkọ jésù ọlọ́run kó rán ìrànlọ́wọ́ kó rán àtìlẹ́yìn kó rán àwọn ènìyàn tí ó bá yín gbé ẹrù yìí ọlọ́run kó rán sí yín gbogbo àwọn ìdílé tí ayọ̀ ti wọ yìí ìkorò òdẹ̀ ní wọ bẹ̀ mọ́ gbọ́ mo ní kí n sọ àsọtẹ́lẹ̀ ìbànújẹ́ ò ní dàpọ̀ mọ́ ayọ̀ tẹ́ ń yọ̀ ní àkókò yìí mo fẹ́ kó o mọ̀ wípé ìgbà ayọ̀ tá a wà yìí ìbànújẹ́ kò fààyè gbà ní àyíká wa àti ní agbègbè wa gbogbo ènìyàn tí a jọ máa ń rìnrìn àjò àdúrà yìí ayọ̀ tó ń yọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìbànújẹ́ ò ní darapọ̀ mọ́ ẹkún ò ní darapọ̀ mọ́ òṣè ò ní darapọ̀ mọ́ òfò kò ní bá ayọ̀ yìí òfò kò ní débà lórúkọ jésù mo gbàdúrà ò ní jẹ̀bi nínú ayọ̀ tó ń yọ yìí àti èmi àti yín a ò ní jẹ̀bi ní àkókò yìí ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìwọ tí o gbádùn kristi nínú àdúrà yìí tí ó sì wọ́n pé kó máa gbọ́ ní ojoojúmọ́ o lè tẹ àtẹ̀ránṣẹ́ láti orí whatsapp rẹ sí nọ́mbà tí mo fẹ́ pè yí wípé ẹ fi mí sí ìdílé àdúrà nọ́mbà náà nìyí 080-21-22-20-22 lẹ́ẹ̀kan sí 080-21-22-20-22 àtẹ̀ránṣẹ́ nìkan ni o èmi ni tí ní tòótọ́ ajíhìnrere mo dúpẹ́ aya ọdún lámì ire ni o.

ade feyo apate ede oku fofo agbede amo wi o to ba jora won la wa fi ni won ara won ile ise radio ti wa awon eyan to dan to dalenu dalo ni pede ifaso wa po amejeje 92.9 awara pede kini elede okun to ba gbo bo shau salaba soko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọn mẹ́lẹ́ níbi ká má fẹ́ pọpọ yọ nínú èdè gbogbo láfi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọpọ rédíò àmì jìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa ní bẹ.

0: ẹ̀họ́ ihu ayọ̀ sí ọlọ́run ẹ̀yin èèyàn gbogbo ìwé mọ́ onísàmù sọ pé ẹ fi ayọ̀ sí gbogbo èèyàn bíbélì sọ pé ẹ wá ẹjẹ́ ká fi ayọ̀ sí ọlọ́run wa ẹ múrin mọ́wọ́ ẹ múlùwọ́ ẹ fún ìpẹ́ lódòrò ká fi yan ọlọ́run wa ọlọ́run wa ló ń ṣe wá lóore tó pamọ́ tó ń fún aláǹfààní àti ìrọ̀ ìfẹ́ láti máa ní kátùmámì ọlọ́run ọba wa ló ń tẹ̀wá síwájú tá a fi ń ro èrò tó lè wá sí wá sí ìmúṣẹ ọlọ́run ọba wa náà ló jẹ́ pé ń pamọ́ tá a fi láǹfààní àti sùn tá a sì ń jí láyọ̀ ọlọ́run ọba náà ló ń tì wá lẹ́yìn tó fi jẹ́ pé à ń láǹfààní àti kúrò lé tá a sì ń débi iṣẹ́ wa láyọ̀ tàlàfẹ́ ta tó ń kó ń bí iṣẹ́ ta tó ń padà délé ọba ṣe lọ́pọ̀lọpọ̀ wò ta bá ní ká wo oṣù wa èyí tó ń bẹ inú ọdún kan a rí i pé ọ̀pọ̀lọpọ̀ oṣù náà la ti pa jẹ tí ọlọ́run ọba ò sì jẹ́ kí oṣù pa wá jẹ àmàdúpẹ́ o ọlọ́run ọba tún ṣe wá dì ní adúpẹ́ o àwọn kan bẹ tá a jọ bẹ̀rẹ̀ ọdún yìí ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 tí wọ́n ké happy new year oṣù gbọ́wọ̀ láǹfààní àti dèní a wá fi yọ̀wọ̀ ṣùgbọ́n fi ìmọ̀rí hàn sí ọlọ́run ọba ni ọba tó dá wa sí tó fún wa láǹfààní àti ìrọ̀fẹ́ láti dèní ẹ kó ojúmọ́ ẹ kó oṣù tuntun o lẹ́nìí tí í ṣe ọjọ́ kìíní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 a máa yan ọlọ́run wa lógo ni o bàbá ológun tí wọ́n máa gbogbo lọ tún jí ọlálékun lórúkọ mi.
1: ẹ kó ojúmọ́ o.
0: ẹ kó ojúmọ́ gbogbo olólùfẹ́ kọ́kọ́ ní òye sọ ẹ̀bọ́n dẹ́fẹ̀ àjèrè bí ọ̀dẹ̀ òdùn bí torí pé bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí o òní ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni aláìdé ò parọ̀ ọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 oṣù tuntun ìyọ́sàsọ́wọ́ yọ́sàsọmọ yọ́sàsí àìkú baálé ọ̀rọ̀ àwọn tí ra mùsùlùmí náà sọ pé ọlọ́run pé àdúrà ó ṣe fún mi ni àdúrà náà ní dáa mọ́mì ni gbogbo òbéèrè wa bẹ́ẹ̀ yára sọ náà ní tá a kọ bá ní kọ́ o ní tá à ń béèrè fún bá ní fòǹtẹ̀lú kí orí èdè wa ìyá kó sì de ilẹ̀ lérí o búbú kan kì yóò ṣubú lù wá àrùnkarùn kì yóò sùn mọ́ ilé wa àbólú wa tó dájú yọ wà lórí ẹ̀mí gbogbo wa o torí pé ọlọ́run bá súnmọ́ wa pẹ́pẹ́ pé bíi san òun ilé náà ni àgàn ti ta fi wọlé sórí orí kókó lóyún fún tààrọ̀ yìí orúkọ ẹni náà ni ìjánu ẹni o mọ̀fúdín olú igi náà ni orúkọ tèmi jẹ́ ICT ọ́fíìsì àwọn adéfẹ́mi òjìkúta jọ ń ṣe papọ̀ ni o ìlà lásìkò bákan náà lágbọ́dọ̀ gbàgbé blessing àlùkò ẹnjìnì adésínà ẹlẹ́rìn ẹ̀yẹ ẹnjìnì awálé ọmọ eégún ẹnjìnì abáyọ̀lé ẹ̀ràn sínú olúbọ́dún láyọ̀ lóde o a sì gbọ́dọ̀ gbé àwọn mẹ̀gádì àbáwọlé àbájáde àjọ ṣiṣẹ́ papọ̀ bí wọ́n bá sí géètì lúru ò lè wọlé ọba àjẹ ọdẹ láti èjì mẹ́sàn kókó ń tẹ̀síwájú fún tààrọ̀ yìí ká mọ́ ní ọkọ̀ kejì àkọ́kọ́ òkèlè wọ́n ní kí n rá wọn bẹ̀ ebi ọ̀gbọ́dọ̀ pọ̀ mọ́lẹ́dẹ̀ wa nàìjíríà o arábìnrin àkọ́kọ́ rẹmi tinubu ló ṣe lè rí bẹẹ fún ìrànlọwọ
1: ìbàdàn ìbàdàn
0: tó lọ máa kéjò káàkiri
1: ẹsìn níbo ti rí ilá lásìkò láàárọ kùtùkùtù oúnjẹ iṣẹ ni òní ṣé adéfẹmi ṣe lálásìkò wa ni àbọ sọrọ ńlá lásìkò wọn tó bá wà ṣáà tó àṣírí ṣá.
0: àti ìmẹnuba ọbẹ ẹkùtẹyìn òkè òkun ń lò
1: ní
0: títí ìmẹnuba àwọn ọbẹ tí wà tó wà nílùú ìbàdàn ọrẹ wa kan tó.
1: ọbẹ olẹ nìbàdàn tí o sì jí omi ẹsọ. ọbẹ olẹ nìbàdàn tí o sì lókè ogun.
0: ajẹpẹ nkan ṣe wà.
2: ajagbó ajagbólógún egbèrè òde nulẹ edumare ti ètò ayọ ọbẹ ni olùbàbá ẹnìkan bàyẹpẹ àrídì orí olóòótọ́ bá ṣe wọn a sì máa lówó àìníláàrí nìtumọ̀ olùṣe orí olùṣe tó bá ṣe kò lè la èèyàn kan ọlọ́run ọba ni bí ẹgbẹ́ iná ọ̀la dáhùn ṣe tó mẹ́wé rẹ gbogbo wa lòkè nípa àkúnlẹ̀yàn àkúnlẹ̀yàn ńlá dáyé bá adélayé tó lójú ń kọ́ wa ọmọ akọ́ òsín láyé bí tó lè ti pa ẹ̀rẹ́ ẹsẹ̀ mú olùṣe ènìyàn tó lè rẹ bá burú láyé láti òdi ọ̀run orí gbogbo ọ̀jọ̀gbọ́n olóyèdè wọ́n máa gbé iṣẹ́ lé àìná lọ́wọ́ gẹ́gẹ́ bíi alábòójútó àgbà fún àjọ jamb lẹ́yìn tí bàbá lọ ọdún mẹ́wàá nínú ọ́fíìsì gẹ́gẹ́ bíi olùdarí àjọ jamb.
0: ẹyẹ sí ọkọ kú apanijà ẹbàn díjítẹ dáhùn aláàmú
2: lédè wọ́n máa gbé iṣẹ́ lé àìná lọ́wọ́ gẹ́gẹ́ bíi alábòójútó àgbà fún àjọ jamb lẹ́yìn tí bàbá lọ ọdún mẹ́wàá nínú ọ́fíìsì gẹ́gẹ́ bíi olùdarí àjọ jamb.
0: ẹyẹ sí ọkọ kú apanijà ẹbàn díjítẹ dáhùn aláàmú lédè wa nàìjíríà kú àṣà yín kò ń bí o. torí pé mi ò ní negotiate mi ò ní jókòó tábìlì òun pẹ̀lú èsì òkòkò ààrẹ ilẹ̀ wa nàìjíríà ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí.
2: igbákejì ààrẹ tẹ́lẹ̀ ló lé wa nàìjíríà àtikú abakọ àwọn ni a kì í dágbádá bolẹ̀ lójú ẹni tó wà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ebi ń pa wọn nàìjíríà lọ́tọ̀ ọmọ nàìjíríà ń kẹ́ra lọ́sì síbẹ̀síbẹ̀ ẹ̀yà owó tó lọ bíi bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n
0: afọlọkọlẹkọ ẹ jẹ ti ojú ọna wa kó mọ yọkulẹ jákèjádé wa nàìjíríà aṣọjúmọ lamẹdì ni ló ń pẹ gómìnà sí àkíyèsí bẹẹ.
2: sẹ́nítọ̀ tọ́tà àpótí ìdùnnà ó ti rọwọ́ ẹ̀bẹ̀ sí ọmọ nàìjíríà pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ won ni won gba to ti je pe orilede South Africa won pe si orilede wa Nigeria to won tun pato fun omo Nigeria ni iwe irin na visa ka na da pada fun obe wo ba je bu ko lewo awa na ta gbegidi na won agboro fun visa Nigeria
0: owo tutun la nfe afaro te owo jade joba papo si ara ile pore riba sin fi in omo ti ran lo ta fi pamo
2: won ni leyin ku alakan ariwo enu ni leyin gba ta ba se aseyori alaye aseyori na lo je pe yo tele jeje mo pe lori awon akeko ati awon oluko ni jawa bi lo rire ti won pada soriire nigba ti awon ajinigbe to pe ariwo gba pada lo won abara me ti won ti tu asiri ijoba awon ilana ti won to ati ona gba to je pe won ri awon akeko ati awon oluko na gba pada
0: ai dagbaju eko lo ile se toro mo ti awon elesikrisi ire ajo lo si Jerusalem ni o te won si wherever ball Christopher ball won na o se awon to je pe won ti fun ni idanileko imisi to ba gba mo wipe won se fo oro seyin o
2: se won ni koko na legun gbo agbado ka soro kara be na legun o to awon ti won je oni onisegun ibo to ngbo osu lowo ijoba won ma ti be si rale pe ileri ti ijoba lori pe won san awon owo ajele awon won ni won ko won san tori de yi awon ogun le yanse lodi o
0: eni to so to lo yan adupa na se ko gbo si ase ti mo nta si ta ti mo nse lowo lowo mo gbono pari eni olule abaje ko to kokan legun osu kejila odun 2026 yes on wike lo ja ko di mimo
2: aparo to je ko ta ton ke mo mura ojo kan ba to ko se pa ko ti olode owo ti ba won o igbon ri ssc lo won eyan meri kan lo bara lori owo kan to lo bi million won abo didi e dollar o le kire 5.3 million dollar ni won pe won di daru ki owo ni nbo nlu eko ina ni
0: ki se pe ro omo tutu ogba ti be jade la ti me joba pinle edo won ti gbe igbese kan o omodebirin kan mo odun 11 ti iya re se basu basu en to tun ku ni baba fun na stepfather o na to se basu basu won ti tewo gbo omo na o
2: ta soro nipa awon odo awon gan lojo la won si gbodo lami la ki di orun nipa lafia papa julo ngbe eto dibo ba waye awon gan lojo pe won toka si ojo la bi eto ijoba awara bi oseri awon ajo aja fun omo eyan ni won pe awon odo ija baun laaro yi
0: baba to re ko jesu wa to je ko ni gbodo terigba ni o e won le se rin mefo ototo gbo pe won tun ti si pada nigba tari pe to ayika won ba pa won ijoba apinle eko eku se o
2: ile eko giga ifamiti ti ilu jos to npe unijos won ti ke pe ko ni si akoko fun awon oluko lati ko awon omo leko nigba ti en to je gi wa ile eko na to pe ipade gbogbo awon akeko lori eto won ni mehe ni ile eko na ti gi wa si so ni mo pe atawa oluko o atawa oluko ateyan akeko gbo apatala gbodo ri nipa gbe abo yo se de gbogbon ni ile eko unijos
0: bide do boleja o laburo to gboju isoye to sele ni unijos to meru ba wi pe nitori fonu sonu si fonu esi dana so akeko won ni dabi lori e o
2: olopa o ti se dere won o ni asejo agbofiro kire to gbofisole o ni aye lo nda se ka so pe aye lo nda mo agbofiro ndi egbogoro abo na ti gba le o ti mo egbogi oloro ni to je pe o lo fi ti pasiku wo modun mejo ni bayi owo ti ba o agbofiro to je pe ajende ele na lo n ba ise won lo fi ti pasiku ba modun mejo se ni ipile ba o se owo ti ba bayi
0: agba to so ya gan wadi o ti de awon se fa je ku ku ku kule eko gbogbo se ni ikogi an lecturer mefo atota won ko ni ko won ko lori pe fe nile mo ko lu ko to di po paki ati esun ito omo ti gbe okoko ti a fi kan won
2: ye je mo pe won ni awon dokita onisebo won ti safari ni ipin ogun o won ni koda ara kaka la fi ri dokita onisebo ibo to toju awon eyan bayi ni ipin ogun awon ajo egbe onisebo ibo enemi do ke gbadare ba un laaro yi
0: lo se ni o kare mo to po fete ni awon fulani darandaran ko lo sa nu a malu meji le logoji la gba ko ku igbo kijikiji ni olulewa abuja won ni fulani kan o kan supule nigba to pe elubiji ile logoji to je ko ku
2: orin ti a ma nkan
0: pe kan ya jabo
2: eniyan lo ku ma lo ko iba se pe ma lo lo ku ba san ko ju be lo ngon se to ke ka run so pe awon fulani pe ti won fe ran won ju eyan lo o wa te won lohun ke eyan ku ju ki gugu lo lara awon to wa ji awon ore wa kan ti won daran gba ni ti won go ba ti pe ni ile yoruba won ma so yoruba es mo bi yoruba won fulani se mari no ma won a bere lo pe ah kilode kile to fi nsuku ni ah se malu e ku ni ah malu ku ah eniyan lo ku malu ko iba se pe malu lo ku ba sun ku ju be lo koko no e nte so wa ni je wo pe en to je alagagbon EFCC won a ti ba won ti won se eyan la se won ba won soro won ni se ri gbogbo n to je owo ijoba patapata ejina si e ma je ojo ba ko ama te ba je ojo ba ko eni ba pogun yo rogun o eni ba po te yo nikan foju wi na te
0: yara lati gboro lati face gi olorun ta le wa le je gbe igbese lo ya la ko so fun olopa ni ipinle osun ta kan taku toro ni bora ye ka je gbo e lo
2: egbe oselu edisi manna ka buku si arebola met won ni arebola met ni ba o gbe ti won gbe won fe so ile ise nec won fe so di ti won nikan be ni won fe so ile ise olopa na won fe ise egbe oselu apc won lawun ni gba won
0: ni ya ba da kata yo be oludije fun ipo gona ni ipinle abia o ni patako ipo ibi body ibo lo ti fe ri adojo million naira ti poju we are will I get the money lo so la lo yo
2: je mo pe alagba kan la boro la ro yi won ni iraye o na ni budu ogun o so ta fe fi riri gbe e won le ka gbogun ni kewe ti o ba ni riri yo kan ma tuntun wo leyen to ba ni riri tori de anilo senator olamileko adeola yayi ni ipile won tori pe ka ma poro ka ma gbese ni riri ju ni di ise alagba odun fokan lo so ni mo la ro yi
0: dada lo wo ri aya la so pula bo so wo ri o de ma po bo ma ko ilu badara ni afama owo ta re gbon na gbon naira tanu de yi na ni ojo kokan lo gosu keje na ro je kan tari sita 200,000 naira fine kolon shanu wa
2: ninu idije ko tun lo lowo lowo yeja e pe omo wa ni to bi amusun eh o pada jawe olubori sugbon ipo keta logba o si gba ami ide ninu idije re eleto ipo to ma nfo keke eh to pe do mi lo meters hurdles o gba ami ide nibi idije na
0: olubadan ti lu badan no ma le waju awon oba alaye lati lo sare odupe si aso ba to pe odupe lowo won
2: blessing aluko omo odeye ma su blessing da ko je ataja Bond FM.

ẹyin mọdé yìí èmi gan ti sọ wípé máa máa polongo àkiri ni torí ẹ wo kò sí ìyanu tá a fi yarun àdùkẹ́ tí kì í sún irú rẹ̀ le nígbà tó wá yá èé ṣe gbogbo alẹ́

0: ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ wo ó mọ́ gidi gan ni
1: le mo loju looto ṣugbọn lilo hypo toilet cleaner to awon kokoro ifojuri to wa nibe
2: be ni o ma gba fawon kokoro ifojuri daabo bo ile igbọnsẹ re lojojumo

0: tí ìtọ́jú àyíká wọn ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹgbẹ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọlanke ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sí ní ìgbìnà wa iná ló ń wọṣọ onídàá ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá ṣé sì gbọ́ yín.
1: Orí mi àpẹẹrẹ orí àpẹẹrẹ orí o ẹlẹ́dá ní ìgbéga fún mi dá orí o.
2: Orí ẹni lẹ́lẹ́dá ẹni orí kó gbé wa dé Ìpọ́lá Ìpọ́lá kábíyèsí ọba Muhammadu Taufik Adédèjì Sáámínú torí ọlá àyìnà ọ̀tẹ́tù wọn wà eléèrè ọ̀fin gbé eléèrè kingdom ọ̀jọ́ ibà SCDA àbá yín dúpẹ́ o fún ti ìgbọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba ìlú gbé eléèrè gbogbo àwa àpapọ̀ ẹbí ìbàdàmọ́ sí ọ̀tẹ́tù wọn royal family of ìgbé eléèrè àwa dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu àti igbákejì wọn Dr. Obafemi Hamzat pẹ̀lú Commissioner for Chief Tansis àti Chairman ọ̀jọ́ local government pẹ̀lú Chairman ibà SCDA gbogbo ẹ̀yin lọ́balọ́ba ní ọjọ́ local government council of forbans ìní ọjọ́ thanks so much all gbogbo ẹbí gbàdàmọ́ sí ọ̀tẹ́tù wọn nílùú gbé eléré ẹ̀ńdúpẹ́ o ọba wa Muhammadu Taufik Adédèjì Sáámínú torí ọlá àyìnà akínkú oríire káàbọ̀ sórí àpèrè àwọn baba ńlá yín ìgbà yẹn àtùwálára o olùkéde ẹbí gbàdàmọ́ sí ọ̀tẹ́tù wọn royal family ìgbé eléré.

0: koko nu we royin tesiwaju bond fm lawa 92.9 radio feso airport kari aye ba se tesiwaju la royi ka ma lu gbogbo awon eyan wa ti won o si nigeria ton wa nle bomi ni europe lohun ni china ni ah nigeria ni o ni china ni russia ni england ni usa ogun won number wa dasi la royi latori ero agboro kaye ti tiktok wa ati facebook e se o a si dupe gan lowo alagbo lati meje yin la ani baba
1: ani baba
0: e pe ah to da
1: no wala ye ni
0: iru iru won opo rara iru opo olohun baba
1: e sun ma wa badan ibadan da
0: eh
1: na bali ya o ti o ti fe ba na yawo re o ti pe
0: eyan mi lo a fe ka ba pokere
1: baba ah ah olohun baba na lo so be o be pojo kunrin lo
0: ba se ntesi waju o be fese kon sarede igadugoran jeje mo pe awon olori ati awon oloye ni fila funfun won ma nse iranti ajodun ogun odun eti anti toyin ti won ti fi wale talanti toyin honorable justice ni oluwa toyin miriane akirele falase to ye pe won je olorun ba ni pe ni ojo kokanlelogun ni osu keje odun 2006 won ni iku mama na o dun alailuwa oba jiwa ba de osu alale arun okulu o dun o dun won o dun won lopolopo tori pe baba je oba ko ju odun keta lo ti anti toyin to ye pe won je olorun ba ni pe won si je ogbon tarigi adajo to ye pe o muye daada ki olorun olojo eni ko tubo ba wa te mama si afefe re iwaju so doju ko ko ma da lo e to sile ko ma baje gbogbo awon olori lafin oba liwan baba tun de osu olale ama ki olu gbogbo awon oloye ni fila fun ati gbogbo awon omo ba patapata won ni won se iranti anti toyin won si se ladura pe ki olorun olojo eni ko ba wa yo ipe aburu kuro loju won koko nu we royin on tesiwaju
1: koko nu le so bo na fe na lo je pe on tesiwaju an wo kwara wa jade lati nu kwara wa ati mu nko ni kan subu ba ri o nto je pe o fe gbe kegbe
0: ka ba ti mu nko ni kan o le ni ada pe o le ni jomo mi fe wo ma mu nko ni kan ba je ki nko ni kan wo e loju adedeji tesiwaju
1: o ko awon bi ibadan a mo roju arogede o
0: n
1: ta fi wa ji nko ni kan fe kan toro lowo yin ni
0: se o gba so wa si office mi yo toro oh je gbo wa do wa me
1: e to mi ni mo se
0: o ke ba le je to
1: ara go lu ko
0: o be la ara se mi se iwo na se ti fe riji
1: riji ti o ni kokoro e bi le ri pe ta lo je bre ni kokoro le se wa le na lo je pon test wa jo dermatitis na lo je kin to ko ja lo si ipin le oyo olubadan ti lu badan oba wa bara si adewolu ladoja aluza kini omo le waju awon ba lo ba omo le waju awon ba ni ipin le oyo lati sabe odupe si are bola me tinubu wọn lọ dẹ tó pinnu tó sì tutù orí ilé ìkọ torí wọn nípa dúpọ lásán dúpọ làmẹ tí dúpọ kí wọn bẹ wọn sì ṣe bẹẹ lórí ìtúsílẹ àwọn ọmọ wa tá a pẹpẹ jígbé ní kòpẹkòpẹ ní ìjọba ìbílẹ oríire ìyẹn ní ìpínlẹ ọyọ tó ṣe pé wọn sì dọọlẹ ẹmí wọn nígbà tó yẹ pé ó léjọ àwọn lọbalọba ní ìpínlẹ ọyọ yẹn nìkan kan tó wá dúpẹ lọwọ ìjọba àpapọ ilẹ wa nàìjíríà lórí àwọn títí márosẹ títí másọsẹ tó yẹ pé ìjọba àpapọ tó ṣe ní ìpínlẹ ọyọ olùbàdàn sọ pé àwọn títí márosẹ àwọn ọyọ sí ògbómọṣọ ìyẹn débi òdúró ìbàdàn sí ìjẹbúòde pẹ dúpẹ lọwọ ó sọ síwájú pé gbogbo ògbómọ lọbalọba ní ìpínlẹ ọyọ gẹgẹ bí o ti jẹ alága fún lọbalọba ní ìpínlẹ ọyọ ó fẹmí ọ sí asọjú bọlá mẹ tinubu lára àwọn ọba láyé tó jẹ pé ó tẹlé olùbàdàn láti rí pé ọba adéoyè túnjí ààrẹ àgọ ti ògbómọṣọ olóyè s ọtọ lórin ẹni tó sojú sọrọ ògbómọṣọ láì gbàgbé onígbẹtì ọba adébóyè basiru ọlálékan tó jẹ ẹyọ bẹrẹ náà kò ti lu saki ó dúpẹ lọ asọjú bọlá mẹ tinubu ìpinnu àwọn dùn lọpọlọpọ kálọ ọba kọ mọ wà pẹlú wa ní ìwé pẹlú pẹlú gbẹyìn náà kà láwọn.
0: kókó inú wẹ́ẹ̀rẹ̀ náà lè ń gbádùn bond fm láwà 92.9 rídíò fẹsọwápọ̀ tó kárí ayé wọ́n ní ìtẹ́lọ́rùn náà ń làgbà ìtẹ́lọ́rùn lè rí ayé ẹ̀dá tí ọba ní ìtẹ́lọ́rùn kò sí tí ò lè ṣe o. ìyàwó àríwá nàìjíríà agbẹ̀lúlẹ̀ mi tinubu àná sọ nímọ̀ fún àwọn ọ̀dọ́ làǹgbà lánàá yìí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n lọ bá wọn lálejò ní ilé ìjọba nílùú Abuja tí wọ́n sì jẹ́ ọ̀dọ́ làǹgbà ẹgbẹ́ òṣèlú APC. ìyá náà wá gbà wọ́n nímọ̀ràn yìí pé ẹ wò ó kó gbogbo nǹkan tí èèyàn bá ti ní láyé kọ́ ẹ jẹ́ kó tẹyin lọ́rùn o. wọ́n lóòótọ́ náà lè jẹ́ pé ọmọ kékeré gbọ́dọ̀ gbìyànjú láti máa rí pé òun ní èròǹgbà rẹ fún ọjọ́ ọ̀la rẹ̀ ṣùgbọ́n kì í ṣe nípa pé kẹ máa wá hùwà tó kù díẹ̀ káàtó ẹ má hùwà ẹ̀tọ́ ipẹ́ gbogbo nǹkan tá a bá nílò pátá ọlọ́run lè pèsè fún wa ọlọ́run ká gbẹ́kẹ̀lé ọlọ́run ká máa képè bá a bá ti ń ṣiṣẹ́ ká sì máa fa iṣẹ́ wa àti èrè rẹ̀ ká máa fà á lé lọ́wọ́ balọ́wọ́ ọlọ́run bá ní sọ èrè fẹ́ dá ọlọ́run bá lọ máa sọ èrè fún wa ṣùgbọ́n ká bá fẹjú tótótó ká máa lé nǹkan tí ò sọnù káàkiri ká máa wa wọ̀n bílíkì wọ̀n bíà ká máa tọrọ agbé àbí ká máa jí nǹkan oní nǹkan ká máa sọ pé tó ẹ̀wọ̀n náà gbebe nkan ma ji ikore wa loku die ka to won ni wawo bi awon bilikini wa eni te lorun ki yan ma ji ikore ni kan won tori die gbogbo e te je odo langba en lo to na lo da pe e ma gboju lati rin ma ni alare fun ojo ola yin lati ma le pa nkan to da sugbon ki se nipa ihu ajagirija gora bi lati pe boya e n ja ile onile te fi bo tin lorun leyin won e ninu ajade ko e te n to je amgbalegbe iya na lorun pe rin kede busola pupo e to te jade won ni ya wa re so dimo pe olorun mo gbo nkan ti e da nilo parapata o ipe idine to je pe awon ti won je awon odolangba yi rin pe e gbedo gbun oju lati ri pe e ko gbo alamori yin ati ani oyin e ko le olorun lowo e ma kanju to ti te ba kanju eni ba kanju jaye le kanju lo ma je wara ma ku wara de afi ti memule ti aha e sora yin o e ro ba iwe iroyin vanguard la ro yin e ba rin yin be o ga re be wa wa la ja ko tesi waju agbe aju o ke ba pe le ri olorun di awada aso to mu nkan na ko pro ko ba je lo ti we kini oru gbagbe ba pere wa la ro yin won ke kun le poko lo do ka do gbo kuro fun be ni mo poju re mu nkan olorun lo mu nkan e go so e na ni ha yin te ko ka ki e mu logun la esisi to mu emule ti aha se iwa je sisi ah olorun gbe aju re ri ira ko gbe aju won na wa jo to ri se to rina ni ipinle eko ti a mo si lamata won je oji mo wipe o ti dewo fun enikeni ni ipinle eko lati sanwo fun driver BRT o lati ojo kini osu keje ni ti se ojo Saturday iwo to ye pe o ba ti ni carry lowo to ye pe o gbeju orun owo mo defa lowo lo se se keyan fe won gbara ko le so faji ni ogbe won ke be oga igba to ri se eka ile san to ko je Idris Akinola o ni lowo lo bayi nkan te le lo to je pe e fi mo wo BRT na ni ke samulo card olomi buru ti won pe ni carry so to ba ni owo to orun owo mo defa o se se ko re won yo lati oni Saturday to ti bere o ti o ki won igba igba gbele bo eran kala ro ye
2: loji we kiri we ro ye vanga la ro ye jeje mi ko ni onje ti won ba ko le omo na ni o fi je ta ba wa lori ipo ta ba lori alefa ka hu wa to je pe ayo seye fun ni ngba to ba fe fun ri alefa sile tori opolopo lo je pe ojo to ba ku lori alefa ni won mo pe asa won o ti eda tori iwa ti opolopo ma hu nigba ti ijoba to ba ti ro bo lori ti ipo ti gun won to ba je pe won hu wa bi o se yara won ni mo won ro pe ogan lawon da ba won lawon se dara ojo to ba ku lori ipo ko tun mo pe ah ase ko lo titi aye ki se tenikan enikan o si laye jeje mi pe la ode ah won ni iye won eye o na ni ojogbon ise akolo ede no ma gba ge bi ojogbon to je pe akoko niyan ni ajojan to je pe won o se eye to ni ipo fun won o se eye to lape fun fun odidi odun mewa o na ba na fi tuko ajojan to je pe gbogbo igba to fi tuko ajojan won ni won se bo to ati bo je koda won ni won hu awon iwa to je pe iwa to gbe oju lati ni pe o se afomo awon iwa to ku die ka to ni awon ile wa Nigeria ni won ni ojogbon segun ayina o na ni opo abalawo to asuko bayi to je pe won gbe apatale lowo lade ode yi lati ma tesi waju mi ti ojogbon ise akolo ede to je pe won ba seno de won ni ayeye to gba e to gbe ye yi la gbo ko won se ni olu ile ise ajojabu ni buari ni lu abuja won ni ayeye na wi pe opolopo awon e toka si bi igba otun ninu eto ta ba ro kiri ajojan tori ko won wa na won mu akoko na won mu afomo ba ikeji ni pe won mu iwa igbengbe bo je kuro won tu wa mu iwa eko en jan won mu wa ajojan bu won ni won o si gbojege gbogbo nkan to won ni won fi asile fun awon ise magmago na ajojan ko won wa to ni kimi gan won ni ngba ti baba na ta na ma soro iyan ojogbo loyede won ni won so di mi pe awon lo kuro ni inu ajojan bayi pe gbogbo awon nkan ta won ti se le to je awon nkan to ni pa won fe ki awon yen tu tesi waju tori ibi ti enikan ba ba ise de enikan gbodo tesiwaju won ni lati gba ta won ti de inu ajo na lati odun 2016 won ni awon se won ta won le se awon si ri pe awon alale ta won la kale bi pe o gbodo gbojo lati ran ajo jab lowo ati awon eto ye pe won se ise nbe won ni awon la mu awon imo ero gbalode iko eni janu e ma hu wa pe gbogbo aye ri mi gbogbo en ti ba tin baya won re soro ko sile ku sile won ni ku le won la won fi lo bi je pe gbogbo nkan ta won se na ajo jab ma je ko je gbangba walia ki aye ma ri pe ko si ibẹ̀gbẹ̀ wọn yẹ bákan náà wọn ni a ṣe àwọn ètò lórí pé kí àwọn tí wọn jẹ àwọn òṣìṣẹ́ ibẹ̀ kan máa gbádùn àbí lórí adẹ́tẹ̀ wọn ṣùgbọ́n o kò wá lè sí àṣeyọrí kan tẹ̀yẹ̀ bá ṣe láì jẹ́ pé ẹni tó bá padà tó wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wá tẹ̀síwájú pẹ̀lú ibi tẹ̀yẹ̀ bá dé tó bá jẹ́ pé ẹni tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ bá tẹ̀síwájú tó bá lóṣe kọ́ yẹ pé owó iṣẹ́ tó dá tó yẹ bá ṣe kó iṣẹ́ náà bàjẹ́ àwọn òṣìṣẹ́ kí ṣe kò sẹ́ni tó bá gbàdúrà pé kí ṣe owó ọ̀hún kó bàjẹ́ torí dé yìí àwọn ọlọ́gbà tó yẹ pé wọ́n tẹ́ gbaṣẹ́ yìí ipe kan tẹ̀síwájú wọ́n ní gbogbo ẹ̀ tẹ́ wá jẹ́ òṣìṣẹ́ pátá bẹ́ẹ̀ ṣe ṣe àtìlẹ́yìn fáwọn o ẹ ṣe àtìlẹ́yìn fún ọ̀jọ̀gbọ́n àyìn náà kí wọ́n bá lè gbé ẹrù kọ́ lè gbé dórí inú àjọ jambo ẹ̀ lọ́gbọ́n ìwé ìròyìn vangard láàárọ̀ yìí
3: ẹ̀bà mi. kòkòrò ìlọsọ̀rọ̀ bọ́ọ̀dà fẹ̀rẹ̀ náà lọ́jà pọ́ńtẹ̀ síwájú wọn níjọ́ tó bá kárẹ́ àdínkù kùdó mọ́ gbọrun mo ko kẹni keji mi ra tun ji olale ka bere gbọrun olobe eku na ko buru ko baje woni e ka joro meta lele wa re je ajoba apapo ajoba akule ajoba abile basare ijoba abile si sun ara lu pepe ki bi ba ko firi iroyin ese kuku agbodo ko mo lubode o ona je ka to koja lo si ijoba abile muso ona ebo tubo so aru je ko dimo wi pe owo to ba dile we le sun be lo oju to ba si de irore ose o wi pe en te o ba ni se lowo ina ma

0: Betty to das Main.
1: Gbogbo lórí sáyẹn ó léwu lọ́pọ̀lọpọ̀ mọ́ gbẹ́pẹ́ mọ́ gbẹ́pẹ́ tó bá gbẹ́pẹ́ pákísẹ́gbẹ́ kan àǹtí madam bọ̀dá tó gbé kò sójú káì gbé fóònù lẹ̀ yẹ gbẹ́pẹ́ ó léwu bọ́ọ̀nẹ́fẹ́ 9.9 ní àníyè lójú pópó.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú. A sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójú tó ìtọ́jú àyíká wa. Agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀ wọ ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké. Ká yé da ìdọ̀tí wa síbi sí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀ sísí ní ẹ̀gbin là wá. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Ṣé sì gbọ́yìn.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kìí ṣe àkìtàn. Ẹ dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdaminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní ká ẹjẹ́ kan máa kódọ̀ sí yín. Ká sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kódọ̀ ti Lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àìbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lowó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@lọ́mà.gov.ng. Ìkànnì àjọlò @lọ́mà_gov. Lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
2: Fund FM.

0: àkójì.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń fọdún borí ọdún fún wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń foṣù borí oṣù fún wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń fi wákàtí borí wákàtí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń fi ìṣẹ́jú borí ìṣẹ́jú fún wa. Ní màlọ́jọ́ kíní oṣù kẹjọ ọdún 2026 lágbára Ọlọ́run bá rere àjọ sílé oníkálukú gbogbo wa o. Èyí lọ́jọ́ Àbámẹ́ta Sátidé adába owó adába ọmọ adába ìtètèkú tí ṣe baálé ọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó jẹ́ ká ṣe pẹ̀kí rẹ̀kí lórí ètò kókó inú ìwé ìròyìn apá kejì rè iléeṣẹ́ Bond FM 92.9 bó ṣe wá jẹ́ pé ọ̀dá itọ́ kì í dá ẹnu ọ̀dá ìtọ̀ kì í dàdí ọ̀dá owó kì í dá dàda ọ̀dá iyẹ̀pẹ̀ kì í dálẹ̀ ọ̀dá rere kò ní dá wa lóṣù tuntun àti lọ́dún yìí inṣàlá bí kúdúrà ti la ẹ̀ káàárọ̀ sẹ̀ ẹ̀ káàárọ̀ mà ẹ̀ káàárọ̀ ẹ̀yàn rẹ̀ iléeṣẹ́ Bond FM 92.9 tó fi kalẹ̀ sí GR ní onígbòǹgbò nílùú Ìkẹjà láti ń kí n pé ẹ̀kú ojúmọ́ Ganiyat Bello Ashiru lórúkọ tèmi.
2: Ó kárí láyé béèyàn bá ń dúpẹ́ fi ń de ore mọ́lẹ̀ ni máa dúpẹ́ ore yóò tún máa fi gbà míì sí lọ́wọ́ Elédùmarè ni ìmọ́lẹ̀ lórí ọpẹ́ dúdú jẹ́ fún àwọn olóore ìmọ́lẹ̀ ni ọpẹ́ dúdú jẹ́ láti yọ ni kúrò nínú òkùnkùn aṣukùrù nóòrò ni yóò ná jẹlẹ mọ́rí emin zulami bó o bá ti ń dúpẹ́ ìmọ́lẹ̀ ó máa tọ̀ fún ọ ni ẹ ó sì máa kúrò nínú òkùnkùn ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ o gbogbo àyítẹ́ ẹ ti ń gbọ́ lé iṣẹ́ wa bond fm 92.9 stable of radio nigeria kókó inú ìwé ìròyìn náà rèé ló lálẹ́ wò bí ẹ̀fọ́ gbúre ojú mi ló rẹwà nínú fóònù rẹ yìí fóònù yàtọ̀ sí fóònù ògà ò ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí abdul fatai abdul gafar ló kọ́ tọ̀dọ̀ tìmí ẹ máa bá wa kálọ.
1: Ẹ máa bá wa kálọ iléeṣẹ́ Bond FM 92.9 inú ìwé ìròyìn leadership weekend láàárọ̀ tòní iléeṣẹ́ rẹ̀.

0: ọ̀rọ̀ leadership royal wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin.
1: Ogo nuwe intense wájú ẹ̀kọ́ ṣe kókó ẹ̀kọ́ ṣe pàtàkì àti wípé odò tó bá gbàgbé orísodò náà máa gbẹ ni o. Lójú náà àti jẹ́ kí dé bá ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ Egbe Idimu LCDA. Alága ìbílẹ̀ Egbe Idimu LCDA ọmọba Idris Balogunlu ọmọ Káfàtà kíní kan bàbá lóge o láti fi sàmì ayẹyẹ ọdún kan lórí àlééfà wọn. Wọ́n ti kó àwọn ohun èlò ètò ẹ̀kọ́ àga àjókòó ìgbàlódé ọ̀ ìwé àti ohun èlò ẹ̀kọ́ bíi kọ̀mpútà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fún àwọn executive chair táwọn teacher ó máa lò lọ́fíìsì. Wọ́n kò lọ sílé ẹ̀kọ́ community primary school tó bẹ̀ nílùú Ìṣẹ́rí ibẹ̀ gan la jáde ebi gan tí mò ń kàròyìn alumni làwa náà nílé ẹ̀kọ́ community school Ìṣẹ́rí ọlọ́fì níbẹ̀ láti ṣetán o. Wọ́n sọ mọ̀ pé àwọn gbọ́dọ̀ orísun àwọn ibi táwọn ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nìyẹn àwọn òsì gbọ́dọ̀ gbàgbé rẹ̀. Fún ìdí èyí àwọn sàmì ayẹyẹ ọdún kan lọ́fíìsì gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ìgbìmọ̀ LCDA ilé ẹ̀kọ́ yẹn ló gbé àwọn ilé ẹ̀kọ́ yẹn làwọn ti jáde làwọn ti rọra àwọn lágbára láti jẹ́ èèyàn àtàtà láwùjọ. Wọ́n wá kó àwọn irinṣẹ́ náà wọn kò lọ síbẹ̀ pẹ̀lú àdéhùn láti tún ilé ẹ̀kọ́ náà ṣe kódà ti ìgbàlódé tí ó dùn ún wò títẹ onílé tàlejò ó máa kó ọmọ rẹ̀ wá síbẹ̀ community primary school tó ń bẹ ní Ìṣẹ́rí. Ọlọ́fin Akaimọ́yé àwọn ènìyàn tọkù ló ti jáde kúrò nílé ẹ̀kọ́ ọ̀hún táyé táiwò àwa jọ kàwé papọ̀ àjọ gbábọ́ọ̀lù ní community primary school ní ibẹ̀ wọn ti jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàtàn tó fún mọ́ Abdul Fattah Abdul Gafar ibẹ̀ lòun náà ti kàwé aláwọ̀bẹ̀rẹ̀ ó dá kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú.
0: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ nǹkan tó bá jọra ká jọ fi wéra wa láàárọ̀ tó ń tó èmi àtàfáà mi làjọ ka kókó ibi tá a fa bá sì lọ lọmọ ké wó mà tẹ̀lé. Bẹ́ẹ̀ lọmọ sori ní ìjọba ìbílẹ̀ Sómolú lánàá yìí wọ́n ní alága ìjọba ìbílẹ̀ Sómolú wọ́n mà lọ ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ Yaba College of Technology tó jẹ́ Yaba Tech lọ ṣe àbẹ̀wò síbẹ̀ o. Alága ọ̀hún wọ́n ní wọ́n kọ́ wọ́n rìn pẹ̀lú ẹni tó jẹ́ àgbà fún ti ilé ẹ̀kọ́ náà yẹn Dr. Ejina Ibrahim Adédọ̀tun Abdul tí àwọn tó jẹ́ pé òṣìṣẹ́ bẹ̀ lójú náà ti lọ káàkiri agbègbè ẹ̀kọ́ Yaba Tech ọ̀hún nígbà tí àwọn olórí ilé ẹ̀kọ́ náà àti àwọn òṣìṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbìn fún alága Sómolú wọ́n ní gbogbo àwọn ètò tó yẹ pé wọ́n ṣe pàápàá jùlọ lórí àṣeyọrí tí wọ́n ṣe láàrin ọdún kan ní ọ́fíìsì wọ́n ní kèrèmí kan wọ́n ní àwọn fi ṣe aṣojú ilé ẹ̀kọ́ Yaba Tech ni wọ́n ṣe dáadáa torí pé gbogbo àwọn ètò tí wọ́n ṣe nílùú Sómolú inú àwọn sì ń rí ìtẹ̀síwájú àti ẹ̀kọ́ tí wọ́n gbà àwọn rí lára wọn. Wọ́n ní kí wọ́n tẹ̀síwájú lórí àwọn ètò tí wọ́n ṣe pàápàá jùlọ lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn òróró tí wọ́n ṣe fún àwọn ọ̀dọ́ àwọn ètò tí wọ́n ṣe fún àwọn ìjọba ìbílẹ̀ Sómolú àṣojú náà ni ìrónilágbára fún àwọn obìnrin àtowó ìrànwọ́ tó yẹ pé wọ́n ṣe ní ìbílẹ̀ Sómolú. Wọ́n ní àwọn gbóríyìn fún wọn bí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Yaba Tech ṣe gbóríyìn fún alága Hashimi lánàá lẹ́yìn tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́.
1: Ó ní ajá amẹ́lẹ̀ ìka tó máa lọ wọ́n ti sọ mọ̀ fún àwọn amòfin nílẹ̀ yìí pé kí wọ́n yé lo barista as tight their official correspondence gẹ́gẹ́ bí onídàájọ́ àgbà ńlẹ̀ yìí Codiras kékeré ẹkùn chief of justice of nigeria cjn lanio wọn ní gbogbo àwọn amòfin lórílẹèdè nàìjíríà wọn ní bá yín o láti máa lo barista gẹgẹ bí orúkọ náà lò as official correspondent gẹgẹ bí ìròyìn náà ti ṣe gbé ní ọjọ kẹtàlá oṣù keje ọdún tí a wà yìí tí wọ́n sì sọ di mímọ̀ kí wọ́n buwọ́ lù ú ní ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n ṣe àpèjúwe lílo barista title látọ̀dọ̀ àwọn amòfin pé kò dáa tó kò sì gbé òfin orílẹ̀-èdè wa nàìjíríà àti ti àgbáńlá ayé wọ́n wá pa á láti gbogbo àwọn òṣìṣẹ́ legal practitioners àti gbogbo àwọn court registers láti dẹ́kun lílo barista gẹ́gẹ́ bí inú àkọsílẹ̀ àti documentation àti identity materials àti bẹ́ẹ̀ lọ kò ní láǹfààní láti máa lò mọ́ báyìí ẹ̀ka o nínú ìwé ìròyìn wọ́n dé àṣẹ yìí wọ́n fi ránṣẹ́ sí body of benchers gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kọ̀ pátápátá ẹ̀ka ẹgẹ́ bí òfin ló ní terminology ẹ̀ ẹ̀ka nínú ìwé ìròyìn.
0: Àdúpẹ́ lọ́wọ́ lọ́rùn ọba bá ṣe tẹ̀síwájú láàárọ̀ lórí ètò kókó inú ìwé ìròyìn. Àdúpẹ́ lọ́wọ́ màmá ìyá ẹ̀gbúrò àdúpẹ́ lọ́wọ́ olóòtú wa láàárọ̀ lórí ètò kókó inú ìwé ìròyìn. Láì gbàgbé Adéfẹ́mi Òjí kùtùkùtù tí wọ́n gbà sórí ẹ̀rọ Facebook. Àdúpẹ́ lọ gbogbo yẹn olólùfẹ́ wa ní orí ẹ̀rọ Facebook inú gbogbo àtẹ̀jíṣẹ́ yín gbà láàrin àdúpẹ́ blẹ́blẹ́ àti blessing àlùkò lọ́dọ̀ ọ̀bọ tí ni ṣùgbọ́n tó máa lọ màmá wa ọmọ babìnrin wúrà ọlá
1: àdìsẹ́
0: àgbókè wọn ní ká máa kí ọ̀gá àgbà olùdarí àgbà fún ilé nàìjíríà nílùú Àbújá Dr. Muhammad Bula wọn ní àwọn dúpẹ́ gidigidi àwọn òṣìṣẹ́ bọ́ńdẹ fẹ̀ máa dúpẹ́ o. Adúpẹ́ lọ́wọ́ bàbá
1: mi adúpẹ́ ká lè rí mi ìgbà sílé
0: o adúpẹ́ yín ọ̀rìnrìn brandy báyìí
1: iléeṣẹ́
0: bọ́ńdẹ fẹ̀
1: ẹ ti
0: kò síbi tó ti gbọ́ àkárí
1: ayé ni
0: kárí ayé lọ́gbọ́n bọ́ńdẹ fẹ̀ báyìí màmá ní ká máa dúpẹ́ ọ̀gá bákan náà gíwá iléeṣẹ́ bọ́ńdẹ fẹ̀ alhaji wahab akọ́ṣẹ́ ọmọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba aláyé gbogbo ẹ̀yin baálẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn

0: àmọ́ torí pé àsìkò tábà lọ́lùdé lọ́lùdé kìíní ọdún kejì lọ́ fi gbé sí
1: pé àwọn máa lè ṣe ìrìn àjò
0: pẹ̀lú à lè rọ̀ wọ́n lọ́rùn ni so umrah ní oṣù ọgọ́stì ẹ̀pẹ̀ nọ́mbà àlùkùbọ̀rọ̀ inshallah ọjọ́lọ́ gbọ́dọ̀ ṣe pé nọ́mbà tèmi náà ni inshallah tẹ bá pé nọ́mbà wa ti ọmọ sọ fún wa àlùkùbọ̀rọ̀ international hajj and umrah service limited jazakallah khairan àtàwọn bàbá wa màmá wa àtàwọn míì náà tó ń dá ajì akòfo rọlá àti gbogbo náà sọ pé ẹgbẹ́ àwọn náà dá sí gbogbo yìí pátápátá
1: jazakumullah khairan 0813 237 7749 0813 237 7749
2: Wa alaikum
1: salam Naam. Sheikh Ada hello nisi
0: ti anabi musa fe lo da anabi ayub ko to ku nbe ba ba ba sa fe pade e laye anabi ko ade lo
1: aba be bi wali janna
0: aba wali janna ebi ba ko ja o to fe so elek akoko ni elekeji ni pe e ma da se iye meji abi ka ma se ariyan jiyan to iye meji ni jiyan
1: mo
0: ro pe bayi no bayi ni bayi lori oro esin to ye wa ko ni keje ka fi se esin in ta ba de ti ni mo lori e ka ma jiyan lori debi ta ma bere bere bere bere lori e ba se bere yen yen ki sa buru no je kan bere amo ko ni di ka mo ru nkan
1: yen a bukata ka mo pass akoko wa sofo lori an jiyan lori
0: to so fun pe igba to lo ro ka na ya maryam to lo ba ma yan inu di tọlọrun fi dari pe tọlọrun ba ma yan awọn anabi ninu obinrin ni ya maryam ni o ba je anabi o lo ba so pe a ma yan anabi ninu won o lo fe fi salaye fun wa niyan ni then afarjaha e ko tọlọrun ba ye ka kọ lari pe o tun so
1: ipamẹ
0: ipamọ won je kan ma je so o lo fe ka ke amọ gbogbo an bere yen
1: naam
0: ọlọrun ile bi
1: naam e je agbebe ka to ba ni wa alaikum salam Naam, lati bo.
2: Lati abunyonga.
1: Naam.
2: Ibere ti mi lo ngi ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti
1: Naam.
2: Ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti
0: ti ti Naa salaamu alaikum.
2: Wa alaikum salaam wa rahmatulah barakatu. Abu Abdulrahman lati Amuodo.
1: Naam.
2: Ìyàwó Abáfilọ́rẹ̀ ni ẹni mo ti kọ́ fún yín bíi Abdulrahman Alẹ́ Fatanu. Ìbéèrè mi ni pé ǹjẹ́ Táyọ̀ ó ń pe nǹkan oṣù ṣé táwọn ọmọ bá ń ṣe aládàmú fún bí wọ́n lè ṣe Táyọ̀ fún bí wọ́n bá láti lónìí tó ìjọ pé.
1: Ìrìn alákọ̀ọ́kọ́ ti tẹ́lẹ̀ òun náà ni lórí sọ́látù jọ́mà ẹni tó yẹ pé kò bá jọ́mà
0: báwo ni ọ̀sùn. Alhamdulilayi wa sallam ala rasulillah. Sọ́látù jọ́mà sọ́látù wàjibu ala kulli muhtalim gbogbo ẹni tó bá ti bàlágà ọ̀ràn yẹn ni kó lọ kí jọ́mà. Ẹ má jẹ́ ká máa mí sí irun. Débi tá a ti ẹ̀ máa mí sí ẹ̀kan lọ́sẹ̀.
1: Naam.
0: Ti se sọ́látù jọ́mà. So n tó bá fi lè mísì ń sọlá tó pò fún nǹkan tó lágbára lọ́pọ̀lọpọ̀ ẹ ká gbìyànjú gbogbo ọ̀nà tó bá máa gbà tẹ bá sì mọ́ṣáláṣí pé ẹ dé mọ́ṣáláṣí àti kírun tán ẹ wá bò míì kẹtí sáré lọ bẹ̀kẹ́ lọ́wọ́ kẹ bá wọn kí torí pé ó dọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ tó kí mi

0: ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀ máa rí mi kò ṣùọ̀ pẹ̀ máa wà láyé gan kò ṣùọ̀ pẹ̀ máa rárá yìí ló dáyé láti kí kò ṣùọ̀. Ẹ máa jẹ́ kéré lọ gbìyànjú ká gbìyànjú lọ́pọ̀lọpọ̀ kọ́ lọ́n fúnra tó bá bọ́ sí padà gidi pé àti ẹ̀wà rán fàní láti kí sọ́júmọ́ wọ́n ti kí tán ká dídé mọ́ṣáláṣí àwa kí sọ́látù zor dípò sọ́látù ìjùmọ̀ ẹni kò sí àríyànjiyàn lọ́dọ̀ àwọn afa pé bóyá júmọ́ àta pàdánù zuri la máa fi kí kò sí àríyànjiyàn lọ́dọ̀ àwọn afa. Bí àbá sheikh adam rahimahullah al-islam fi takọ́ jahiliya wọ́n fi àwọn kan wéra wọn lásìkò ẹ má jẹ́ kí n lọ bẹ̀ tó lásìkò àmọ́ ní wọ́n bí wọn bẹ́sìkálẹ̀ ni pé ta bá sọ pé mùsùlùmí pẹ́ sìn wà lẹ̀ sìn gbọ́dọ̀ máa fi mọ̀ ni tẹ́ bá mísì kan wàá dá padà náà ni tó bá mísì kan wàá dá padà náà ni àmọ́ ń lọ síbi ìjọsìn tiẹ̀ tó bá ti mísì ẹ̀ náà ti túká náà
1: ni
0: ó ti pa ó ti mísì náà ni ọlọ́kọ́
1: ẹ̀ tó ṣe tàtú sí ara tó wá kú wọn ní sómi gbóná ni wọn fi yọ tàtú
0: báraye anabi ni ka ma ṣe fún òkú
1: sallallahu
0: alaihi wasallam
1: ṣe jẹ ti ṣe mi
0: ẹ to ti ṣe mi pe awa laye o ṣe ma le da tattoo si la ẹ ma le domi gbona si lara
1: ko ni pariwo
0: o ma pariwo no to pe ọna kan wa gbona ti o ṣe ta le fi yọ kuro lara ẹni to ti o ba ti si ka fi
1: awẹ
0: akirun si lara a sin bẹ na ni kọlọ foriji fun pẹlu awọn
1: wọn ni irun to di sori nkan
0: tọkùnrin bá ṣe nǹkan tí ò tọ tàbá ba lára ẹ yọgbọ kí nìyẹn kúrò lára ẹ ni àwọn afa sọ débi pé tọkùnrin yìí tọkùnrin tí ó bá tó lumú lọkùnrin tó lumú tó lutí àbí tó fi góòlù sí ẹyin kí mẹka gbòkè nìyẹn yẹn tàbá fẹ sí àní sí wọn pẹlú góòlù ẹyin ẹyin lọkà ó ẹgbẹ àwọn ìgò mọ pé torí gbogbo tá a bọ lọ máa fi ṣe nǹkan tí ò tọ òun ni pé tó bá lọ bọ́lọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú òfin góòlù sẹ́yìn kí ló fẹ́ sọ fún ọlọ́run ọba pé àfisẹ́yìn aṣẹ́yìn mẹ́ka nìyẹn ṣé pé ó fẹ́ lọ sakọ bọ́lọ́ ọba nìyẹn lọ́mọ́ka ó dẹ̀ lo góòlù ayé ni wọ́n tàn
1: báyìí ají
0: ají
1: ajá
0: ajá tó bá kú tó bá bá bẹ́ sí
1: ayé wàá mà
0: agbàjáde ní ti rọ̀ arọ ayọ́ ká tó sin wọn tó bá yẹ pé tẹtí náà lọkùnrin ọkùnrin ni gbogbo tó bá filẹ̀ tó bá ṣe la filẹ̀ bẹ́ẹ̀ torí ọ̀ṣọ́ obìnrin ọmọ ẹgbẹ́ ọkùnrin ni
1: ìwọ ni kọkùnrin lo góòlù
0: ó lo kó lo góòlù ètò ni ìwọ ni kó lumú ìwọ ni kó lutí ẹwọ ni kó lu jagbọn àbí gbogbo àwọn wọnà yẹn tó bá dirun tí ò yẹ kó rí tọkùnrin kó dirun àátúrun yẹn tó bá ti pọn tó wẹ àátú tó bá ṣe àlọhà
1: kọ omi lè wọ gbogbo inú
0: irun yẹn àbáfọ àwẹ àkílì gbogbo ẹ àṣẹ àtúntò pàfúnmi sí lára wọn lọ pàdé wọn báyìí
1: kọlọ wọn ṣàforíjì fún báyìí jẹ mùsùlùmí. Wàhálíkùn. Wàhálíkùn sálá wọn lọ bára kàtù.
2: Fúnni wà bí ọjọ́ láti
1: kiri. Náà.
2: Èèyàn tí ẹjọ́ tí èèyàn kírun jímọ̀ tọ́ yẹn. Àwọn èèyàn ti wọ mọ́sálásí mọ iná fílà tó wá kírun jímọ̀. Àwọn ọ̀run tó tún wá ń kílẹ̀ ìrùn jímọ̀ yẹn. Ṣé ó kàn bọ̀ sí fún ẹ̀sìkòdì láti
1: kí? Náà.
0: Alhamdulilah wasalatu wasalamu ala rasulillah. Tí a bá ní nǹkan ṣe dandan ṣó ṣe dandan ni àbí kò ṣe dandan a ní kò ṣe dandan. Ohun tó ṣe dandan náà ni ìrìn wákàtí máa ráàrùn. Lọ́júmọ́ jímọ̀ jẹ́lẹ̀ kàrùn nínú tó ṣe dandan. Wọn kì í ṣe dandan. Àmọ́ ó lè padà di dandan míì. Torí pé lọ́jọ́ Alkiyama anábì sọlọ́lá
1: alẹ́sọ̀lá.
0: Ó ní tó bá dọ́jọ́ Alkiyama. Aw in awala ma yuḥasa bil 'abdi bihi yawm al-qiyama as-salah. Wọ́n á tó ṣe báyìí tán fẹ́ máa dájọ́ yá báyìí irun náà máa kọ́kọ́ yẹ̀ wò. Fa in sọ̀lá hàtàlá á sa irun àmàlìhì. Tí irun bá fi lé láàáfíà sọ́lá gbogbo ohun tẹ́ ṣe tó kù náà láàáfíà nìyẹn. Tí irun bá fi lé láàáfíà alhamdulilayi ó ti yé kí nìyẹn. Fa in fasada ti fasada sa irun àmàlìhì. Tí irun bá fi lé láàáfíà tó fi àyẹ̀wò kò láàáfíà. Kó tó wá pé irun láàáfíà gbogbo ohun tó kù láàáfíà anábì sọ̀rọ̀ sáwọn ajẹ́ ká mọ̀ pé àwọn nọ́fìlà tá a wáyàn yẹn wọ́n wá kó wọn wá wọ́n tún wá jẹ̀ wọ́n ìyẹn lẹ́lẹ́mí máa fi pass. Bí continue assessment ní school ni wọ́n fẹ́ ṣe test a fẹ́ ṣe test a fẹ́ ṣe test tálẹ̀ bá mí sí test ó ti lè gba orí yọmí ó pass. Àwọn tó bá fi mí sí test ó wá gba 35 ó fèrè náà ni àmọ́ ẹlòmíì kò gba ju 25 lọ test náà ó gba 20 plus 25 40 orí yọmí ó pass nìyẹn so kini yẹn ló máa ń ran ẹlòmíì lọ́wọ́ tí kú ẹ̀ máa lálẹ́kẹ̀ẹ́ yà mọ̀.
1: so àwọn ṣé àṣegbọ́rọ̀ yẹn ló máa ń tún àwọn
0: ọ̀rọ̀ yẹn ṣe. àmọ́ ọlọ́run bá ní wáyé dá fara rúta fa à ń sọ tẹ́ bá ti kéwòn tẹ fara balẹ̀ kí ló lẹ́ ń kọjú lọ.
1: níta àwọn tí ẹ fẹ́ mọ̀ gẹ́gẹ́ ṣé náfìlà wà lẹ́yìn ìrùn
0: ìtura. mo ń bọ̀ wá sí náfìlà mo ń sọ jẹ́.

ọba ló ládé ọba ló nílẹ̀ kábíyèsí aláìlúwà ọba ní wà lónìí wà láńbẹ̀ taiwo jp akọbí ogun wà di ọba òfojokoro ẹ mà kú oríire àjọ̀dún ọdún mẹ́tàdínlógún ìgbàdé yìí 23 years coronation èyí tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọdún alárago lọ́jọ́ thursday 6 august 2026 ọjọ́ friday 7 august 2026 lọ́dún ajé nígbà tí àjọ̀dún ìgbàdé gangan yóò wáyé lọ́jọ́ àbẹ́mẹ́ta 8 august 2026 ní 102 dọ́là ahmed tinubu road ọba lambe bus stop former agbado station road ìjayé ojúkoro lagos bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ kábíyèsí ọba ní one olúwa láńbẹ̀ taiwo jp akọbí ogun one di ọba òfojokoro àdé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ọba jẹkọpẹ́ olùkéde di akẹ́jà oníyàn royal family àti gbogbo aráàlú ojokoro.

0: àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdàmú ọgbọ́n ìdáàbò bò mi ẹ̀mejì ló gbàwòsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngàn ayé ń yí bíṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ń pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tíṣẹ̀dá dáma ó jẹ jáde pẹ̀lú yóò bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóò bitters di àyè rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóò bitters wà lórí mi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóò bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: VGN see something say something ẹni tó rí lè má pa ẹni tó pa lè má mọ ẹni tó mọ lè má kun àgbàjọ wọn láti sọyà àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí àjọ fijilante group of nigeria vgl ló ń ké sí gbogbo aráàlú pé kí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó lè dọmi àlàáfíà lóyún ẹ pé kó máa daṣẹ̀ san ogun túnde tí wọ́n jẹ́ commander vgl lagos command sórí 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593 ẹ̀sìn lè pe alukoro VGN Lagos Command Bola Odus sórí 0803-436-3090 0803-436-3090 VGN see something say something olùkéde ọmọ.
0: Kẹ́wọ̀n yìí ṣe ní bẹ́ẹ̀ wọ́n tọ́ ṣe ń yábí owó ọmọlú àbẹ̀wò inú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdàmú ọgbọ́n ìdáàbò bò mi ẹ̀mejì ló gbàwòsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngàn ayé ń yí bíṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ń pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tíṣẹ̀dá dáma ó jẹ jáde pẹ̀lú yóò bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóò bitters di àyè rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóò bitters wà lórí mi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóò bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

tọ́ni bẹ́ẹ̀ náà nítorí tí ń la ṣe ń ṣètò yìí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ń tẹ̀ wá síwájú lórí ètò yìí o lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti wá lẹ́yìn ẹ ṣé o iná ò ní tan owó yín ọ̀làjì ọ̀túnba adébálẹ́ sábàánà balẹ́gun ẹ ṣé o lóye oyè inú pẹ̀lú ìṣẹ́wọ́n bá tún dé arimakọ ẹ ṣé o ẹnjìníà peter tó yan mọ́tọ́ṣọ small body big engine bàbá ẹ ṣé o ọ̀làjì prince dowu nípe johnson ọmọ ọlọ́jọ́ bíi akínyakínyí o ọlọ́run ọba wa lọ́ra ẹ̀mí yín o evangelist bọ́lá ọdún bọ́lá aka bọ́lá ọdún bàbá olóòrè fẹ́ gbẹ̀rígbẹ̀ ògùn yẹn ṣe o nígbàgbọ́ bàbá wa alhaji wahab alade akọ́ṣẹ́lẹ̀ tí wọ́n jẹ́ wálé iṣẹ́ bond fm ẹ̀nú ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àdúrótì o àdúgbò lọ́wọ́ ìyá wa náà mọ ba adẹ́nìkẹ́ wúrọ̀lá adégòkè fún ìdààmú ìgbìyànjú ìlọ káàkiri lórí kó sáà lè da kó lè dùn adúgbò lọ́wọ́ ẹ̀ náà akí bàbá wa tí wọ́n jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ gbogbo rédíò nàìjíríà pátá ti ń bẹ ní láyé lásìkò tó wáyé bàbá dr mohammed bulama akinye o director general nanu pe bond fm kẹ agbọdọ iléeṣẹ rédíò tó yẹ pé òun la fi ń ṣàgbéjẹ ara agbọdọ jẹ kí ó máa dún dáadáa adúgbò lọ gbóyin gbogbo amojú ẹrọ apátápátá ẹ ṣé o tún jẹ alárìkan ló kọ mi 0098444710 0809

Ekaro, ìròyìn yálẹ̀ ta la mú wa fún yín láti iléeṣẹ́ Bond FM 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò GRA ní ìpínlẹ̀ Èkó. Abel Ọ̀jẹ̀túndé lóníròyìn. Àjọ Lagos State Health Management Agency LASHMA ti ṣí ọ́fíìsì ìlera Èkó tuntun sí agbègbè Sùrùlérè nínú akitiyan wọn láti sọ ètò ìlera di kálékáko kí wọ́n sì sọ ìlera di ìrọ̀rùn fún tèwétàgbà ní ìpínlẹ̀ Èkó. Nígbà tí wọ́n ṣiṣọ́ lójú ètò ọ̀hún, ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ LASHMA, Dr. Emmanuela Samba, sọ pé ọ́fíìsì tuntun yóò mú ètò mádàndófò wá fún àwọn olùgbé Sùrùlérè. Ọ́fíìsì ọ̀hún ni yóò ṣètò ìforúkọsílẹ̀ àtàwọn àmúyẹ míì tí kò ní jẹ́ káwọn olùgbé agbègbè Sùrùlérè máa sáré káàkiri kí wọ́n tó lè jàǹfààní ètò ìlera kálékáko yìí. Ó wá rọ àwọn olórí ìlú, àwọn olórí ẹ̀sìn, àwọn ẹgbẹ́ ọlọ́jà lóníran, àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò àtàwọn oníṣẹ́ ọwọ́ lónírúurú láti rí pé wọ́n forúkọ wọn sílẹ̀ kí wọ́n sì sọ fún gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ ètò mádàndófò ìlera Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó, Babájídé Sanwó-Olú ti ṣe ìfilọ́lẹ̀ ilé-iṣẹ́ ìpèsè agbára àkọ́kọ́ irú rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà sí agbègbè Oshodi nípínlẹ̀ Èkó. Ilé-iṣẹ́ ìpèsè agbára ọ̀hún yóò máa ṣe ìpèsè bẹntiró, dísù, afẹ́fẹ́ ìdáná àtàwọn ẹ̀rọ oríṣiríṣi tí yóò máa lo afẹ́fẹ́ ìdáná LPG tí wọn yóò sì máa yí àwọn ẹ́ńjìnì ọkọ̀ padà sí ti atẹ́gùn gáàsì yìí lábẹ́ ilé-iṣẹ́ Lagos Ìbílẹ̀ Oil and Gas Corporation IOGC. Níbi ìfilọ́lẹ̀ ọ̀hún ní Oshodi, Gómìnà Babájídé Sanwó-Olú sọ pé ìlànà yìí ni ìjọba yóò máa fi pèsè agbára iná mọ̀nàmọ́ná tó ṣe fọkàn tán tí yóò mú àlékún bá ìgbé ayé ìrọ̀rùn fún aráàlú tí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó yóò sì pèlè mọ̀ sí. Gẹ́gẹ́ bí Gómìnà Èkó ṣe sọ, iṣẹ́ yìí ti bẹ̀rẹ̀ láti ọdún 2019 ní ìbámu pẹ̀lú ètò tí ààrẹ orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní ìrètí ọ̀tún látàrí àti mú agbára iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè yìí rú gọ́gọ́ sí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ IOGC, alàgbà Tèmítayọ̀ Gbajúmọ̀, sọ pé ìlọsíwájú iṣẹ́ yìí kò sé lẹ́yìn ìpinnu ọdún pípẹ́ díẹ̀ sẹ́yìn. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ tó nítumọ̀ àti ìfaraẹnijìn Gómìnà ìpínlẹ̀ Èkó, Babájídé Sanwó-Olú. Oníròyìn wa jábọ̀ pé ilé-iṣẹ́ ìpèsè agbára iná mọ̀nàmọ́ná mẹ́rin ló ti wà báyìí ní agége.

0: FM 92.9. Ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Iléeṣẹ́ Bond FM 92.9 gẹ́gẹ́ báyìí ni aago mọ́kàn láàárọ̀ lù ní báyìí jẹ́ ká lọ sórí ètò ẹ̀tọ́ mi pẹ̀lú Àyọkúnlé Ajayi àti Pásítọ̀ Akínbọ́lá Adé jẹ́ kí a lọ bá wọn kí a tún lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa lórí àti máa mọ ẹ̀tọ́ wa kán má ba máa fi dúdú bò wá lójú ẹ jẹ́ a lọ gbádùn.
2: Se wọn ní bọ́dún bá yípo pèrègùn amáwọ̀ títún wọ̀ ìyẹn ni pé ètò yẹn ètò pàtàkì tó ń dáni lẹ́kọ̀ọ́ lórí ẹ̀tọ́ ọmọnìyàn know your right mọ ẹ̀tọ́ ẹ lórí Bond 92.9 FM yìí ní gbogbo ọjọ́ Sátidé láti ẹnu Comrade Ajayi Mákindé pẹ̀lú chairman fún know your right anti-corruption ní gbogbo Nàìjíríà àti lókè òkun Comrade Pastor Paul Akínbọ́láde ètò yìí lẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ ní 11:30 sí 11:45 ní gbogbo Sátidé ṣùgbọ́n báyìí o aago mọ́kànlá sí mọ́kànlá àbọ̀ òwúrọ̀ 11 AM to 11:30 AM lẹ ó máa gbọ́ fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko adúpẹ́ lọ́wọ́ general manager Bond FM fún àtìlẹ́yìn wọn lórí ètò yìí láì gbàgbé olóòótọ́ ètò Alihaja Ganiyat Asiru àti gbogbo olólùfẹ́ ètò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa fún ìkéde ìbéèrè tàbí ìpolówó ọjà yín ẹ pé 0704967 8729 tàbí 0818673316 máa ẹ̀tọ́ ẹ kó o má baà jìyà ìmẹ̀tọ́ mọ́.

0: sou muito pop, todos os livros do
1: Iléeṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan akọ́sìmí òpin ọ̀sẹ̀ ọ̀pẹ̀ láṣẹ lókè èèpẹ̀ aago méjìlá ti kú ìṣẹ́jú mẹ́rìndínlógún tó bá ti kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kólù àwọn ògo wẹrẹ wa ni ọpọ́ súnkàn láti ṣe ètò fún wa torí pé òòṣà ta bá ń ṣe ta bá ń lé ọmọdé sẹ́yìn àwọn bàbá wa ní pé irú òòṣà bẹ́ẹ̀ wọ́n ní pé kò ní pẹ́ pààrọ̀ á fún àwọn ògo wẹrẹ wa láàyè àwọn ọmọlé ẹ̀kọ́ láti ṣe ètò fún wa bí aago méjìlá bá ti kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú àtìlẹ́yìn olóòtú wọn ìyẹn balikí ìzàyè pọ̀lá aya ibrahim wọ́n ti lọ wọ́n fọ̀rọ̀ wá àwọn ọmọ wa lẹ́nu wò láti ṣètò fún wa ẹ máa gbọ́ bí wọ́n ṣe máa sọ èdè yorùbá tí ó sì máa yé yín ní kètèkètè ẹ máa bá bọ̀ pẹ̀lú àwọn ètò wa.
2: alábàárù
3: oya bẹ́rù tẹ̀lé mi.
4: Bàbá wa, ṣọ́bọ̀ yóò wá kéré jù fẹ́rù yìí.
3: Kí ló kò bẹ̀? Bọ̀rọ̀ mi dẹ lẹ́rù, ṣọ́bọ̀ lé yọké.
4: Dẹ́dì wa, ọmọ yìí lè jọmọ yín. Ìjẹ́ ti ẹ̀mọ́ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára. Ká máa lò wọ́n nílò ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí, àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn ìwà ọ̀la. Àjọ àgbáyé ìyẹn United Nations pàápàá, wọ́n fajú ro gidi sí kí a máa.

0: mi ni Ọpẹyẹmí Ọkáàgà tí lébù jẹ́ ègé ọ̀rọ̀ tí èmi lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù kan kọ́ kì jẹ lọ gbé. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù méjì Adé Ṣọlá jáde gbé jẹ máàpù. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù mẹ́ta Ṣòkòtò pàtàkì kọ́kọ́rọ́ agogo àgbàlá. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù mẹ́rin Adéọlá Àárínọlá Mobọ́ládé Ọláyídé Àgbàlagbà. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù márùn-ún Alébíosù Agbábíàkà Kábíọ́sù Elédùmarè. Ẹ ṣé.
1: Orúkọ mi ni Jimoh Wari, ọ̀rẹ́ kékèké, màálù tí kò lérù, olúwa ló bá lè ṣíṣí, bá mi náà mọ́, kò dé lọ ọ̀nà mọ́, ilé láàárọ̀, àtúnṣe ọmọ lórúkọ, tí dúró ayé mi bí ògbó rẹ̀ làádọ́, ẹni tí agbára bá bàbá.
2: Orúkọ mi ni Salaudi Fauzia, àwọn ikọ̀ èrò ilé ife mọ́, ṣíbí sùn. Abili Tebu Agbaṣẹ́ Gbogbo Bọ́ọ̀t Tebu Sibẹ̀t Aṣọ̀rọ̀ Mágbèsè Rẹ́dù Amúmáàpọ̀ Lẹ́gbẹ̀ṣàn Fèrè Sẹ́gbẹ̀ndù.
3: Orúkọ mi ni Yusuf Zakaria, iṣẹ́ yìí kan Fẹ́ṣàn Àwọ̀.

lójúmọ́, ọmọ mi ń gbé ni níyì, ọmọ ni ń gbé ni ga. Ẹ̀dùnmàrè má fún wa lọ́mọ dàdá ń didi, má fún wa lọ́mọ bàjẹ́ ń sinmi. Ọmọ àgbépamọ́ bálejò ń bọ̀, ọmọ tó yàn jù ni kò fi ta wá lọ́rẹ. Bá a bú ni lẹ́yìn bá ò sí nílé, ọmọ ènìyàn wí fún ni gbogbo àgbà.

orúkọ mi ni Ìdòwú Ìsìjàbà. Ọ̀rọ̀ orúkọ jẹ́ orúkọ ènìyàn, ẹranko, ibi àti ikọ́. Àpẹẹrẹ orúkọ ènìyàn: Bọ́lájí, Àtọ́kẹ́, Àyìnkẹ́, Àrídúnú, Mímọ́tálá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ ẹranko: Màálù, Ajá, Ẹkùn, Adìyẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ ìlú: Abẹ́òkúta, Ìbàdàn, Ọ̀yọ́, Ògùn, Sokoto. Àpẹẹrẹ orúkọ ìlú: Iléèwé, Ọ́ṣọ́láṣí, Ṣọ́ọ̀ṣì, Ọjà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ orúkọ ìtọ́: Tábìlì, Àga, Pátákó, Òkúta, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ iṣẹ́ ló fi iṣẹ́ tí a ṣe ní gbólóhùn. Àpẹẹrẹ ọ̀rọ̀ iṣẹ́ jẹ́ jókò, dìde, jó, ọrin, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ arọ́pò orúkọ jẹ́ ọ̀rọ̀ tá fi rọ́pò ọ̀rọ̀ orúkọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ: Ìwọ, Èmi, Ẹ̀yin, Àwa, Àwọn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

erege lago méjìlá ọ̀sán mi ẹ̀kásán àkójọpọ̀ ìròyìn ló dé sẹ́tì gbọ́ yín láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà ìpínlẹ̀ èkó ṣáájú ẹgbọ́ àwọn kòkó inú ẹ̀. Àwọn olùgbé àjàwó estate lòdì sí alékún owó tàjọ kólẹ̀ kó dọ̀tí ń gbà lọ́wọ́ wọn. Àjọ INEC gborúkọ àti ìwé ẹ̀rí àwọn olùdíje sípò ààrẹ àti aṣòfin síta lónìí. Nílẹ̀ òkèèrè èèyàn mẹ́sàn-án jẹ́ Ọlọ́run nípè ní orílẹ̀-èdè Ukraine látàrí ohun ìjà olóró tí ilẹ̀ Russia jù sí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu Bilkis Abdulrahim Lawal. Àwọn olùgbé àjàwó estate ní ìpínlẹ̀ Èkó ti fajúro sí àlékún owó tàjọ tó ń kólẹ̀ kó dọ̀tí fún wọn, tí wọ́n sì fẹ̀sùn kan àjọ náà pé wọn kò máa kó ìdọ̀tí wọn bíi ti tẹ́lẹ̀ láti bí oṣù mélòó kan sẹ́yìn. Ìkéde àlékún owó náà tí wọ́n ní àjọ ọ̀hún lẹ̀ mọ́ ilé oníkálukú wọn ni alága àwọn olùgbé náà Ọ̀gbẹ́ni Olú Ìsìjọlá ṣàlàyé pé àjọ náà ni wọn kò máa kó ilé àwọn bó titọ́ àti bó tiyẹ. Wọ́n ní kódà ìgbà mìíràn wọn a máa ṣe ọ̀sẹ̀ méjì tí wọn ò ní kódọ̀ tí léyìí tí wọ́n ní wọ́n ti ń ṣe láti bí oṣù mẹ́rin sí márùn-ún. O ní bó tilẹ̀ jẹ́ wípé wọn ò kó ilẹ̀ náà dáadáa, àwọn ń san owó àwọn dédé, ṣùgbọ́n àlékún tí wọ́n fún àwọn yìí làwọn ò ní faramọ́. Bákan náà ni ó kọminú lórí ipò tí àwọn òpópónà tó já sí àjàwó estate tí ó wà, tó sì ké sí àwọn àjọ tọ́rọ̀ kàn pé kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ẹ̀. Lílọ bíbọ ọkọ̀ ni wọ́n ní ó ti já gara lópópónà Emmanuel ilé tó wà ní agbègbè Maryland látàrí bí àjọ tó ń rí sí ààyè ìgbé ọkọ̀ sí ṣe ti fọ ibẹ̀ mọ́. Gíwa àjọ náà abilékọ Adébísí Adélábú, ẹni tó léde ọ̀rọ̀ sọ pé ayẹyẹ tí wọ́n ṣe ní ilé ìtura kan tó wà ní òpópónà ọ̀hún ló fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tí àwọn òṣìṣẹ́ àjọ LASPA sì tètè gbé ìgbésẹ̀ tó yẹ. O ní ọkọ̀ mẹ́rìnlá tí wọ́n gbé sáwọn ibi tó kò tọ́ ni àwọn fi òfin dẹ̀, tí ó sì jẹ́ wípé àwọn òṣìṣẹ́ àjọ náà wọ́n mójútó lílọ bíbọ̀ ọkọ̀ ní àsìkò tí wọ́n ń ṣe ayẹyẹ náà. Ó fi kún pé ìtọ̀ràn tó wà fún ẹ̀ṣẹ̀ yìí ni àwọn tó ní ilé ìtura ọ̀hún ó san, torí pé ìjọba ìpínlẹ̀ Èkó àti òfin tó ń de agbègbè àyíká kò faramọ́ kí wọ́n máa ṣe ìnáwó kí wọ́n wá máa fi dí lílọ bíbọ̀ ọkọ̀ lọ́wọ́, tó sì rọ gbogbo àwọn tó ní ilé ìtura àti ààyè ìgbafẹ́ pé kí wọ́n rí pé wọ́n ń pèsè ààyè ìgbọ́kọ̀sí kó má bàa máa fa wọlùkọlù ọkọ̀ nílùú Èkó. Wọ́n ti fẹ̀sùn kan àwọn ọlọ́pàá tí wọ́n wà ní agbègbè afárá odò ìyá aláró eléyìí tó wà ní Ọjọ́ta pé níbi tí wọ́n ti ń takùrọ̀sọ pẹ̀lú awakọ̀ kan tí wọ́n ní ó gba òpópónà BRT ṣe ni wọ́n ti awakọ̀ ọ̀hún sínú odò náà. Fọ́nrán kan tí wọ́n gbé síta lórí ẹ̀rọ ayélujára ṣàfihàn bí àwọn èèyàn tó tó bíi mẹ́wàá láwọn ọkùnrin gidigba tí wọ́n bá àwọn ọlọ́pàá ọ̀hún takùrọ̀sọ tó sì di àríyànjiyàn. Wọ́n ṣàlàyé pé ọkùnrin ọ̀hún tó ń wakọ̀ lọ làwọn ọlọ́pàá náà dádúró pé ó ń gba òpópónà BRT. Níbi tí wọ́n ti jọ ń ṣe àríyànjiyàn ni wọ́n fẹ̀sùn kan àwọn ọlọ́pàá náà pé ṣe ni wọ́n taari ẹ̀ sínú odò. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní wọ́n gbé ọkùnrin náà jáde, fọ́nrán ọ̀hún ṣàfihàn bí àwọn ará ìlú bí wọ́n ṣe rọgbà yí ọkùnrin náà kà tí wọn kò sì jẹ́ kí àwọn ọlọ́pàá náà lọ. Gómìnà Ọba Babájídé Sanwó-Olu ti ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ ààyè ìta epo bẹntiró, dísù, afẹ́fẹ́ gáàsì, afẹ́fẹ́ CNG, ààyè ìpàrọ̀ ọkọ̀ tó ń lo epo bẹntiró sísì ti CNG àti ààyè tí àwọn tó ń lo ọkọ̀ tó ń lo iná tí wọ́n lè ti máa gba iná sí àròkọ wọn ní agbègbè Oshodi ìlú Èkó, eléyìí tí wọ́n ní àkọ́kọ́ irú ẹ̀rí tí wọ́n sì gbé kalẹ̀ lábẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ Oil and Gas Corporation.

níbi ayẹyẹ ìṣí ilé iṣẹ́ náà. Gómìnà Sanwó-Olú ṣàlàyé pé Láríjà ayé ọ̀hún ni láti rí pé aráàlú ń jẹ àǹfààní àwọn ohun àmúṣagbára yìí nírọ̀rùn léyìí tí ó sì jẹ́ kí káràkátà kó túbọ̀ gbèrú sí. Òní láti ọdún 2019 ni ilé iṣẹ́ ìbílẹ̀ ti wà tí wọ́n sì ń gbòòrò sí pàápàá jùlọ lẹ́ka ohun àmúṣagbára tó fi mọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé níbàámu pẹ̀lú ètò ìrètí ọ̀tún tí ààrẹ Tinubu tí ó gbé kalẹ̀ kádìkù lè bá ìnira tó ń kojú ará ìlú àti owó tí wọ́n ná sórí ọkọ̀ wíwọ̀. Ṣáájú ni nínú ọ̀rọ̀ gíwà ilé-iṣẹ́ ìbílẹ̀ ọgbẹ́ni Temitayo Gbajúmọ̀ sọ pé àṣeyọrí ilé-iṣẹ́ ìṣàfihàn ìfimọ́ṣọ̀kan àti ìpinnu iṣẹ́ ìjọba tó wà lóde yìí láti rí pé ìdàgbàsókè tó lọ́rìn ó bá ẹ̀ka ohun àmúṣagbára léyìí tí ó máa wá ojútùú sí àwọn ìṣòro tó ń kojú ará ìlú. Àṣojú kọ̀ròyìn wá jábọ̀ pé agbègbè mẹ́rin ni wọ́n ti ṣí irú ilé-iṣẹ́ yìí yàtọ̀ sí Oshodi, wọ́n tún ṣí ní Agege, Ọ̀jọ́ta àti Ìkẹjà pẹ̀lú ìrètí pé wọ́n ó ṣí 15 mi kí ọdún yìí tó wá sí òpin. Àkójọpọ̀ ìròyìn lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà ìlú Èkó.

0: kaabo pada iroyin apapo n tesiwaju ajo inec o gbe oruko ati iwe eri awon ti o dije sipo are ati asofin sita nibamu pelu ofin to nde idibo nile yi ofin ti won ni ori kokan dilogbon ese keta eto idibo o la kale pe ajo inec gbodo ma fi iwe eri awon to nduje si awon ipo isita fun gbangba la sata ati pe ki awon ara ilu ti o ba wu ki won le se agbeyewo lati mo boya ojulowo ni tabi ayederu lara awon to fe dupo are ni are Bola Tinubu ti egbe oselu APC Alhaji Atiku Abubakar ti egbe oselu ADC ati Peter Obi ti egbe oselu NDC aya are orilede senator Olurenmi Tinubu ti ro awon odo lati nite lorun sugbon ki won gbajumo ise won pelu ireti pe ojo lauda senator Tinubu eni so gba won lamoran yi nigbati o gbalejo awon olori eka odo egbe oselu APC nilu Abuja gba won niyanju lati ma se ma sa farawe ki won jara mo ise won tori pe kadara tayo papo mo ti kainde o gbori ifun bi awon odo egbe oselu APC se fi mo sokan lati ri pe egbe na duro re lese kuku to si ran won pe ki won ma ko are okan ki won si gbaruku ti eto ireti otun are Bola Tinubu aya re wa fi oko akero mesan satileyin fun lilo bibo awon odo na saju ipolongo ibu ewe ninu oro olori awon odo APC Dayo Israel dupe lowo aya re fun atileyin ti o si tempele mo ipinu won lati ri pe eto ireti otun o gboro si ni orilede Nigeria nile okere okere ton eyan mesan je olorun ba ni pe nigba to orilede Russia ju ohun ija oloro silu Kyiv ti ajo to ri si isele pajawiri lorilede Ukraine so pe eyan 28 lo farapa ile Russia da won ju ohun ija oloro si Ukraine eleyi ti won ni won tin se lati bi enu ojo meta yi leyi to si je ki are ile Ukraine Volodymyr Zelensky so pe awon nilo ero ti won fi mu awon ija oloro yi ki o ma ba ma pa awon eyan awon lara Russia ni won ni oju ado oloro yi leyin ti leyin ojo meji ti won fesu kan pe oju ado oloro si ilu Poland ibi to ti se ku pa eyan mejo to je omo ilu Ukraine ti mefa ninu won si je ebi kan na iroyin wa fun ti osan ni ko ni ju bayi lo sugbon kin to ma lo gbo awon kokonu eleko sin awon olugbe ajawo estate fajuro si alekun owo tajo to nkule ko dot ni ilu Eko fun won won ni ajo yi lati bi osu merin si marun ni won o ti ma ko idoti ti agbegbe awon sin doti bo si le je pe awon san owo awon lasiko sugbon alekun yin lawon oni faramo ti won si tun fajuro si aiduro re awon ona to wo agbegbe na iroyin so pe ajo inec o gbe oruko ati iwe eri awon to ndije sipo are ati asofin sita loni nibamu pelu ofin to nde eto idibo fun gbangba la sata bakona la fito yin leti pe eyan mesan padanu emi won lorilede Ukraine latari ado loro ti Russia ju sibe ti won si salaye pe 28 lara won lo farapa ope pataki lowo Frank Olorun Sola to je olotsuro yin emi Bill Keys Abdram Lawa Lumwa seti boyin e se pe se nte ti siwa
1: edumare lodiri ewa fakuko edumare lodiri ewa fakuko oba oke lodiri ewa fakuko edumare lodiri ewa fakuko nibi ka gbede ati po lowo o se royin bande fm awa ma loba
2: Band FM
3: 92.9 Akira wakabo suri tu iliti ayo ni ukoni Band FM 92.9 Gurupe la mfana ati ndo wabia jogni buko Kuli baga nadi Awalashe nisho Band FM 92.9 Mwafi ni kiwasari isha wano wano kiu Nili ya wano kiri isha wagubo Aruko kwa alamfa ni lati magua mbida kukono ti awayi. Ibi aruko tisina ni alfa abosu alimitati mbabo. Bia sebi me luka seyi. Mbarista lukma mbola ni wa salami. Awana ni wajiba atesu wajibu nyoro. Tuma mba aso. Mbaba tida ta watu kofuwa. Bawa ni pedinja awa tishimbere. Awa kini wa kuju ati bebe lo. Mbaba atesu wajibu nyoro. níbi àkókò tí a wà nígbàkọ̀ olóòtú àgbààgbà olóòtú alájìmọ̀ ló fàájú ju ní ibi atọ́kùn ètò yìí lánàá alàgbà joseph wọlébẹ̀ ọmọ hamdan hasan salahuddin ọmọ tó mọ kọ́ lórúkọ tí ènìyàn jẹ alàgbà lukman salami ẹkú kalẹ.
4: a kí ìgbà yẹn ara lé tó ń bọ wa a kú lórí àsìkò yìí o. pásítọ̀ salami nígbà tí ẹ wá bí university of new york school ẹ̀ka gbìmọ̀ pé bẹ́ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ amòfin yìí ìyá bí àwọn ìpèníjà kan tó pèjú sọ̀rọ̀ fún àwùjọ wa àti nígbà jẹ́nu ẹni tó yà ara pé ìpèníjà pápá ló gbọ́ngàn èkó lórí wọn bí àtọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbésẹ̀ gẹ́gẹ́ gílógbà àdúgbò society ìpèsè tí pẹ̀sẹ̀ ṣiṣẹ́ amòfin yìí ìdẹ́rù àwọn ìpèníjà kan tí ẹ̀ pèjú láti ọwọ́ àwọn ará àwùjọ wa.
5: ìpèníjà pọ̀ mo fẹ́ lè sọ pé bí ìgbà tá a wà nílé ẹ̀kọ́ kò fẹ́ sí ìpèníjà ṣùgbọ́n ìgbà tí ọdún ìpèníjà tí wọ́n náà wà orí ìgbà tó máa ṣetán ní ilé ìwé ẹ̀kọ́ girama a tún ń gbìyànjú láti lọ kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ olùkọ́ ọlọ́mọ àlọ sí college of education. Àmọ́ ẹni ọdún ṣe pàtàkì jù ní àti ríṣẹ́. Àwọn ẹ̀rọ chambers ló wà tí ẹ pé wọ́n ti rí wọ́n láǹfààní láti rí rìsọ́ọ̀tì àkọ́bẹ̀rí wa tí wọ́n rí pé láwọn àgbà wa. Ṣùgbọ́n ìgbà tí wọ́n rí a tán rí pé ọ̀nà ní gbogbo ẹgbẹ́ gbé ni ọkọ̀gbọ́n gbà wá padà.
6: Ẹ̀mí gbọ́dọ̀ gbàgbà fún sápẹ́ ọmọ ìlú. A ní kí
5: ní olóòjú tí oníta ṣe lọ́pọ̀ ló iléeṣẹ́ ìjọba nínú ìgbàgbà tẹ̀wé ògùn bíi akádájọ́ àwọn aráàlú abúlé nínú ìgbà tó lójú méjì gan ojú ìrẹ́jọ́ wìyìn abẹ́lẹ̀ dáná tí kò rí wọn so gbogbo àwọn kò sí acceptance kò sí gbogbo àwọn pẹ̀ nígbà yẹn ó wà ń bẹ̀ lọ́tún ló sì ẹgbẹ́ tó máa wo àwọn ilé ẹjọ́ wa gbogbo ẹ̀ lóríṣiríṣi wọn kọ níkọ tí láti káàkiri fún ara ẹ̀ tó gbogbo yẹn láti practice independently láìsí gbogbo yẹn ní aid èyí ìdí òde tí fẹsẹ̀ nílẹ̀ tó lè sanwó ẹlòmíì tó ń bẹ gbé gbàgbà lọ́wọ́ inú àtúnṣe débi gbé kájẹ̀ tó pátánà pẹ̀lú àwọn tí agbègbè ilé ìtàwọn àtàmọ̀ nílẹ̀ ẹ mọ̀ tí ẹ sanwó fún wa tó gbé kájẹ̀ jẹ máa ṣe ìyọ tí
6: ó láti ẹ̀jẹ̀ mọ́lẹ́gbẹ́gbẹ́lé
5: tó gbogbo yẹn kò fi bẹ́ẹ̀ rọrùn tó àwọn oríṣiríṣi ìpèníjà tí a rí nìyẹn kó débi pé ọlọ́run wa ṣe díẹ̀ díẹ̀ ọlọ́run lè ní kí àwọn ọ̀nà ká lè dé

0: Quindi è una sua
1: B.
0: Una
1: sua B. Siamo uomo quello pulisce e pulisce e da quella dice B, dice c'è a chi e già a te lì da te te lo si vede e tu da te te lo vede e non mi chiede di lì da
0: guarda
1: e dice l'oppo oppo
0: ora ni wamba e poi abbiamo un alo tu mamma lo si dico oppo l'oppo
1: e da un vedo a
0: gbogbo ọ̀fẹ́ ni
1: akọrin ọjọ́ ẹgbẹ́
0: sọ̀rọ̀ olúwa ṣe òun
1: ẹgbẹ́ ṣe sàlámì ẹwà já o pẹ̀lú gbà wọn kan tí ẹ là kọjá rẹ̀ tí a bá ní kí ẹ ìmọ̀ràn wá ìmọ̀ràn yín wọn lè fún ìjọba ìbílẹ̀ ìjọba ilé ìjọba àpapọ̀ ìyẹn local government state government and federal government láti wá fàbọ̀ sí orí àwọn aráàlú.
0: Ìjọba ìpínlẹ̀ ni ìbílẹ̀ ni àti gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n mọ̀ pé ní wọ́n wà fún gbogbo aráàlú fún gbogbo èèyàn gbogbo ètò tí wọ́n bá ń ṣe wọ́n jẹ́ kó jẹ́ ètò tá kárí ní kárí oko tí á dẹ̀ ní ti peculiarities ní láti lédè yorùbá
1: ẹ̀ pẹ̀lú táwọn ènìyàn ẹ̀ jẹ́jẹ́
0: gbọ́n fúkàrá
1: tí wọ́n
0: nílò kí ṣe gbé kákà òrógbé nǹkan bá lábẹ́ ṣe wọ́n tó bá ṣe mọ̀ pé ní ipa lórí gbogbo èèyàn because lọ́wọ́ tí a wà ń sìn ìgbìyànjú ìjọba kò tí ì tó lórí àwọn àkàndá bí ó ṣe yẹ kí lórí orí ọ̀pọ̀lọpọ̀ ètò ìjọba ni wọ́n á forúkọ àkàndá sí gbogbo eléwà fáwọn àkàndá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn kan kò ní kò sọ̀stẹ́ni àwọn àkàndá àdúgbò mọ̀ nìyẹn sustainable impact just panic approach lanu lori ọjọ pe apa akopa lo pada sibi ti wọn wa so ki gbogbo ẹka eto ijọba ko wọn ri daju pe gbogbo eto ijọba iṣeto ijọba padapada karile kari oko olo respond si individual group needs and peculiarities so that gbogbo a le ni anfani lati gbe igbe aye to wulo ni awujọ.
1: Ẹlẹ́bùn kí ni ìgbésẹ̀ sáré dọ́rọ̀ mọ́gbọ́n nípa tí wọ́n tọ́ tó gba àwọn aráàlú àtàwọn òbí ní ìmọ̀ràn. Ṣé ẹ rí nígbà tí ẹ ń sọ̀rọ̀ bọ̀ pé nígbà míì àwọn ìtẹ́lẹ̀ yìí tó tọ́ sáwọn alágbájáde láì ti ọ̀rọ̀ ní bóyá ní tó jẹ wọ́n ni táwọn ìjọba wa fi ń ṣètò ní àwọn tí yàrá pè níjà ní ètò ìṣèlú wa. Ṣé bá lè má ṣàṣẹ ìdí àpẹẹrẹ ìsìn bí wọ́n ká sọ pé aṣòfin ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní Abuja ẹni tó jẹ́ bí alága fún disability coalition àbí ẹ̀rọ bí disability committee kì í ṣe ẹni tó ní ìpèníjà bóyá ìyẹn gan ń máa ń fi ẹsẹ̀ gbá fọ́ọ̀tù ní ilé ìlú epo tó lè lówó tó lè lọ́pẹ̀ ó lè ti wá ń rárẹ̀ nípa ẹ̀fìn àṣẹ bí àwọn ló fi gba àyè sọ kí lè lè sọ lórí ìyẹn.
0: Henry òun gẹ́gẹ́ bí èèyàn kan gẹ́gẹ́ bí ìrírí mi mo ti dé lẹ́wù tó yẹ pé èmi ò kí advocate pé dandan dandan ó gbúdọ̀ jẹ́ pé ètò ẹ̀yà ara pè níjà ni kó sọ̀rọ̀ àbí kó dúró fún àwọn tí ẹ̀yà ara pè níjà mo sọ débi pé mọ̀yé ní ara advocate tèmi pé knowledge is key ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí ẹ̀yà ara fẹ́ dúró fún wọn ó gbúdọ̀ jẹ́ ní tó ní ìmọ̀ nípa ìgbáyégbádùn ìgbáyégbẹ́ àwọn tí ẹ̀yà ara pè níjà torí pé mo ní pè níjà nípa ojú kò yẹ kó automatically fún kọfà ìgbókè mo ní solution mo ní mọ̀ nípa àwọn
2: Abdullah Salahuddin, ọmọ tó lọ kọ́lọ̀ lórúkọ tó lè jẹ́.

0: dúpẹ́ ni fọlọ́wọ́ ọlọ́run alágbára jùlọ ọba tí ń bá wa ṣe ọba tí ń ti wà lẹ́yìn ọba tí ń ràn wá lọ́wọ́ ọba tó ń wárí oṣù tuntun láyà àtàláfíà ọba tó ń tẹ̀ wá síwájú lórí oṣù tuntun ọdún 2026 ti ṣe oṣù kẹjọ adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ètò rẹpẹtẹ tí ń bábọ̀ láti ìdájí tí kankan ní òsì kọsẹ̀ ọlọ́run jẹ́ kí gbogbo ẹ máa lọ ní mẹ́lọmẹ́lọ adúpẹ́ o àwa kí àwọn ọ̀gá wa àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ nàìjíríà rẹ̀ látòrí bàbá wa ìyẹn olùdarí àgbà iléeṣẹ́ nàìjíríà bàbá wa dókítà mohammed bulama
1: tí
0: wọ́n jẹ́ kí a máa jágeere gbé báyìí pẹ̀lú irinṣẹ́ tuntun tí wọ́n fún wa
1: ẹ ṣe o bàbá
0: atùnrin yín pẹ́ o ilé tó kù tẹ̀tí ṣe ọlọ́run bá yọ bá wa rìn lọ́wọ́ ẹ lè ṣe fún wa adúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa ní iléeṣẹ́ nàìjíríà gbogbo tí ń bẹ lẹ́kọ̀ọ́ mama wa ọmọọba adenike wúraọlá adégòkè ọmọ adó bàbá tí ìwẹ̀ wo oògùn bàbá dánákò tàbí bàbá dánákò yá bàbá dánákò rọ bàbá dánákò oògùn bẹ̀rẹ̀ yẹ́ ilé ẹ̀kọ́ náà tọ́ fún bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ mama ẹ kú ìfọmọ̀yàn ṣe ẹ kú gbìyànjú ọlọ́run àdéṣe ẹ̀yìn ládé o adúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ ọ̀gá wa léṣe bond fm bàbá wa wahab alade akọsílẹ̀
1: ọmọ aláṣọ́nlá akinyin
0: akinyin bàbá ẹ kú ìfọmọ̀yàn ṣe o
1: ẹ ṣeun
0: ọlọ́run àdéṣe ẹ̀yìn ládé àwa náà tí a wà lẹ́nu ètò afẹ́ máa lọ́ba afẹ́ fàyín lé tó béchukwu lọ́wọ́ àti
1: chinedu
0: tí àwọn náà máa tẹ̀síwájú pẹ̀lú lálẹ́kan ló kọ́ mi lágbára ọlọ́mọba àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtòǹgbò apáta ọlọ́run àdéṣe wa ládé ẹ̀ka ìdánwò lábẹ́ ètò gòrí àtẹ̀gùn láago mẹ́rin àbọ̀ kẹ́ máa bá wa ṣó lẹ́ẹ̀kan sí túnjí ọlálẹ́kan ló kọ́ mi ẹ kú oṣù tuntun oṣù yìí yóò bí ayọ̀ fún wa
1: àmì àṣẹ gani at bello ashu lorúkọ tèmi ẹ jẹ́ kí a tún fi ayọ̀ àtàláfíà pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ ẹ ṣe o tẹ́ǹtẹ́tì sí ẹ kú àdúró tiwa ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀
2: Ninety two, 92.9 Bond FM, Igligindo.

0: 92.9 ìfẹsùwakpọ̀.
1: Bond FM 92.9 náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Àfọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí a nu rẹ̀ dúró láéláé. A wá ń fi àsìkò yìí kí wa kú oṣù tuntun. Òní ni 1st of August nínú oṣù kẹjọ.
2: Oṣù àlàáfíà. Oṣù ìṣelógo, oṣù oríire, oṣù ìgbéga, oṣù àṣeyọrí, oṣù ìdùnnú, oṣù àlùyọ.
1: Bẹ́ẹ̀ náà ni àkàsọ kẹjọ la mú báyìí. Olúwa Ọlọ́run Olódùmarè, a wà, a mú wa làájá, lágbára Ọlọ́run. Àbọ̀sẹ̀dé Ṣókúnbi lorúkọ tèmi. Èmi ni kọ́kọ́ ni mo wà níbí, mo mọ̀ dájú pé ẹ ti ń gbọ́.
2: Ibi ẹ bá ti róbìnrin dandan ni kẹ rọ́kùnrin, torí pé láìsí obìnrin kò sí ọkùnrin, láìsí ọkùnrin kò sí obìnrin. Bó ṣe wà náà nù, àjọ ń gbádùn ara wa ni bọ́lá wọn ṣe kọ́ náà nù. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mú wa rí ọjọ́ ìdílayà àtàlàáfíà. Gẹ́gẹ́ bí Bọ́sẹ̀dé Ṣókúnbi bọ́n sọ, àjọ máa ṣẹ́ papọ̀ láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ ni. Ẹ̀ka ìdí ọmọlúàbí òun náà láti balẹ̀ sí nítorí ẹ̀sìnkú wa. Ètò èyí wù mí òun náà lẹ́ẹ̀mọ́ gbọ́ lọ láti ìsìn tó fi di aago márùn-ún. Àwọn tòyókùn bá ṣe ń lọ, a máa là kalẹ̀ fún, ṣùgbọ́n wa ń bí daago mẹ́jọ alẹ́ gẹ́gẹ́ bí akéde àti ọlọ́wọ́ bọ́tì fún ti sáà ẹ̀ka ìdí ọmọlúàbí. Olúmide Ọlálérè Olúmayé ti lórúkọ tèmi. Bond FM òkè lọ́wọ́ ẹ máa yí kúrò mẹ́ ẹ ti gbọ́. O ti padà bọ̀ sípò àwọn tó ń pè pé wọn gbọ́ rògbẹ́ ti ń gbọ́ akétekété sí báyìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọláìdé Ọlọ́run òjẹ́ òun náà ni yóò máa tukọ̀ ètò èyí wù mí àgbọ́dúnú.

0: tó ń lépa ẹkùn ó ń fi kú ṣeré ni ìpọ̀n rí ajá ò gbọ́dọ̀ bẹ́kùn ní bùbá ó bá ti ọlọ́run tó bá gbọ́ wọ́n sọ fún yín mo ní àgbò tó fẹ̀yìn rí lọ́ o ó lọ mágbára wá ní kòsà àgùntàn tí ò bá yàgò fún tó bá fojú dìwò àgbò imú ẹ̀ á tu fẹ́ jẹ ni mo sọ mo ní àfi ẹ̀yìn ìrìnlọ àlọ mágbára wá ní àwa wá ní àkọ̀tún ṣẹ́yìn bọ́dẹ̀ fẹ̀ mú nísìn tẹ́ bá tan rédíò yín kẹ wá da odó kẹdáde mọ́lẹ̀ kẹdá odó dé rédíò yín mọ́lẹ̀ ẹ tún máa máa gbọ́ ni nítorí pé kíni ó ti kọjá bẹ́ẹ̀ ó ti kọjá tàánú ó ti kọjá àtijẹ́tẹ́ ó ti kọjá àtìlẹ́jẹ́rin adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ àtòrí darí iléeṣẹ́ 92.9 bọ́d fm tó yẹ pé wọn ọ̀sùn wọn owó gbogbo báyọ̀ pa wọn àgbọ̀ ní kíní sípù láti ègbè kò tiẹ̀ jẹ́ ń gbádùn àgbọ̀ngbà àgbọ̀ láwo àti gbọ́ káàkiri world wide nsìn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ màmá wa wúrọ̀lá adénìkè adégòkè mi máa sọ fún yín pé iléeṣẹ́ ìṣe wọn ní fi bú yín ọlọ́run gbọ́ ẹ ṣíra láfíà dé láfíà inshallah bí kudura ti láì bákan náà ni bàbá mi dáadáa tó jẹ́ gm wa ń bí alhaji abdulwahab akọ́ṣílẹ̀ alade mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun mi ò ní wá yín tì ẹ ní dààmú ẹrù tàbí amòkí tí òun ò ní ká gbé ká ìkọ̀kan nu yín mọ́lẹ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àti dé báyìí orúkọ mi ni ọláìdé ọlọ́run ò jẹ́ èmi ní apàṣẹ àdínní aláwùlì káfíńsì jàbá léjìgbò bàṣẹ máa pàdé ní ọjọ́ saturday náà ni lórí ètò èyí wù mí ṣùgbọ́n tó bá wù mí kò kí n wu ọ̀rẹ́ mi mo wà ní choice bọ́lọ̀ ṣe kọ́ wa pọ̀ nìyẹn ṣe mọ̀ pé wọ́n ní bákan náà ni a ṣe ń ṣe ìláṣẹ ń dáná alẹ́ kínní kan ìlú yàtọ̀ tó bá sọ pé tẹ́yìn bá ti gbé dé tó bá ti ní kóhun màá yà fílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí máa ń kí pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn ara dé tó rẹ́ pé ẹ̀ lè ṣe kẹ́ má listing sí iléeṣẹ́ 92.9 bọ́ndẹ̀ fm mo dúpẹ́ lọ́wọ́ yẹn àgàgà yìí tẹ́ wá listings gbogbo ètò wa tá à ń ṣe ń bí ẹlòmíì àti haúsá àti ibo kò ní gbé kúrò bẹ́ẹ̀ títí tó máa fi kan yorùbá padà adúpẹ́ àníjọra wa lójú lọ́dọ̀ yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn ọlọ́ba pátápátá tẹ́ ń gbọ́ mi mo kí yín o kábíyèsí o mo kí yín adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o mo kí yín o bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé baálẹ̀ káàkiri àgbálá ayé tẹ́ ń gbọ́ mi mo kí yín o kára o lè o mo kí gbogbo ẹ̀yìn baálé o mo kí yín o mo kí yín o mo kẹ́yìn ìyálóde mo kẹ́yìn ìyálọ́jà mo kẹ́yìn ìyálájẹ gbogbo ẹ̀yìn yẹn pé gbà tí ìyá mi bí mi tó bí mi tán tó ayẹ́ pẹ́yìn ló bí mi lé lọ́wọ́ mo kí yín ẹ ṣeun àti dé sórí ètò ìwúmi láti iléeṣẹ́ 92.9 bọ́ndẹ̀ fm ẹ ní bóyá èmi nìkan ni ọlọ́run ní ṣe mí léyìn èmi nìkan sẹ́kínà tó yegbele akínsande èní ni ọmọ rẹ̀ falsat gẹ́gẹ́ kí kọ́kọ́ kí tó rọmọ dáadáa ni àti 41 days lọ́mọ ní tí ń tẹ̀lé wa wọnú stúdíò kọ́lọ́ba mi gbó kíkẹ́ ẹ̀ga ju tiwa lọ falsat akínsande ọmọ agbára ọmọ wàsíù agbára èní ló ń ṣe graduation ìdítẹ́ ṣe gbóhùn yẹ nìyẹn falsat akínsande wà á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wà á tún lọ sípò tó jù bẹ́ẹ̀ yẹn lọ ebi pamari wà ló lọ sí wà ká yunifásitì ìjálọ jẹ mi wa náà ni inshallah ọlọ́run àbá mi wá gbé agbára fún bàbá ẹ̀ agbára tó ń jẹ́ yẹn ọlọ́run àti wà bá ń gbé agbára owó fún agbára àti sẹ́kínọ́tì tó jẹ́ yàwẹ̀ sẹ́kínọ́tì tó yegbele akínsande ọ̀jẹ̀wọ̀n ọmọ ọ̀jẹ̀wọ̀n ọkọ méjèèjì òní kò lẹ́nu ẹ̀ inshallah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo kí ọ̀gá mi dáadáa àti bọ́sẹ̀dé ṣókùnbí àjọwálé agbára ni àti olúmáìtì ọkọ̀ sẹ́kí 30 minutes ọlọ́run mo lé ní ìyàwó ìwà kò sí nǹkan tó fẹ́ ṣe nípa pàpà ó gbọ́ yìí tẹ́jẹ́ tèmi àti bọ́ sórí ètò yìí wù mí o mo yẹ sọ fún ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ló lérí fìrìkọ̀kọ̀ nínú mọ́tò pé tí o bá ṣe kinní ni o bá ṣe kinní o bá ṣe kinní ṣé mo pé àwọn obìnrin a máa ń ṣe mistake kan ṣá bóyá àwọn ọkùnrin náà dẹ̀ wá ni bóyá ọwọ́ ọkùnrin ló bọ́ sí àbọ̀wọ́ obìnrin ni mistake yẹn bọ́ sí ẹ̀yin mo mọ̀ pé ìyá mi ti ẹ̀ wá ńlé mo mọ̀ pé ẹ máa wà pẹ̀lú mi ẹ máa dá taṣàrán fàṣàrán àti taṣàrán fàṣàrán kọ ya ránṣu mo mọ̀ ṣé mo pé ìwúmọ̀ kan ló bàbá kan ló pè mí ó jẹ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí gbogbo ìgbà ni tọkọtìyàwó iná máa ń jà tó bá dẹ̀ ti ń jà báyìí ó máa ń fa wàhálà gan ni pé ìyàwó máa ń tilẹ̀kùn mọ́ ọkọ pé kò ní wọlé kò ní wọlé ọkọ máa lọ wábi sùn síṣẹ́ mọ̀ bó ṣe ilé ìtura kan ni àṣà ni kóun lọ wábi sùn sí pé kí òun má ba fa wàhálà bí ó ṣe máa ń ṣe nìyẹn ó wá di ní ọjọ́ yìí bí ìyàwó yìí náà ṣe bẹ̀rẹ̀ wàhálà ni ó bá tún ní kò ní wọlé ẹ ṣé dàí ló yẹ kó wọlé wàá padà síbi tó ti ń bọ̀ ni ṣé mọ̀ ó dẹ̀ dàbí pé ìjọ yìí gbogbo gbàkọ́ ni change ma ó máa ń ká change mọ́yàn lọ́wọ́ oko yo wa ni change lowo o wa sunu moto eyin e wo o runu moto oko se gbe mi mi niyan o ngba ti le ba ma mo bayi iyawo ni ko hun lo ji wole ni elesin ngba to ma bo sita oku oko lo ba ninu moto ejo se wahala iyawo yen lo pa ni abi oko dala so pe o pa re to je pe se pe emi ni to ba ye po ti ni iyawo meji meta ni ngba ti kan tin se ri gboke gboke gboke yen a ko gba le keji lo ni pa ti bo so fere mi bayi oni iwa o oni yawo yen ni right lati ile oko e kuro le because obirin lo ni ile mo ni ah seki no tu o da o emi listen emi o kin judge o ba se wu ko le ri gbogbo awon iya mi ati awon baba mi o ma ba wa da si to ba ye pe be lo se ye ko ri ka ma loko wa sita ka so pa nbinu ola ko nbinu nbinu na lo se bo sita o bo ta ni si olo ma je ko bo ta le ku lowo ni ni nkan to sele bayin sin yi o to oko ti ku already o ti ku o hello my hello sir ah ah ri pe yen be eh hello ati ti pe number ora afete list wa na ni eh e seun dupe je ki n pe number iki gbogbo awon eyan mo npe egbe number te ma pe wa si ni 081 3518 4216 number te ma pe wa si ni hello ah ki lo sele yin mo eh hello hello ati omo lara
1: yes ma
0: o ni wa yin ti
1: adupe na da na bayi
0: e ti n gbo
1: ah
0: kan ya da love
1: ni
0: mo le gan yo ko e be mi
1: so wi pa radio ti o le gbe ni
0: e seun
1: o ti n ja ti tete
0: e ba mi da se
1: ah ni da ma adupe na wa mi ni ya
0: e seun
1: atawon dari me no
0: e se adupe
1: eyun ni da
0: ami ami
1: e ri o be yen lo popo e
0: o obirin yen lo popo e
1: wa na ri yen lo popo mo pe hit yen lo ni sale o ba hit
0: ko ti le ba pe 30 minutes sinu studio gan de
1: o
0: ami ami e se anse mo lara mo ni wa yin tin gba kokan a tun jo ni pade ayo njo mejo inshallah e se ah hello hello sa hello ma
2: e
0: ka san sa e ku jo meta sa alagba shitu lati mi ran
2: be
0: ni ma era sa
2: ironu iyawo yen lo pa oko
0: eh eh
2: oko lo iyawo lo didi ti oko e sinu kun yen o ba to ti gbogbo gba so ola ti pa pe ona ti ton ba ni iyawo lo pa o
0: o
2: agba ngo
0: agba oni ton lori le adupe adupe lowo yin adupe o hello my hello sir eh simple lati gbe
2: be oruko mi simple lati gbe
0: simple yes or no ba le se wa lo nsin
2: e wo o ti wa wa pa mo si iya mi o mo ti wa pa ku se o mo se o mi se pa le pa lo je mo pe e ko so gba lo ko le ba si a tin bo da da o a tin bo de ke mo de ki baba wa ko si le no mo ti wa pa ku se la to lo so na ti bi ba na ma pe ti ba
0: ami ami ami
2: se ka se ko se ni obi lo pa
0: o obi yen lo pa ko e
2: be ni tori pe ki mo bo se n ke to ko yen ko ti wo ti wa ni road be se da to ko yen so ri ti a wo so mo je fe mo ni
0: ko ni ku
2: ko ni ku
0: walai
2: se ti ni a wo mo ni jo ni a wo so mo je fe a wo si ti si awon si ti awon ile yo ba
0: e ba nki ba nte fa ba ma wa ninu egbe radio television callers anono so jobi
2: ah o se jojo du ko ni o papo e se ba
0: ba nte fa ya mi to da ninu egbe radio television callers eh won le se ko ma gbe to yi eh won de tele se ko ma gbe 92.9 bond fm happy birthday to you ma igbodun odun kan ni gbogba kigba te ba ma lo laye ara re le ma fi lo eh ni lo pelu banuje inshallah ah hey, inti bo so fara mi niyan pe bawo lo se ma ri be ipe opo e obirin lonile obirin lonile bi ti bawo gbogbo gba ka ma binu gudugudugudugudu ka ma le ni suru kokko bo se le wu ko mo pe a eyan ma ni suru ni toko a ba te ri oko to lo to pe ko to de what is she welcome e e pe mi sori 781 35 18 42 16 081 35 18 41 16 Number tell me pe wa si niyan oni ori eto yi wu mi lati le 92.9 FM muni wa ni suru ni o le so pe boya obirin pe Olorun da wa o se gba o sawo ka de bere si ni ma fi ya je okun to iyale mi mo si iyale mi pe si ngba ti oko lo ti o de to pe ko to de o pe ko to de le ni o pe ko ti ye ko ti mo pe iwa eniyan ti di wa eniyan ti di dadamo eniyan sha ma fadura sin ni pe bo ba se nlo ko ma wole laya talafia abi e ke ngbon bi ti yemi olumide mu mi lo ta ba de ka tun pada so eto
3: oni tesi waju e ka suru lere owo de onirin God of possibility 11A Community Avenue, All Father Yomi Irawo, Owode Onirin, Boston, Ikorodu Road, Lagos. Npe gbogbo eniyan si Ikore, Odun Kewa, Akuri, Anunla, ni ojo keji, osu kejo, ni dede agogo meji la osan, oni wasu, Pastor R. Aborisade, Olugalejo, Most Special Apostle Pastor V.K. Quadri ati Special Mother in Israel Prophetess D.F. Quadri. Labe ipe Senior Special Apostle Pastor G.O. Ogoleye J.P. Alejo Pataki. Most Superintendent Apostle Amos Oluwaloganjo Quadri. Chairman Imale Ayo Jehovah Jire Ijebu Ode Ayo Niyo.
4: Jackie Jado, Nigeria.

0: ẹkọ́ rẹ̀ níbi kíbi tá a ti ń gbọ́ wa nírọ̀lẹ́ tèní lórí ọ̀dàn ló tún dé sí ti gbọ́ yín láti lè ṣe wa bond 92.9 èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ ibrahim ọlálékan ib sports lèmi ń jẹ́ bó ni weekend yín ṣe ń lọ ṣé ẹgbẹ́ yàn jáde ni àbí wọ́n gbé yín jáde gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé èní ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún 2026 ìyẹn tí wá ní kọ́kọ́ èní náà tí wá ní a lè pè ní àyájọ́ olólùfẹ́ torí èní ni national girlfriend day bó ni gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ òpin ọ̀sẹ̀ báyìí ṣé ẹ gbé àwọn olólùfẹ́ yín ṣe gbé wọn jáde ni àbí báwọn náà gbé yín jáde pé òkè ọkọ mi jẹ́ kí èmi náà tẹ̀ sí ẹ lójú lẹ́nu ẹ bá wà sọ pé ẹ ṣe bí girlfriend lọ pé èmi ti marry now ẹ má jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ́ bá ti gbé èèyàn jáde ilẹ̀ ò tí ì ṣújù ọ̀la náà dẹ̀ ṣì wà ń bẹ̀ ẹ mí sọ pé òpin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká gbádùn ara wa dáadáa iye olè ṣiṣẹ́ láti monday wọ friday ó wá di weekend kó máa gbádùn ara ọlọ́run má ṣe wá ní iṣẹ́ laago ń ṣekú bẹẹni èmi ni kọkọ ni mo wà ní ilé agodo lẹni torí a kó àwọn ìròyìn yẹn fún yín lọkọọkan òjèèjì tí a dẹ máa mú wá fún yín bó ṣe lọ bó ṣe wà ńbẹ bóyá.
1: ọlọ́wọ́ ẹ̀mú tí ò jáde nítorí mọ́ rèé tó dúró digbí lójú lé gẹ́gẹ́ bí ibrahim ti sọ dọ́lọ́kọ́ ni ká jáde wẹ́ pé lónìí rẹ̀ bá wà ní ẹ̀fì ìfẹ́ wọn sí abidjan bá jókòó sí náà kẹmọ yìí pé tó ìfẹ́ yẹn ò ṣe kókó ṣùgbọ́n kí ló fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ tòní pẹ̀lú àwọn super falcon wa tó yẹ pé ìfẹ́ malawi kọ́kọ́ ṣe kí yẹn fún ọ lákọ̀ọ́kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ tòní aisha falode kí ló sọ nípa ọmọ super falcon gbẹ̀rẹ̀ náà làbàkú wa lónìí àwọn ìfẹsẹ̀wẹsẹ̀ olótú wà ní ènìyàn yàtọ̀ sí ti àwọn obìnrin tó jẹ́ tilẹ̀ adúláwọ̀ gbogbo ẹ̀rọ mọ̀ wá fún yín tún kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí kọ́sìm àdébẹ́ sàlámì lóko tèmi bẹ́ẹ̀ sí oṣù tẹ́pẹ́ mi ń ta lóye rẹ́gí báyìí náà ni ó ṣe bí ìdodo ẹ̀ fún wọn ẹ kú kalẹ̀.
0: bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ìròyìn pọ̀ látòrí transfer market ni lọ́lọ́jà pàṣípààrọ̀ kí ló ń ṣẹlẹ̀ ní fifa àti uefa kí nọ́mbà wọn fà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà la máa mú wá sí ti ìgbọ́n yín wafcon báwo ló ṣe ń lọ wafcon àwọn orílẹ̀-èdè wọn ti parí round one báwo ló ṣe lọ round two ńkọ ọ wà báyìí gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé nàìjíríà wọn á jọ máa mú nǹkan lẹ̀ pẹ̀lú zambia lẹ́nu tó yẹ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó yẹ pé wọn ò gbọ́dọ̀ máa ń nà ni ẹ̀jẹ̀ mú bọ̀ láti bẹ̀ zambia àti nàìjíríà ìgbà tó máa pàdé ní ìgbẹ̀yìn ìgbà tó gbàdé lẹ́yìn kó tó dí ìsìn zambia nàìjíríà márùn ni nàìjíríà kó fún zambia so èmi báyìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ní round one tí wọ́n kọ́kọ́ gba zambia ó mú alátakò wọn ó lù pẹ̀lú ayò mẹ́fà sódò nàìjíríà náà ṣe kíni ó ṣubú lọ́wọ́ malawi pẹ̀lú ayò mẹ́ta sí méjì báyìí sí nàìjíríà nílò láti na ìfẹsẹ̀wọnsẹ̀ yìí torí tó

0: padà sọ̀rọ̀ ọ̀lẹ́ṣẹ̀ 1FM 92.9 bó ṣe ń dọ́bọ̀ yẹn ń dùnyìn kò ní bàjẹ́ lágbẹ́ ọlọ́run bá mi àláwùrà bí ẹ̀yin máa sọ fún yín bí ó ṣe ń lọ ní ẹsẹ̀ kùkú ní ti ìfẹsẹ̀wọnsẹ̀ sẹ́nẹ̀tọ̀ anthony adéfúye grassroots football competition tó ṣe gbìnà yá yìí tó yẹ pé mẹ́níkà wo ngbà tó ń bẹ̀rẹ̀ ní day one lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n kojú ara wọn lọ́kọ̀ọ̀kan ìjejì ní ti green star ladies láwọn obìnrin nígbà tí wọ́n kojú united square angels mẹ́rin sẹ́yọkan náà ló yọrí sí tó yẹ pé united square náà ló lu green star ladies lálù bami bákan náà ní ti tàwọn ọkùnrin ní tí wọ́n fi ṣíde spring soccer united academy náà ló jìyà lọ́wọ́ melody fc márùn sí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló yọrí sí ìfẹsọ̀sẹ̀ náà ti lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ goal náà ló wáyé labalábẹ́ ṣùgbọ́n nígbà tó díjọ́ kejì nígbà tó wọ́n tẹ̀síwájú blue liners fc àwọn àti sami fc ni wọ́n wàá kò mẹ́ta sẹ́yọ kan ni sami máa jẹ́ lọ́wọ́ blue liners fc tó yẹ pé ẹ̀kan pínlẹ̀ àwọn dápadà labalábẹ́ yẹn náà yẹn ní day two bó ṣe lọ lọ́kọ̀ọ̀kan ìyejì náà láti tẹ̀síwájú yẹn nígbà tó dídé two láwọn obìnrin náà master project queens àwọn fìyà jẹ moorish queens mẹ́ta sódò 3-0 ẹ má gbàgbé mo sọ nílẹ̀ kan pé fẹsọ̀sẹ̀ náà wáyé ní bariga sports center náà ló ti wáyé o ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀síwájú nínú fẹsọ̀sẹ̀ yìí ẹ máa gbọ́ ìtókùn lóòjọ́ monday torí pé fẹsọ̀sẹ̀ náà gùn ó làmìlaka wọ́n máa bọ́ sí ìpele tá a mọ̀ sí semi final lọ́jọ́ wednesday pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹni máa já olúborí nínú aláàkọ́ nínú day one yóò kojú ẹni tó já olúborí ní day three oṣù àná yóò sì wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run senator anthony adéfúye football competition tó yẹ ti grassroots 2026 náà ni ó ń tẹ̀síwájú ní agbọ́nrin ibẹ̀ yẹn tẹ́yìn náà bá láǹfààní tẹ́ bá ń gbọ́ wa dáadáa ní kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ bá ní ẹsẹ̀ òkúta fẹ́ ká bá yín kọ́bà ẹ fi ránṣẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ torí olóòtú wa túnjọ́ lálẹ́kan wọ́n ṣe àtìlẹ́yìn fún gbogbo tó bá ń jẹ́ ẹsẹ̀ kòkó ní grassroots lápapọ̀ a wá a sì wá bá yín sọ bó bá ṣe máa lọ ẹ wọn á gbóhùn yín náà láfẹ́fẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ní tẹ bá ń ṣe ládùúgbò yín bọ́ọ̀lù tẹ ti kó lé jẹ́ pé fẹ́ káwọn èèyàn mọ̀ lọ́kọ̀ọ̀kan a gbé sórí afẹ́fẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ní abala bíi bó ṣe lọ lọ́wọ́ kejì yẹn láàrin wà
1: bẹ́ẹ̀. Nǹkan tó tún wà ń bẹ̀ náà ni pé Newcastle wọ́n ti pààrọ̀
0: akọ́nìmọ̀ọ́gbá
1: akọ́nìmọ̀ọ́gbá tẹ́lẹ̀ ẹni yóò ojú òfin ṣẹlẹ̀.
0: Ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ torí pé akọ́nìmọ̀ọ́gbá tí wọ́n lékò ń bẹ̀ yẹn lọ́dọ̀ tèmi bíi 25 years 52 years kọ́ ni yẹn tí màá ṣe mistake níwọ̀n ti gba ife ẹ̀yẹ tó sì jẹ́ pé akọ́nìmọ̀ọ́gbá yìí ló gbé wọn gba ife ẹ̀yẹ wá jẹ́ pé ife ẹ̀yẹ tó làmìlaka ní europe ló gbé wọn gbà ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé àdéhùn láàrin àwọn àti ẹ̀ ó dópin pé kó máa lọ ọ̀rọ̀ àwọn òṣèré kan ẹyin tó mùṣẹ̀mùṣẹ̀ ò da tó lọ́dọ̀ tí wọ́n ní wọ́n ṣe pé àwọn pààrọ̀
1: nǹkan tí púpọ̀ ìgbà tí àwọn saudi ra ikọ̀ yẹn tó yẹ pé wọ́n fẹ́ gba akọ́nìmọ̀ọ́gbá tuntun èyí tẹ̀ tí mo fi ẹdí yóò fi pé kò ní pẹ́ ń bẹ̀ torí òun ni akọ́nìmọ̀ọ́gbá àkọ́kọ́ tán kọ́kọ́ gbà látìgbà tí wọ́n ti ṣe ìpínlẹ̀ yẹn tó èmi rò pé wọ́n máa gba akọ́nìmọ̀ọ́gbá míì tó ní kíni ṣùgbọ́n bọ́ ṣe gbà ó ṣiṣẹ́ àkùtàkùn ó gbìyànjú ṣùgbọ́n ní sáà tó kọjá jẹ sáà bíi méjì báyìí ó ti ní bí wọ́n ṣe ń ṣe ségesège wọn balance wọn fi tẹ́lẹ̀ Newcastle ò dàbí fi tẹ́lẹ̀ mọ̀ so wọ́n dẹ̀ ti wo pé akọ́nìmọ̀ọ́gbá tuntun àwọn náà mọ̀ tó bá yá a máa padà mọ ìdí àti ìtumọ̀ torí wọ́n fi lé akọ́nìmọ̀ọ́gbá yẹn kúrò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí akọ́nìmọ̀ọ́gbá tuntun òun ló wà níbẹ̀ ni wọ́n ti gbà báyìí sí ìyẹn torúkọ ẹ̀ ń jẹ́ Matthias Yesil rẹ pé òun Newcastle wọn á san owó ìtanràn láti fún ikọ̀ tó wà tẹ́lẹ̀ tó bá lè darapọ̀ mọ́ wọn ìyẹn £11 million compensation láti ikọ̀ Ali ní orílẹ̀-èdè Saudi
0: bẹ́ẹ̀ lóye lóye ọ̀rọ̀ sí Ibrahim Sọ́kalẹ̀ yìí sì yìí tá a bá ní káwọ́ dáadáa wọ́n ní Newcastle gba akọ́nìmọ̀ọ́gbá mi akọ́nìmọ̀ọ́gbá tí wọ́n á gbà báyìí ó wá láti ilẹ̀ Saudi ṣùgbọ́n líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì táwọn sí England English Premier League ó yàtọ̀ tí wọ́n yìí ń gba ní Saudi lọ́hùn-ún ṣé ìdí tó ní lọ́hùn-ún yẹn ṣé ó tó láti lè wá mú un lò lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì táwọn sí England torí pé èmi àti wàhálà táwọn wà nígbàgbé bọ́ọ̀lù England yàtọ̀ sí pé bóyá ọ̀pọ̀lọpọ̀ ń wò ó bí èmi ṣe sábà wò ó dáa ni pé wọ́n máa ń gbéra táwọn pé báyìí wọ́n ń gbá bí fast football ní England jẹ́ pé wàá sáré ẹ̀mí àgbọ̀n à ń gègé púpọ̀ jù kò sábà sí ní England pé bí àgègé ṣùgbọ́n wọ́n bí ká sọ káńtà ká gbéra ká gba lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ká gbé àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ó pọ̀ jù ní England jù tàbá ní ká wò ó lẹ́yìn asan tó sábà gba tíkítàkà àti Man City àwọn tó kù bí kánjú búdé kán gba lẹ́gbẹ̀ẹ́ àárín lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń bọ̀ láti Saudi Arabia lọ́hùn akọ́nìmọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Newcastle Newcastle no kere o ara won kere bi ti won se akonu gba yi se o lakaki to lati wa se daada ni England sa pelu ikon to be darapo mo yi
1: se akoko ya je bi koko se pe to mo ba so pe ti eko ba ni koko a ma nfi pe ki se gbalagbadu dugbo gbogbo bi a ba gbe so ran alagbadu ti ikoko ba se to ba dukuje kuje e je ka won ikon to di ikon e ki mo joku pe ki lo fa kuje kuje akonu gba ba koko se to ma koko le a je bi gba mi to pe ki se akonu gba koko lo ni problem o le ja won agbabo o le ra o le ja won ikon to ko ko yen ka ko fi ese pe ko yin gege bi be ti leji ti wa bere ta ba wo league saudi lo to o ya to si England sugbon ta ba wo lowo lowo yin si opolopo awon to n gba bo ni England lo ti wa saudi si ni to pe awon akoru pa saudi yen won ma ri experience ti awon agbabo lu England ti liga players ka to wa n gba saudi lo ni to ya spe ko le ja duje lo
0: to to oro ni e oju wo yo ni ka loku o yato siran inu oro re football ṣugbọn be mi se nwo o yato o da le re eleyi na lesa yoku ina ta ori Abdullahi lo fele ranse tori a tin paro opolongo yi na o fe so se yi na o tori jometa kan ti Lagos State Street Soccer Star to wa ni osho 2026 elekeji ru e na leleyi o won ti gba la koko o si lo daada elekeji na leleyi olohun ba won se o nlo ni rowo rese pelu iran lowo lati odo gomina ipinle eko tamo si baba Sanwo-Olu bẹni Babajide Sanwo-Olu fun atileyin ti won se lori fesose na won si gbe egbele mu ko wo kale ti o waye ni ola August 2 pelu aso lohun bi to waye na ni Oloyede Street Oshodi Leko te ba lo nfa ni te wa Oshodi papa te wa ni Sogunle Ladipo Somolu e ma bo e da gidi ke wa wo ke na foju nje ke re bo se nlo tori pe opolopo abu to peye won lo wa nbe ago 4 irole sa ago 6 na ni waye lojo Saturday ati Sunday leni gangan o tin lo waye bayi lojo Sunday na yo si tesiwaju to je pe August 2 pelu asan waye so yo waye yo si lo ni rorun la ago 4 irole sa ago 6 ibi to ti waye Oloyede Street Oshodi Lagos na ni
1: be ni e je ma so fun pe agbabolu Nigeria kon yen Rafael Onyedika o ti paro iko lati iko Club Bridge to wa tele bayin sin o ti dara mo iko Ancient Frankfurt to e pelu owo £10 million be ni o si lo nbe to je pe agbabolu yi a ma gba jo a ma lero bi a le si bebe bi a to ba tun si daada si ni Ancient Frankfurt to wa boya iko gidi ni won a tun pe lati be yen be lo si lo nbe e je ma so fun pe ori iko PSG pelu bo se pe back to back Champions League wọ́n máa níyẹn wọn dúró síbẹ̀ ò torí báyìí sí wọ́n tún ti ń ṣẹ́wọ́ sí oríṣiríṣi àwọn ọmọ ológun káàkiri ìwónú wọn òun náà ni mika gott tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ ayas ó ti ní àdéhùn pẹ̀lú ikọ̀ ps túbọ̀ kankan ládéhùn pẹ̀lú ikọ̀ ayas jẹ́ pé adẹ́ darapọ̀ mọ́ ikọ̀ ps ìyẹn bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù yìí kan náà tí ps náà tún ṣẹ́wọ́ sí pé kó máa bọ̀ wá báwọn ìyẹn òun ni akilush tó wà ní ikọ̀ ní France ń bẹ̀ wọ́n ní pé kíyẹn náà wọ́n a máa darapọ̀ mọ́ ó ti ládéhùn pẹ̀lú ikọ̀ Monaco gbogbo ẹ̀ dẹ̀ ti lọ létòlétò ó ṣèṣe láàrin ọ̀sẹ̀ yìí kí wọ́n kéde agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí ọmọ PSG tuntun ìyẹn bẹ́ẹ̀ Inter náà wọ́n ti ládéhùn pẹ̀lú ikọ̀ Tottenham láti fún agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ìyẹn Christian Romero láti darapọ̀ mọ́ pẹ̀lú €40 million agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ikọ̀ Fulham àti Abeloa ó ní kankan tó ń ṣe tó ń pa mí lẹ́rìn torí Abeloa gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà Madrid tẹ́lẹ̀ ó kàn ń ṣẹ́wọ́ sí oríṣiríṣi agbábọ́ọ̀lù Madrid ni láti máa darapọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ nù òun ni Gonzalo Garcia tó ẹ́ pé ó darapọ̀ mọ́ ikọ̀ Fulham ṣùgbọ́n ìkankan tó wá ń pa mí lẹ́rìn nínú ọ̀rọ̀ yìí ni ilẹ̀ Egypto òun lélẹ̀yìí agbábọ́ọ̀lù yìí Madrid sọ pé €100 million ni àwọn fẹ́ tà ìgbà tó wá ṣe ìgbà sí mi ìgbà sí ẹ tó ń ṣe tó ń sọ̀rọ̀ yẹn
0: tó
1: dúnàdúrà ọwọ́ padà rí pé òkè wọn máa ta ní €40 million pẹ̀lú €2 million add-on ṣùgbọ́n nǹkan tó wá páyàn lẹ́rìn bẹ́ẹ̀ gangan ni pé 30% right tiẹ̀ òun ni Madrid tà fún wọn eléyìí tó túmọ̀ sí pé tí agbábọ́ọ̀lù yìí bá ṣe dáadáa ní Fulham Madrid lè padà rà padà ní owó kékeré wọ́n máa rà padà wátúnwátún ta irú nǹkan tí wọ́n ṣe fún agbábọ́ọ̀lù yìí ni Copas ni komo
0: fẹ pe afani ati tun ra again owo to wa
1: o ra pada ni €8 million o wa ta pada ni €60 million imagine yi ijo bo ye se o kan gba awon iko ni ai Gonzalo Garcia nkan na wa ko ni o lo sibe Cesar Palacios na agbabolu yi na ohun na 10 million same thing na ni 30% ohun right e ni won ta fun pe pe bi yen na bo se lo nibe yen
0: o da to wa nibe e ka sa de e ka ku lo oja ile ise ti won gbarugo ti wa an bo le kan se o

0: padà sọ́dọ̀ ọ̀dọ̀ iléeṣẹ́ Bond FM 92.9 ọjọ́ náà rí bí àná ká máa mú ní kọ̀ọ̀kan ìjèjì náà bá àwọn ìkéde tuntun à ń bí pàápàá jùlọ lórí ọ̀rẹ́ bọ́ọ̀lù tí ó sì ń tẹ̀síwájú àti àwọn pàṣípààrọ̀ míì tẹ̀tù tí ìgbẹ́ ọmọsọ́fún ilẹ̀ pé ikọ̀ Real Madrid ó ń lu Fiorentina ó ti di méjì sódò 2-0 tó fi lu Fiorentina báyìí ọ̀rọ̀ kọ́sọ́mà kọ́ ń tẹ̀tẹ̀lẹ̀ pé ọ̀nà jìnsẹ̀ àwọn Fiorentina jọ ó dá Modena náà àti AC Trento ẹ̀kan sódò yìí náà sì wà bákan náà ni sọ wípé Everton àti Hamburger SV ọ̀mì kankan làwọn sì ń ta lábala abẹ̀rẹ̀ náà ó ṣe kán padà wọ́n fi àgbà fara wọn kó tó di pé wọ́n gba ìfẹ̀sùn náà parí Basel àti Lausanne Sport wọ́n ta ọ̀mì òdo lábala kó tàwọn sí halftime FC Zurich pẹ̀lú Servette Driven 1-0 náà ni Zurich fi nu Servette lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ tàwa yìí.
1: Hey, world champion! O ti se kini e, o ti kede Welbeck gege bi agba bọọlu tutun fun odun meji.
0: Alokun
1: kan. Premier League daran. Manchester United.
0: Ibi ta se n ba lo yi,
1: ta ba ni tora wa je. Arsenal ma ko fun bi meta.
0: Ba ni tora wa je, ta se n ba lo yi.
1: Arsenal ma fun bi merin. Awon agba bọọlu yen, a de tun ma a se tun ma kede Henderson. Ta ba kede e leni, a ma kede e lola so on Monday. O solo ariwo Chelsea gba kon lo ma pariwo isi football lo ma do the talking
2: ta ka be be a lo hero sugbo premier league
1: awon agba ball yen bobo yen o ni best club in England nkan to pe ni
0: to ma fi ma fi eton yen eton yen ni eton ni hero so tele eton ni to ma so ni yen
1: I don't know.
0: I want to get on FC. I want to red card FC. What? Oh, go to FC. Last year, I'm going to go here. Oh, you're me. I'm going to go here. Torí gbogbo nkan tó jẹ fi ẹyẹ tó láàmì lára sí àjọ ìfà gbé kalẹ ni wọn ti gbà rọrùn gbé fún wọn wọn sì wá wà yẹn ẹntẹ lérò tẹlérò kó lè lù chelsea máa lù ó máa kàn wọn ní underdog.
1: Dánípé chelsea ló gbowó lọ fún vinicius ni àti sáré wá ti pẹ ṣùgbọ́n ó wò pé
0: ó bá lọ
1: tí ló ní
0: ẹjẹ máa dágbére
1: ẹjẹ máa dágbére. Kó wa lọ sásínà kó wọn máa
0: wo ilé tó lọ báyìí
1: a rí pé lọ́wọ́ bá tó bá bèrè tó dẹ̀ máa parí ọgbẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́fìgbà kan fi wá sílẹ̀ nígbà kankan ibrahim ọlálékan ip sports èmi jẹ́ ẹ̀ṣin.
2: Tó ọlọ́wọ́ ẹ̀gúsí ọjà yìí tán mọ̀ tó gbé odigbo débọ̀ máa di òwò yọ láti Monday. Ìròyìn àjọ la máa gbọ́ nípa àwọn súpàpà kan wa pé wọ́n ti lu àwọn dábẹ̀ pé a ti gba láti pèrèkèrè sí ìpèrè tó kọ̀ lágbára náà bó ṣe máa jọ́yàn nìyẹn Kọ́sìm Àríbàsálámí ló kọ tèmi eré kàbìtì.
0: Ọgbà àti lọ́wọ́ tún jẹ́ ọlálẹ̀ kan tó jẹ́ olóòtú wa pẹ̀lú àtìlẹyìn tí wọ́n ṣe látàárọ̀ bákan náà Olúmídé Olúmáìtì United for Life ni omi ẹ̀kọ́ náà ni Òkè Ogun for Life. Èmi náà lọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín Nurudeen Salahuddin Legit ni gẹ́gẹ́ bí àṣà mi ká tún fi pàdé ìjọba ìjọba bye for now.

0: Fẹ́lani kẹ́ play.
1: O ti asola fẹ. Hip hop ni kẹ́ play jọ.
0: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ ń tiro, ẹ ń tẹ́pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
1: Ah, dèrò nkẹ lẹ́nu ẹ. Emi ti fọ anu ijọ alẹ́ òní. Ẹ dá yanmọ.
2: Ẹ tẹ̀lé o. Kí ló fa tó tó mi?
0: Ẹ̀ẹ́n, bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
1: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń bí aga ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fini pamọ́. Àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ǹkẹ́ o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
3: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀sì dárúkọ yín.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859. 0806821 6859.
1: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbẹ̀ arọmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti níjàmbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ bá ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ̀ẹ́ jábọ́ tó bá ti ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ ni àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìtàì ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti ráwọn nǹkan báyìí.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọ̀tún. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọ̀tún roundabout ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abaranjẹ Road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ Road ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop apá ọ̀tún ẹ̀lẹ́ yà sí number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikọ̀tún Lẹ́kọ̀ọ́.
1: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún jìnnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí ná kẹ́ ẹ gbéra fàáyù báyìí pé Ikọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikọ̀tún. Ẹ bá ti dé Ikọ̀tún.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí
2: 0806821 6859.
4: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ò tàkójúbà àwọn mí ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jẹ́ ọtọ́jú ẹ̀ tẹ̀bá wa dé màní nàlàyé náà má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbé tó bá ti dé nígbà kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí tí ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859.
4: Ìwọ́n láti rìn gbogbo fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ́ kòlùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
3: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọ̀tún.
4: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kú má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
1: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jerol Ikotun.
5: Ero Ibani Surawa is 08068216859. 08068216859.
4: Gbogbo adugbo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba agba lori ati ni dogun ni ati se igbanse doran ni telomi ti ba bo lohun saanu wa to ba gbo won gbo ka to se igbanse ni be se ngbo mi ba dele mechanic ni elomi e nile ba soro nitori be elomi o le nawo sagu are afi orisi ko si tani ko ra fun nawo ti o ni se e ma fira yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo le ko si se e ma so be gbogbo wa la logun ko se ti ologun sugbon olohun oba fe nikan si de nikan lo bo mo se ma ti ko se ti ma nbo so do wa olohun ti ngbadura e ati mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere gbogbo yo nrin bata nbo lese re e a se nko paja paja lowo lese ati ro igbogun apa oromi egbe kara oromi ati gbera gan baba ni party ya o le lo ogun lo ni ogun omo ni olodun oni ja ogun angbe ni to angbe ni sugbe ni to ameri o andi magidi mo pe ka to ni olodun ni je keri sugbon adua la so ran ju ka gbe igbese ko to ro ju olodun to nbe gbogbo ona ti soro kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo
3: si number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun.
4: Lodo baba agba temi be gnoju.
5: Ero Ibani Surawa is 08068216859. 08068216859.
4: E tete kole te ba ngbo lale e jide be ndaji. Te ba ngbo losan e ma ti je pari ke fi ma bo ke ma bo e wa fun imoran atalaye ati e ma bayo. Lori tewe tegbo ti o mu kara yin se kebekebe sagbadere marugo takebe lodo baba agba teni be gileju ilu maka onisegun ibile to n lori atebo somarayin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara dabi mato mi ta ba gbe mato so na ta ba nlo bada bibi ta ba nlo ta ba service e mo ko le taku soju ona odun wo ni won ti wa laye to ti n je to ti n mu to n gbadun to ijo toju ara eri tan mo wa soro pe bye bye le ra o ti wan judo iro na ma npa ma ba so be o baba agba teni be gbe gbogbo bi ti mo nde pata adura na ma se fe mi pe ya gbogbo ara lo nte ni ara yin eni owo kan mi ni e pe kara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
3: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
5: ero Ibani Surawa is 08068216859 08068216859 baba agba teni be gbe loju opo lo ti nawo nawo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to elomi ma so pe Ikotun jina o
6: baba agba teni be gbe loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fine bye pe Ikotun ya lodo baba agba teni be gbe loju
4: kini ndo la mu kini won ti nawo nawo nawo lere aisa agbani lowo olorun ma jaari ogun wahala ya n lu pipipi ayin to ejo beere nle te n gbo gbogbo ti mo so pata wa ni abi won so won gbo obere ni gbogbo tokunrin to beere ni ta so yo sugbon won to ba wa wo oju olorun to nbe lo na to light kan si keji nu agbara iro kan si baba agba te nbe loju ona abai olorun lo se to ba ti de lori gbogbo kan gola le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa isa tarun to ba ti bimo ma bo si
3: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
4: tete ma bo ko ma bo mo se nsoro yi lokunrin lobirin lomode lagba olodun ni so wa den to ma tiro a to se afi won se yeye sugbon kankan lo se okun fa e te ba ti ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti na ti gbogbo ara o ma fa kicha ara abi eja o ma nje ko week ojo ori ma nfa ale to ba ti fati ewo tete ma bo sagbade wi marugo ta kebe lodo baba agba te ri gbe to ba ti degbe won na ah baba won ni itowo la ma do be a ki n gokere ma dudu obe te yan ba je obe labekuta loni to ba n gbe lu eko abi badan njo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin wa ti fo roro iye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba te nbe gbe
3: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
4: e wa ke wa janfani ewe ati gbe ni afiji eyin na didike ma bo kini o nse o kini yo elenu wahala ti da mo Oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai je je ni bi ni ele iwo si bi ni Olorun bo ni je ka wa rogun ofa ofa buruku ni ba wa fe fe buruku.

0: ìgbéyàwó àtàtà ìgbéyàwó àtàtà dòmídòmídòdòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá adámù tán ó ṣù ó ní ìwọ ádámù kò nídà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú ilé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yín olùmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
2: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.
3: Hallelujah.
4: Hallelujah.
3: Olùfẹ́ o.
4: Beloved.
3: Ẹ kú oṣù tuntun.
4: Happy new month.
3: O ní August 1.
4: Today August 1.
3: Ọdún yìí tó lọ nìyẹn o.
4: This year is running to an end.
3: Ṣé kí n sọ àṣírí kan fún ẹ?
4: Can I tell you a secret?
3: Ó kú oṣù mẹ́rin.
4: We have just 4 months.
3: Ti ọdún yìí fi máa pé.
4: For this year to go.
3: Olùfẹ́.
4: Beloved.
3: Aláàrẹ ò tíì ṣẹ.
4: Your vision has not come to pass.
3: Ìran rẹ ò tíì ṣẹ.
4: Your dreams have not come to pass.
3: Gbàdúrà kò ìgbà.
4: You have prayed no
3: answer.
4: Everything you are pursuing you have not got.
3: Olùfẹ́ o.
4: Beloved.
3: Jẹ́ sọ àṣírí kan fún
4: ẹ. Let me tell you a secret.
3: Kò sẹ́ni tó ń débi ògo láì gbàdúrà.
4: No one gets to a glorious place without prayers.
3: Mo ń sọ àṣírí yìí fún ẹ.
4: This is a secret I'm telling you.

ìṣẹ́jú méjìlá tá lọ gbọ́ ìròyìn àgbáyé bẹ́mi àti ṣe máa ṣe ta máa gbádùn ara wa dago mẹjọ alẹ́ rèé ní sunday ọjọ́ kínní oṣù kẹjọ bí eré elédùmarè ó máa tóbi lọ́ba o ilẹ̀ tún ṣùmàrè bonde fm 92.9 kàdídé nàìjíríà tó fìkàlẹ̀ sí onígbòǹgbò nínú gr ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ń dàbí ẹ̀dùn tààrọ̀ bí òwe ṣe ń gbádùn wa ẹ bá ń gbádùn yín

0: báyìí kúrò
1: òun nìyẹn
2: ṣíbó ni fóònù ṣáínà nínú ẹ ẹmọ sọyẹrì ìbáṣọ kókọlà tó parí
1: ẹyẹ lólùfẹ́ mi wọ́n fi àsìkò yìí sọ fún yín pé bond fm onírèdíò ìbẹ̀rẹ̀kẹ tẹ́tí sí dáadáa ibẹ̀ lẹ́tì rọgbọ́n kọtẹ́ ìròyìn kọ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ bond fm 92.9.
3: Ago meji alẹ ti lo e ka le o aku faaji opin ose mo si gbadura eni ti se ojo kini ni osu kejo odun 2026 koni jari mo gbogbo wa lagbara olorun iroyin agbaye la mu wa fun yin lati le se wa bond fm 92.9 e ka radio nigeria to fi kale si onigbongbo ninu gro ikeja leko ibe na lati iroyin saaju na o e je farabalẹ gbọ koko to nbe loko itente awon iroyin ohun na ajo to ri si ohun jije ato ohun ta mu jake jade orilede wa nigeria nadrak ti ni ko si yi pe ohun yi pada o lori ofin to de oti inu ora pelebe pelu ti inu kekeke ta won yan mu igbimo to nsakoso awon ile itaja to nta ogun nigeria ati lo ti awon ile itaja ogun to nlo bi irinwo pa nipinle ogun ladara pe won tapa sofin orile ede spain benu atelu igbese ati ofin toro mo iwa tara eni nikan ti ajo eu gbe lori awon ajojigodogbo to fe wole si siuta iroyin na re lakotun eja farabalẹ gbo dada o

àwọn ọ̀gá lọ́gà lẹ́nu iṣẹ́ ìjọba pọ́ọ̀tì regulators àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí omi pẹ̀lú. Ẹgbẹ́ Arẹwà Professional Forum ó ti ké síjọba àpapọ̀ láti ṣàmúlò ìlànà ìjọba tó ń lo ẹ̀rọ àti ìjọba tí kò ní rọ̀gbọ̀kú torí ìwé nìkan káàkiri gbogbo ilé iṣẹ́ ìjọba ẹ̀ka-jẹ̀ka àti àjọ lájọ. Kò jẹ́ kó rí bímọ pé ìgbésẹ̀ tuntun yìí ó rọ̀ mọ́ bíbí ìgbìmọ̀ tó mú àgbéga bá ọ̀rọ̀ àwọn ààrẹ nílẹ̀ òkèrè PFIAPC bó ṣe fún àtúngbéyẹ̀wò ìlànà ọ̀hún. Nínú àtẹ̀sílẹ̀ ìròyìn tó taari sí lọ sí ọ̀dọ̀ oníròyìn ibẹ̀ ni ààrẹ yányán fún ìgbìmọ̀ náà ọ̀gbẹ́ni Awuwa Mohammed ṣe ní ó yẹ kí gbogbo ilé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ lábẹ́jọba kan ṣàmúlò àtúntò yìí lọ́nà tí ìṣàkóso àti bí wọ́n ṣe ń tukọ̀ ìjọba bí àlàfo bí ò ṣe ní sílẹ̀ látara ìṣàmúlò ìmọ̀ ẹ̀rọ. Eléyìí náà yóò jẹ́ kí wọ́n máa rí àwọn akán máa rí àti láti dènà àwọn àṣìṣe tó ń lanúlẹ̀ káàkiri bí ẹ̀ka ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ọ̀gbìn ìdàgbàsókè ìlú náà. Ó jẹ́ kó yẹ wá pé kò síjọba kankan tó lè tẹ̀síwájú láì ṣàmúlò ẹ̀rọ àsìkò yìí. Fúndì èyí ó wá pè fún ìlànà tó bá ti ilẹ̀ òkèrè mu láti fi ṣe ìjọba tó múnádókò. Ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sí onígbòǹgbò nínú GRE Ìkẹjà Lẹ́kọ̀ọ́.

0: ẹkún ìtẹ̀síwá ìlú àgbáyé lẹ́gbẹ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9 ìgbìmọ̀ fáwọn iléeṣẹ́ tó ń ta oògùn dákẹ́jádò nàìjíríà the pharmacy council of nigeria wọ́n ti lọ fi àgádágodo gbàǹgbà àti ilé ìtajà oògùn tó lọ bí èrèwó káàkiri ìpínlẹ̀ ogun látàrí pé àwọn ilé ìtajà oògùn ọ̀hún wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin àti ìlànà tó rọ̀ mọ́ títa oògùn ó kìlọ̀ pé báwọn ilé ìtajà oògùn náà bí wọ́n ṣe ń ta oògùn tó ti bàjẹ́ ó ń fa àkóbá làálàá ságọ̀ ara ìlú àti ọ̀rọ̀ ètò ààbò agbègbè ẹni tó jẹ́ adarí ìgbìmọ̀ tó léwájú ẹ̀ka tó ń gbórógun ọ̀hún ni ọ̀gbẹ́ni suleiman shiroma òun náà ló sọ̀rọ̀ di mímọ̀ lásìkò ìpàdé àwọn oníròyìn tó ṣe pẹ̀lú wọn nílùú abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ ogun nígbà tó ń jábọ̀ ìgbésẹ̀ èyí tí wọ́n ti gbé láàrin ọjọ́ mẹ́rin náà káàkiri ìpínlẹ̀ ogun ọ̀gbẹ́ni shiroma ṣàlàyé síwájú pé ìgbésẹ̀ náà wáyé lábẹ́ àṣẹ ọ̀gá àgbà yanyan fún ìgbìmọ̀ tó ń lo ọwọ́ èlé fáwọn iléeṣẹ́ tó ń ta oògùn ìyẹn ibrahim ahmed léyìí tí wọ́n lọ káàkiri ìjọba ìbílẹ̀ mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dé iléeṣẹ́ tó ń ta oògùn pharmacy 500 àgbà wípé gbogbo ilé ìtajà oògùn tó ń bẹ ní abẹ́òkúta south abẹ́òkúta north ọ̀dẹ́dá ọbáfẹ́mi owóde ifọ̀ adóodò ọ̀tà ṣàgámù ìjẹ̀bú òde ìkẹ́nẹ́ ìjẹ̀bú north east àti ìjọba ìbílẹ̀ ewékorò ni wọ́n lọ yíkáyíká. ògbóǹtarìgì akọ̀ròyìn ni tó tún ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé ìpolongo sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ìyẹn olóyè lẹ́kan alábí ìròyìn gbé pé ó ti dágbére fáyé pé ó dìgbà òṣèlú olóyè alábí tí a ń sọ̀rọ̀ nípa èyí òun ni abẹsẹ̀ olùbàdàn tìlú ìbàdàn ògbẹ́ni mi lọ́wọ́ àárọ̀ kùtùkùtù ẹni sátidé nílùú èkó lẹ́ni ọdún 84 76 years ìròyìn ikú ẹ̀ ó jáde látọwọ́ adéọlá ọlọ́kọ̀ tó jẹ́ olùgbàlámọ̀ràn pàtàkì sí olùbàdàn tìlú ìbàdàn tí í ṣe ọba rashidi ladọja nílùú ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ọ̀la sunday tí í ṣe ọjọ́ kejì ni wọ́n á sin olóògbé olóyè alábí ìyẹn ọ̀la ní ti ìlànà ẹ̀sìn mùsùlùmí ìròyìn láti ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè spain ó ti bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àti èsì tó jáde látẹnu àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ilẹ̀ aláwọ̀ funfun eu lórí òfin tó de àwọn àjòjì gòdògbò tó lọ bí 100,000 fáwọn tó ń bọ̀ láti ilẹ̀ morocco sí ceuta àwọn òṣìṣẹ́ náà sọ pé ó fẹ́ jẹ́ pé gbogbo àjòjì tó wọlé lọ́jọ́bọ̀ thursday ọ̀sẹ̀ yìí ló ti padà nígbà tí mínísítà tó rí sí ọ̀rọ̀ abẹ́lé fernando grande malasca tó ṣe lálàyé pé ó kéré tán iye èèyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ tó 77 ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè italy mọ̀ọ́mọ̀ tilẹ̀kùn ẹnu alábòdì eu tó pààlà sáàrin schengen àti spain bó ti jẹ́ pé olóòtú wọn georgia meloni ó sọ pé ìgbésẹ̀ náà ó ní ó burú jáì lóòótọ́ ilẹ̀ finland àti denmark faramọ́ ìgbésẹ̀ tí orílẹ̀-èdè italy gbé yìí nígbàtí olóòtú ilẹ̀ czech andrej babis bẹ̀bẹ̀ pé kí wọ́n dẹ òfin náà wálẹ̀ díẹ̀ fún àwọn èèyàn láti kọjá tó ó tọ́ lẹ́nu ṣùgbọ́n ó kò ń kò kíndé dáńdúró ẹ ti farabalẹ̀ gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí àjọ tó ń rí sí ohun jíjà àti ohun mímu jákèjádé orílẹ̀-èdè yìí nafdac ti ní kò sí àyípadà lórí òfin tó de ọtí inú ara pélébé pẹ̀lú tinú kékèké tó ń palẹ̀mọ́ o ìgbìmọ̀ tó ń ṣàkóso àwọn ilé ìtajà tó ń ta oògùn nàìjíríà pharmacy ó ti lọ ti àwọn ilé ìtajà pharmacy tó ń lọ bí irinwó pa ní ìpínlẹ̀ ogun látara pé wọ́n tàpá sí òfin orílẹ̀-èdè spain bẹnu àtẹnu ìgbésẹ̀ àti òfin tó rọ̀ mọ́ ìwà tara ẹni nìkan èyí tí àjọ eu gbé lórí àwọn àjòjì gòdògbò tó fẹ́ wọlé sí ceuta ọpẹ́ lọ́wọ́ frank ọlọ́run ní ṣọlá tó jẹ́ olóòtú ìròyìn àgbáyé alẹ́ òní èmi ti ń tòótọ́ olúmìdé ọlálérè ló ń sọ fún yín pé ẹ ṣeun ṣeun tẹ́ǹgbọ́ bond fm àjọṣe wò sí níbàjẹ́.
1: Ìdìmọ̀ ló di rí ẹwà fákùkọ́ o.
2: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè ló di rí ẹwà fákùkọ́ o.
2: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹwà fákùkọ́. Níbi kápẹ́dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

Fún ìṣẹ́jú. Kété tààgo mẹjọ bálù gérégé, ààyè bá. A tún máa lọ palẹ̀mọ́ fún ètò aago mọ́kànlá alẹ́ ìní ẹ̀yìn tẹ́ ń wọkọ̀ ẹ̀yìn tẹ́ ń wọya.

Bond FM. Àwọn òdí rè bàrà àtẹ́gùn tá ń dì í. Iṣẹ́ dí ọmọ aláṣẹ jẹ́ òwú dí ọmọ aláṣẹ là. Wọ́n tí ò tí ì gbọ́ ẹ lọ́jẹ́ kan gbọ́ wọn lọ sọ fún wọn. Bond FM gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀. Kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Àgbò tó tàdí mẹ́yìn ni àgbàrá báyìí ló lọ mú wá. Ìwọ́n ṣàgbò nìkan òbúkọ náà. Lára òbúkọ tó gbó dáadáa tó bá tàdí mẹ́yìn báyìí gbà. Ọba mi àbáwo ni sà. Fúkọ́ tó ń sin ni àmọ́ àgbà.

0: aago mẹjọ ku ìṣẹ́jú mẹ́fà agbẹjọkọlẹ fún Funke Adisa ona ma tẹsiwaju daago méjìlá bo ìṣàkóso iléeṣẹ́ rédíò Nàìjíríà pátápátá lábẹ́ ìdarí màmá wa princess Adenike Adegoke Wuraola o fi dori awon oga ti gbogbo ise ile bond fm 92.9 patapata e ma seun o aku ajabo
1: ali dogba oluwa nbe o sha mi agi
0: oruko mi o yi pada olumide olalere loruko temi be si pe mi ni olumaiti omi eko eko ni e seun o

0: caballo, soy Chewbacca, Cine.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá jáde bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 70% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin, àbí erectile dysfunction, hormonal imbalance, àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà, gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má jágere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé ó lè fa kí èèyàn overstress ara. Ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ì máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí ìròyìn ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé, pay and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or Injama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò sì máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara, ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.

agbára bó ṣe ń kó lè ṣe bond fm 92.9 jẹ ó kọjá bẹẹ demand pọ bàbá mi gan kábíyèsí àwòṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹgun adéyẹmí àjàsà wọn gan ni pé bond fm lókè lókè lẹ ó máa lọ kábíyèsí sá o. Ṣàlàyé Mákì kábíyèsí ìlú onígbòǹgbò la kalẹ̀ sí níbí. Ìṣẹ̀dá tèmi ló rọ̀ bẹ́ẹ̀ ló yẹ ìdè mi dá.

الحمد لله إلا على الظالمين. الله عز وجل نعمه وبركاته. يقول الله عز وجل في الآية 93 بعد 100 من سورة البقرة: أعوذ بالله من الشيطان الرجيم، وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله، فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. الله عز وجل من آية تتلل عدوان لن يتقون من سورة البقرة ولواني وقاتلوهم أما جعلوكم أواتين أواتا الله أواتا إسلام àwọn akẹfẹ̀rí àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n ń jà yín lógún. Jíjà táwọn ń jà yín lógún ìpeni níjà ni, eléyìí tó pè fún pé kẹ́yìn náà kẹ jà wọ́n lógún, tí kò tọ́ pípẹ́ kẹ káwọ́ gbéra kí wọ́n fi wá pa yín láparun. Wọ̀kọ́ ti rú òhùn ẹ máa jà wọ́n lógún. Hátà látọkùnà fitnatun, títí tí ò fi ní sí ìgbàláyè fún wọn mọ́ láti máa dín lọ́nà láti ṣe ẹ̀sìn Allah, tí wọ́n fi fiyín lọ́rùn sílẹ̀ láti ṣe Islam yín láṣẹ tẹ́rùn, lọ́nà tí àwọn náà lára a lè rí nínú wọn àbí gbogbo wọn gan káwọn náà kàn gba Islam, àbí kí wọ́n sọ pé àwọn ò ní gba Islam, ní táwọn ń ṣe iná làwọn fẹ́ sẹ́kù lórí ẹ̀, ṣùgbọ́n kí wọ́n gbà láti máa sanwó òde fún ìjọba ẹ̀sìn Islam, kí ìjọba ẹ̀sìn Islam ó lè báa dá wọn sí, kó lè báa fi wọ́n lẹ̀ láyé wọn tí wọ́n bá ti ń sanwó òde yìí. Wọ̀yẹ̀kúnà dínú lílá, kí ẹ̀sìn gbogbo ẹ̀sìn kó wá di ti Allah, ìyẹn ni pé kọ́ jẹ́ pé ẹ̀sìn Allah al-Islam títí tí ó fi di pé òun ló borí, òun ló lékè. Gbogbo nǹkan míì tí ọmọnìyàn bá ń ṣe lórúkọ pọ́hùn sẹ́sìn, eléyìí tó yàtọ̀ sí Islam, kọ́ jẹ́ ẹ̀sìn tá a borí, Islam ló sì borí ẹ̀. Eléyìí ni ìtumọ̀ àyà yìí. Wọ̀yẹ̀kúnà dínú lílá, títí tí ó fi jẹ́ pé ẹ̀sìn ó di ti Allah, ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn Islam ló borí, ó borí gbogbo nǹkan míì tí wọ́n ń ṣe yàtọ̀ sẹ́sìn Islam. Olúwa nífẹ̀ ìnìtẹ́họ̀, tí wọ́n bá wá pa ìbáyínjà ìgbógun tìyín, tí wọ́n bá fi lè pátì, àbí tí wọ́n bá pa ìṣekèfèrí wọn tí wọ́n bá fi lè pátì, tí wọ́n jẹ̀yìn lẹ́yìn ìmá dìtẹ̀mọ yín bá yín jà, fẹ́lẹ̀ àrùdù wà ní ìlà àlẹ̀bùwàlìmí, nígbà tí wọ́n bá ti ṣe eléyìí kò sí ìbáwí máa o, àyàfi fáwọn alábòsí. Eléyìí jọ ọ̀kan nínú tafsir táwọn olùmọ̀ọ́sẹ̀ fún gbólóhùn Allah wípé fẹ́lẹ̀ àrùdù wà ní, kò sí àyè ìbáwí má, àyàfi lórí àwọn ẹni tó bá já lábòsí. Gẹ́gẹ́ bí ànábì Musa aleyhi salam ló ti ṣe sọ fún ànábì Shu'aib aleyhi salam, nígbà tí ànábì Musa tí ó ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọbìnrin rẹ̀ tí wọ́n lọ pọnmi, tí wọ́n ní kò sí ìgbàláyè fáwọn láti pọnmi ṣáájú káwọn ẹni tí ń pọnmi tí wọ́n ń dara jẹ̀ táwọn ṣáájú kún tó pọn tí wọ́n tán, àti pé pápá kan ojú odò tí wọ́n ti ń pọnmi òkú.

0: kaka o yi bu pe ko je ki aye bi ton tin bu omi yan ko feju to ti eyan to pa o fi le ma pon mi le kana shugba ta nabi Musa alayhi salam to gbe okuta nla yi to pe kuro loju bi ti won tin pon mi lo nikan ti o si pon mi fun awon obinrin mejeji ti won gbe omi lo sile lo soto baba won to wa je nkan iya lenu fun baba won pe e ti ri bawo lo ti se je to fi ya yin loni ju tateyin wa lo te fi tete ro mi pon wale awon obinrin mejeji won ko won ro fun baba won ba won ti se salaba pade arakunrin kan to se pe ohun na loluwa fi se ko nge pe kokan mi fa won ati pe papa gan o je enikan to se ko ni agbara toro nikan lo da gbe apata to di oju bi ta tin pa mi ohun nikan lo da gbe ku nbe apata ti gbogbo eyan ti gbianju lati gbe ti won ri gbe okun ni je eni to ni agbara ohun ni lo ba wa pa mi ti baba won to wa ni ki won lo pe eni na wa awon fe san lesan dada to se sa won nitori pe ninu yi ati dante omo niyan niyan ni pe ni to ba se ni lore eya ka dupe fun ninu hadith annabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam ani man la yashkuru an-nasa la yashkuru illah eni ti ki ba ti dupe fun eyan ko ni dupe fun Allah tori e je ka je ni ti o lemi mori opa mori ina lo ti ba nkan pupo je ni awujo wa eni to se olori eni to sanu re pelu nkan to ni ti wo ni ton ti pon na ni bukata si nkan lati lo fun ra re sugbon to wa fun ati ju e fun o to fun lola lori pe ko won lo fun ro won o fi sanu re lasiko panju o fi ba mu panju ko o fi sanu re lasiko damu o fi ba ka idamu ko ki lo ye ko se o ye ko dupe ni se bi kaka be iso lo lokun re fi dupe o so mu dududu o fajuro o ni ohun le dupe fun kan lori ore ti Allah se fun ko se tabi sugbon ori yan so Allah lo so ri fun ṣùgbọ́n sí fún ọgbọ́ owó ẹnìkan ẹnìkan ni wọ́n ní kó dúpẹ́ fún àìmọ́ àti dúpẹ́ fẹ́nìkan tí Allah ní kó rí kó tọ̀tọ̀wọ́ rẹ̀ dọ́dọ̀ rẹ̀ oní wọ́n ń pè láìmóore ìwà ìmóore ó pọ̀ jọjọ lọ́wọ́ ọmọnìyàn ó sì ti dínà nǹkan púpọ̀ fún wa nínú ìgbésí ayé ọ̀nbẹ nínú àwọn èèyàn lónìí tó padà dolówó tó padà làtọ́ lálù tó padà dẹni tí àwọn èèyàn tí wọ́n ń tọ́ka sí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ẹni tó pàtàkì láwùjọ wọn tí a bá ṣe wádìí báwo ló ti ṣe wádìí kó di gàǹgà báwo ló ti di gòǹgò a rí pé ẹnìkan lolúwa fi ṣe sábàbí àti dìde rẹ̀ torí pé ẹnìkan tí olúwa rán sí tó ṣàánú rẹ̀ tó gbé ọwọ́ rẹ̀ sókè tó fi ọ̀nà àti máa ríra àti máa ríta tó fi hàn án onítọ̀hún kì í fẹ́ kí wọ́n dárúkọ rẹ̀ létí òun mọ́ nítorí pé ó fẹ́ parẹ́ má yí lára ó sì fẹ́ pa orúkọ rẹ̀ rẹ́ ní etí ọmọnìyàn kò ní fẹ́ kí wọ́n mọ òun mọ́ dèpòdépò bí wọ́n mọ ìpìlẹ̀ báwo ló ti ṣe tàtàrà péjìká rẹ̀ lógún kó tó di porí rẹ̀ yọ sókè eléyìí ń bẹ nínú wa burúkú ilé ìtọ́mi ènìyàn máa ń hù lásìkò ìgbà tí wọ́n bá ń wá kẹ́nìkan kọjá olùrànlọ́wọ́ àwọn kọjá alátìlẹyìn àwọn kọjá ẹni tó lówó lò láti jẹ́ káwọn débi táwọn fẹ́ dé ìgbà yẹn pẹ́pẹ́ fúrú ọ̀pọ̀ ìwà ọmọlúàbí wọn yóò hàn ṣùgbọ́n kí ọwọ́ wọn kọ́ má ti tẹ nǹkan tí wọ́n ń wá tàìtẹ́ ni tó bá ti tẹ́ wọ́n gbé ìwà tiwọn gangan hàn ṣé gbogbo ọmọnìyàn láyé tó bá wà nípò kan tí bá ń hùwà kan ẹ gbà yí pé àìní àtàìtì tó àwọn ọmọ làkejì àìtì bá wọn pé ìwà oníwà ni wọ́n ń hù nígbà tó bá di pádùn àwọn bá gbà táwọn náà bá ti di kí wọ́n gbẹ́gbẹ́ pé ọwọ́ wọn ti rò kè ìgbà náà la tó lè sọ bá òníwà wọn rí nítorí pé ọ̀pọ̀ ẹni tó lówó ẹ rí pé kò hùwọ́ oníwà mà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lọ́lá kò hùwọ́ oníwà mà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó nípò kò hùwọ́ oníwà mà ìwà wọn gangan ní yọjú ìwà burúkú ìwà pálapàla ìwà ọmọ àta ìwà aláìléèpo lójú iná ní máa hàn wíkẹ́ ń bẹ lọ́dọ̀ wọn wọn kì í ṣe ọmọlúàbí ènìyàn èèyàn játíjátí èèyàn rádarádá iná lọ̀pọ̀lọpọ̀ wọn kò lọ ẹlẹ́dàá kọ́dákun kó tún wá sí kọ́dákun kó tún ìwà wá sí kó mọ̀ fi ìwà burúkú kó mọ̀ fi bà wá níṣẹ́ jẹ́ ó yẹ ká ní ẹ̀mí ìmoore gbogbo ènìyàn sí ọmọnìyàn tẹ́nìkan bá fi lè ṣe ọ́ lórí dúpẹ́ fún kò dín nǹkan kan kù nínú oore tó lúwa ní kó rí ṣe fún ọ oore yẹn ó tún lékún sí ni kódà tó fi dọ́dọ̀ Allah azza wa jal oníwà ẹ̀tà ẹ̀dánà rọ̀bùkùn la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid ẹrántí ìgbà tó lúwa ń ṣe ìkéde o wípé tẹ́ ẹ bá fi lè dúpẹ́ mo búra pé wọ́n ṣe àlékún fún yín àti pé tẹ́ ẹ bá wá ṣàìmoore mo búra pé ìyà tí ń bẹ lọ́dọ̀ mi ìyà tó le koko ni olúwa gan téèyàn bá dúpẹ́ fún èèyàn ó tún rí ọ̀tún ọ̀tún orí àlékún téèyàn bá wá ṣàìmoore sí ọ dájú pé èyí tí ń bẹ lọ́wọ́ èèyàn gan kò ní báyàn kalẹ́ á ń bọ̀sibọ́sí ọ̀tún orí mi ò tún kùn orí pé ìwọ lọ fọwọ́ ara rẹ bá nǹkan ara rẹ jẹ́ orí pé ọ̀pọ̀lọpọ̀ orí mi ni ọba ti tọ́ wá ìwọ gangan lòkúta àdìgbòlò tí ò jẹ́ orí ọ̀dọ̀ rẹ dé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ sí ọ ní dáadáa tàìdá ìwọ náà ní sábàbí rẹ nígbà tí dáadáa ń ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn dáadáa ọjọ́ lẹ́mìí ìmoore ni nígbà tí àìda ti ń gorí ara wọn lọ́dọ̀ rẹ ọjọ́ lẹ́mìí àìmoore ni nígbà tí èèyàn bá ti já láìmoore ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni ọmọ fọwọ́ ara rẹ̀ sọnù fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí ni ọmọ fọwọ́ ara rẹ̀ léjìnà síra rẹ̀ kó lọ akọ́mọ́ sí wa lọ́ta ara wa ìgbà tí ìwọ bá jẹ́ ọ̀tá ẹ̀mí rẹ bá jẹ́ ọ̀tá ara rẹ torí pé o ti dọ̀tá ara rẹ nù abáyín anábì shuaib alayhi salam ó ní kí àwọn ọmọ òun kan lọ mú anábì musa alayhi salam kó mú wa yìí sì ṣe nítorí bá méjì àwọn fẹ́ rẹ́ni náà mà káwọn lè bá a dúpẹ́ fún lórí nǹkan tó ṣe fún àwọn ọmọ àwọn nípa pọ́kànbá àwọn pọnmi ó sì yá àwọn ọmọ kan tó délé àwọn bàbá dáadáa nù orí ijọ́ kan orí ẹ̀kan wọ́n ní àwọn fẹ́ sàyàn lẹ́sàn lórí ẹ̀ ǹjẹ́ rú bàbá báyìí tá a bá wá fi odidi ọ̀sẹ̀ kan tá a bá fi sóore fún àbá fódidi oṣù kan àbá fi ṣe dáadáa sí àbọ́dún kan náà láti ẹ̀ fi ṣe dáadáa sí ẹ dákun irú àwọn ẹ̀sán dáadáa mélòó la gbà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni a ní sọ wípé kò kúkú ràn mí lọ́wọ́ jẹ́ ẹ̀kan lọ kò kúkú tì mí lẹ́yìn jọ ẹ̀kan lọ kí ni mo fẹ́ dúpẹ́ fún sí subhanallah ẹyọ kan náà ti tò tẹ́bẹ̀yàn ni òkúkú ṣe kankan fún wa ẹni tó bá ràn wá lọ́wọ́ lẹ́ẹ̀kan ó ti ṣe dáadáa sí wa dáadáa púpọ̀ òun ràn ọ́ lọ́wọ́ lónìí tí wọ́n bá dúpẹ́ fún Allahu azza wa jal yóò tún sẹni tí ó tún ràn ọ́ lọ́wọ́ lọ́la ọ wá ní fọjọ́ kan wà kọ́ má rẹ nìkan ṣàtìlẹ́yìn fún ọ nígbà tó ti jẹ́ ẹlẹ́mìí ìmoore báyìí anabi shuaib alayhi salam ó ní kán mú anabi musa kan lọ pè wá nítorí pé bàbá dáadáa ni bàbá dáadáa gidigidi àwọn ọmọbìnrin ni iná ni ntolúwa fi fún àwọn náà ni ó sì lọ́ọ́ máa pọnmi wá fún bàbá wọn àwọn ọmọbìnrin tí ó lọ́ọ́ pọnmi wá fún bàbá wọn wọn ò dàbí ọmọkùnrin tá a rán wípé káwọn lọ́ọ́ pọnmi wá fún wa nítorí pé ọmọkùnrin tá a bá ń ran níṣẹ́ ìwọ̀nba láàkáyọ̀ òkè wípọ̀ pẹ́ yàtọ̀ sáwọn ọmọbìnrin tá a bá bí àwọn níṣẹ́ tó bá fi lè pẹ́ wọn ju bó ti ṣe yẹ lọ kí ká sókè láàkáyà wa sókè ìlà hílo yóò ti gba inú ọ̀kan wa nítorí ẹ̀rú ọ̀mọ bà wá kó má ṣe pé aburú ṣẹlẹ̀ sí wọn kó má jẹ́ pé àwọn kan wọ́n ti jí wọn tán lọ àbí wọ́n tiẹ̀ ti jí wọn gbé torí kọ́ mọ̀ bàjá já sí pé ọ̀rọ̀ wọn padà di nǹkan àbànújẹ́ fún wa ẹnìkan wá ran àwọn ọmọ wa lọ́wọ́ ó jẹ́ kí wọ́n tètè padà délé tá a bá dúpẹ́ fún tá a mọ̀ bóyá látàrí ipa dúpẹ́ fún lónìí yìí báyìí yóò tún jẹ́ sábàbí tá a tún fi rẹ́lòmíì lọ́la tí ó tún bá wa ran àwọn ọmọ yìí lọ́wọ́ nígbà táwọn èèyàn náà bá ti gbọ́ wípé ẹnìkan ò ní ran àwọn ọmọ yìí lọ́wọ́ láti tètè rómi pọn àyàfi kí bàbá wọn kọ́ san lẹ́sàn eléyìí máa jẹ́ kí èèyàn ní ìyìn rere lẹ́nu àwọn èèyàn wọ́n mọ sọ̀rọ̀ èèyàn dáadáa bàbá wọn dáa téèyàn bá ran àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ yo na yan na lowo yo si atileyin fun yan yo si dupe fun yan bayi anabi Musa alayhi salam o de niba ta anabi Musa alayhi salam to de so da anabi Shuaib alayhi salam anabi Musa ko oro baba yi awon si so pe nse la won ni ki won pe anabi Musa wa alayhi salam nitori pe awon fe selesan lori omi eleyi to se popan fun awon omo awon ta awon omo fi tete dari dele okan ninu awon omo meteji oni ya abete stajer wo baba mi igba lo mo odo igba lo mo odo ko ye ki lo eleyi ko ya le wa ka wa ma wo ran titi ti o fi lo ko le wa eleyi o ye ka mu mole ni baba mi igba lo mo odo egba lo mo odo ti o ma sise gbowo oya e se pe mu leru egba lo mo odo ti o ma sise gbowo oya idi abajo ba mi a bi ni lere inna khayra man istajarta alqawi inna khayra man istajarta alqawi alamin to ni pe ni to lore ju to ye ke egba lo mo odo ti o ma sise gbowo oya o na le ni to ni agbara to si se fokata awon iwa meji nla yi mo ti sakiyesi re lara nabi Musa alayhi salam alagbara ni apata ti gbogbo olu si kuro loju ibi ta n ti pa mi ti won siti lo nikan da si bakana arakunrin yi eni to se fokata ni nitori pe awon olumo nipa tafsir won nigba ti awon omo yi ti won wa po anabi Musa alayhi salam ti won mori le ona le won nse ni anabi Musa alayhi salam lo ni ki awon omobirin yen ka won ma rin bo leyin ohun ku won ma rin so niwaju won amo ku won ma dari ohun ibi to ye ku won lori si ibi to ye ku won ti nani ologborogodo ku won o fi le ba ma ba ti se dele won eyin e ma dari mi lateyin subhanallah asi ti mo pe ni ti ma mu ni lo sibi ka lo ye ko wa nwaju eni ta mba mu lo on lo ye ko wa leyin anabi Musa ki lo de to fi se be nitori pe ni fokata ni eni won ni ko wa mu awon omo benin awon omo benin ewo omo gebin e si mo pe odokunrin ati odobirin ase to ni ma fe lati sise kise laarin isori mejeji bayi ko mo ba wa je pe ase to ni ora yi lokan nabi Musa alayhi salam ton ti pe ko iti da nabi ole eleta wa tin si atuse re saju ko di anabi Allah anabi Musa alayhi salam ole yin ni kan yo duro si nigba ti awon mo bi ni ba je pe iwaju ni won wa ti won rin lo ti ase to ni ma ya awon aworan kan ti anabi Musa lopolo nipa ikoyin si won ti fi wa di pe nkan mi la anabi Musa o tun ma ro bayi la awon mo bi ni yi nigba to se pe awon na ni la kai omo eni nla eni nla làwọn náà máa sábà jẹ àwọn ọmọ ànábì Allah tó lu atún wọn se tó ṣe wọn ní ẹni tó gbọ́n púpọ̀ jù láàrin àwùjọ ọmọnìyàn àwọn ọmọ wọn náà máa ń gbọ́n ni àwọn wá tàtàrà pé anábì Musa alayhi salam ó ní káwọn ọmọ rìn lẹ́yìn òun òun táwọn mú lọ síbi kan lòun wà wájú wọn kàn máa fi ọ̀rọ̀ ẹnu wọn darí òun ibi tó yẹ kó wọn gbà ibi tó ti yẹ kó wọn nà gbọrọ kí wọn máa darí òun báyìí wọ́n wá tàtàrà rẹ̀ mọ̀ pé ní fọkàntán ìrẹ̀lẹ́yìí yìí ṣe oníjàmbá èèyàn alágbára ni ẹni tó ṣe fọkàntán ni irú àwọn tó yẹ káwọn náà máa gbà sí àwọn ibi iṣẹ́ wa nù ẹni tó ṣe pé lágbára ó lè ṣiṣẹ́ dáadáa kìí ṣe ẹni tó ṣe pé yóò dẹnu iṣẹ́ yóò máa sùn yóò dẹnu lẹ̀ nígbà táwọn ẹni oníbàárà bá dé wọ́n bá pé ẹni tá a ní kó mójútó ṣẹ́ ó ti gbọ́ oorun ti gbé lọ kò mọ ibi tó wà mọ́ subhanallah ẹni tí a sì gbà sẹ́nu iṣẹ́ wa ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàntán ẹni tó ṣe pé nígbà tá a bá pè kó wá ṣàkáǹtì kò ní di iṣó inú ẹ̀ kò ní di iṣó eléyìí tó ṣe pé ó pòórá mátẹ́gùn lọ́wọ́ awa títí àrímá yọ̀wá sá lọ kí ló dé ìwọ tá a ní kó wọn máa sọ́ bí iṣẹ́ ìwọ tó ṣe pé ó yẹ kó jẹ́ ní fọkàntán tí wọn náà lọ yẹ kó jẹ́ kó ṣe jàǹbá lèpi ara ta ni ó tún kẹ̀kẹ́ ṣe tó bá kẹ̀kẹ́ jẹ́ kẹ́là kò yẹ kó rí bẹ́ẹ̀ anabi wa Musa alayhi salam ẹni fọkàntán ni ẹ̀yin náà tẹ̀ ń gbaṣẹ́ kò bá jẹ́sẹ̀ ìjọba kò bá sì jẹ́sẹ̀ aládàáni ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí pé nǹkan méjì ó pèsè yín lára kẹ́ ẹ tó gbé sabukẹ́ yín kema gbe kala lati pe en wase njo wa lagbara to fi moju to sei so si sei ni ase kara ke se mele ni o fi sisi ati oroju se o si jeni to se fokatan ke se to fe gbase lati lo jale ke se to fe gbase lati lo dabaru owo awon eni to ni se ke se to fe gbase lati je pe o ma fi owo kan o ma fi gbowo osu lodo eni to gbo si bi se o si ma fowo keji o fi ma gbowo abetele lodo awon eni ti ba n gbe se wa to ba ti je be ke se ru re lo e pon gba si bi se to ma n ke ni ko ma ke bi pe o wa se ori se ke si ma wo iru awon alaburu e dai ko ni so yi pe ohun lo mo pe to mi o je ko won ri se won lagbara be lo won se fokatan nje o ma wi ni pe Nigeria da awa se titi arise se iru re na lo ye ki Nigeria o ma gba sise Nigeria joba ati Nigeria taladani se iru re lo ye kon ma gba si bi se se bi ru yin po ta won ni le se ta ti gba si le se ta ti doju le se bole ti le se to ti ditan leyin igba to je ile ise to se pe o nbe ninu ile ise to gbegbo oroke nipa se tin se nipa oja tin ta ṣugbọn ase wa seyin bo awon eni ta fe sanu ta gba senu se ipe ka won ma tara re fun ma gba ti won ninu ti ile ise ba nje lere awon na ni o pada doju ile ise bole ile ise wa ditan leyin igba ti ile ise ti je ile ise to do garando won so ditan la haula wala quwwata illa billah tori pe aniyan ti opolopo fi n gbase ki saniyan to da aniyan wi pe awon lo jale ni ati owo tawon leto si ati tawon leto si awon ofe kokan wa won ni won ba denu se bayi anabi shuaib alayhi salam won wa so esan tawon fe san anabi musa alayhi salam o na ni pe awon fe Kanabi Musa ko si omo odo lodo awon boya fun odun mejo abi odun meje eleyi owu to ba lo ninu mejeji to ba ti joto n ba nlo awon fi okan ninu awon omo binin awon mejeji awon fi fun oniyawo awon fi okan ninu awon mejeji awon fi fun oniyawo yan ni ko wo ya re fun ise to ba si fa won lodun meje si mejo on na ni pokan ninu awon ma awon yi awon fi fun oni aya ah baba dada iyan dada on na ni annabi shuaib alayhi salam nitori ise ti annabi musa alayhi salam ti o se fun annabi shuaib ni se omo odo owo ya re on na ni pe awon fi odidi omo awon awon fi fun niyawo ah laarin igba yi e ri pe idanwo eleyi to lagbara ni ile yoje fun annabi musa alayhi salam won ti royin re saju ko to di pe baba lo won gba ni omo odo to won ma fun lowo oya to won fun lowo oya ni pari ise won royin re pelu po lagbara won si royin re pelu po jeni to se fokata lowo riri ti jokan ta won omo binin mejeji ri olu eleda wa ko je ka mi daada ko ma han lara ti wa na nitori pe eni to lu aba fe serere fun ko se digba ti aba ba gbe fun gba pepe ko to da male ni dada sugbe ni to lu o ba fe se dada fun ton ba ba gbe fun 100 odun awon aburu ataida re o na ni o ma leke o ni o ma han sawon ni to so nipa re olu eleda ma se ti wa be owo ojo kan ton ri annabi musa alayhi salam won ti fa awon dada yi yo fun e wa ri won ma wa leni dada nigba koko won ma wa leni re ni igba ti won koko ri wa ko tumo si pe a le ma je ni re lo be o odun meje abodun mejo yi si ojo kekere eni tan ba nba gbe fodun meje abi mejo orisirisi awon nkan la ri lodo re orisirisi wa ni o wu eleyi to se pe a le tatara re kan iroyin ta ti koko fun ka kan lagbara pe be ni ba ti se pe lalagbara lagbara ni ba ti se pe leni fokata ni fokata gidi ni o si se se ka to di jo sele ko je wi pe leyin odun meje mejo yi ka wa so pe ah asiyan mu asisi rose eni ape lalagbara ole gidi ni ole afajo ole buruku ole ju so lo kasi sọ pe eni a pe lẹni fọkata ah ijamba nu ijamba foriti bẹni bayi idanwo nla lele ije fa nabi musa alayhi salam yo ma gbele pẹlu anabi yi anabi shuaib alayhi salam yo ma gbe pẹlu awon omo re won si ja awon omo benin bawo wa lokunrin ti fe se o laarin yi ti o ni sise afi ko luwa ko tun se nabi musa alayhi salam eni to lu eleda wa tun tun se saaju ko to da nabi a gbo pa nabi musa o si o seti a gbo pa nabi musa alayhi salam o si o jamba rararara o jamba nabi musa wa soro kan lojo yi so da ka ma sasoyan eni a fe jo da nkan po so ti e iwo ton da po pelu re wo na wi ti e ko mo pe eyin le fun mi loro sanjohun e je kin so tinu mi loro fi ri bo ti se ri rara o won fun wa na ni ti e so so ti e na nabi musa wa so yi pe te ba ni e fe kin si omo odo lodo yin fun odun mejo tabi odun meje to o ti di okan ninu meji aje pe ayyam al ajalain qadait fala udwana alay wallahu ala ma naqulu wakeel anan musa alayhi salam o le yi yo ti mo ba lo ninu igba mejeji ta da ada odun meje tabi odun mejo eyi yo wu mo ba lo ninu igba mejeji ta da yi fala udwana alay ko gbodo si aye bawi lori mi o ko gbodo si bawi kan lori mi wi pe kilo de to ke meje lo fe lo o kuku se mejo e ti ri odun mejo o kere tun ba ni fi kakun subhanallah eleyi nigba ti awon musumi to ba ti da majamu won o gbodo yese ku lori majamu lópin ìgbà tó bá se pé májẹ̀mú ni tí kò tako ti allah tí ò sì tako ìlànà tó lu ẹlẹ́dàá wa gbé kalẹ̀ almuslimuna ala shurutihim báyìí ni anabi musa sọ kí ló mú wa lọ sí ti tàn yìí ẹlẹ́nìkan lè máa ìtumọ̀ ọ̀rọ̀ tí anabi musa sọ ń bí wípé ayyam al ajalain qadait fala udwana alay èyí yóò wọn bá lò nínú ìgbà méjèèjì dáadáa kò ní sí àyè báwí lórí mi o eléyìí túmọ̀ sí pé ọdùwán ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ ìbáwí yẹ́bọ́lúwa ti ṣe sọ wípé fẹ̀yìnì ń tẹ́ ọ̀ tí wọ́n bá juwọ́ ìjàsílẹ̀ tí wọ́n láwọn ọ̀jà mọ́ fẹ̀yìnì ń tẹ́ ọ̀ àbí tí wọ́n bá pa ìṣèké fèrítì tí wọ́n láwọn gba islam fẹ́lẹ̀ ọdùwán ilà alọ́gbọ́ọ̀lìmí a jẹ́ pé kò sí ìbáwí mọ́ o kò sí ìbáwí má tọ́ka sí fún wọn ìbáwí yóò sẹ́kù má lórí àwọn alábòsí ni àwọn kìí sa alábòsí má kò yẹ kó jẹ́ pé ẹ̀tùn á máa ṣèbáwí kan fún wọn àbí kó sì jẹ́ wípé ìtumọ̀ ọdúnwàn òun náà ní ìjà wípé fẹ́ iní ń tá a ò tí wọ́n bá ká ọwọ́ ọjà ro fẹ́ iní ń tá a ò tí wọ́n bá mú ìṣèké fèrí wọn wá sópin fẹ́lẹ̀ ọdùnwàna ilà alọ́gbọ́ọ̀lìmí ajẹ́pẹ́kọ̀tọ́ kí ẹ tún máa ja ẹnìkan lógun máa o bí ìbá sí àwọn alábòsí gẹ́bọ́lúwa ti ṣe sọ wípé fẹ́mẹ̀nà àtẹ́dà àlẹ́ìkùn fẹ́tẹ́dù àlẹ́ìhì bí mẹ́tìlẹ̀ màtẹ́dà àlẹ́ìkùn àti pé ẹnìkẹ́ni tó bá fi lè dojú ìjà kọ yín ẹ̀yin náà dojú ìjà kọ gẹ́gẹ́ bó ti ṣe dojú ìjà kọ yín ètò túmọ̀ sí pé ọdùnwàn ó lè wá pẹ̀lú ìtumọ̀ ìbáwí ó sì lè wá pẹ̀lú ìtumọ̀ ìjà eléyìí túmọ̀ sí wípé ọdùnwàn tí wọ́n pè ní mukọ́tálà ìmọ̀-bára-ẹni-jà wọ́n jẹ́ mufaala ní èdè lárúbáwá ó túmọ̀ sí wípé ntí wọ́n ṣe sí mi lèmi náà ṣe sí ọ wọ́n bá ní mọ̀lọ́rọ̀bà mọ̀lákàmà mọ̀kásọ́mà mọ̀ṣáájára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìbáyé wọn f
1: فلا عدوان الا على الظالمين
0: اجي بي وسياي باوي ما ايا في لوري اوان لابوس
1: فلا عدوان الا على الظالمين
0: كنيسي جما تا دوجو ركو نيكا
1: ايا في سي اوان لابوس
0: تي ابا وايا
1: وقاتلوهم حتى لا تكون فتنه
0: اما جاولوغون
1: تتي
0: تفدنا فتنه
1: tiwọn òfin ní jẹ́
0: ẹni tí ó sọ́ra rẹ̀ dókútà dìgbòlù
1: níwájú islam
0: àti níwájú àwọn mùsùlùmí
1: tiwọn ò ní jẹ́ kún rí ẹ̀sìn
0: allah ṣe
1: wọ́yẹ kú náà dínú lílá
0: ẹ máa jà wọ́n lógún
1: títí tí gbogbo ẹ̀sìn
0: tí ó fi di ti allah
1: ìyẹn ni pé títí tí islam
0: tí ó fi jẹ́ pọ̀ ló lékè ló borí
1: gbogbo nǹkan míì tí wọ́n bá ń ṣe lẹ́sìn
0: tó yàtọ̀ sí islam
1: tí ó fi jẹ́ nǹkan tá a borí
0: èyí tó ṣe pé islam
1: ó yí ìbò mọ́lẹ̀
0: gbọ́rọ́ngbọ́dọ́
1: fẹ̀yìn ní ń ta ọ́
0: tí wọ́n bá wá dẹ́kun
1: tí wọ́n bá dẹ́kun
0: ìgbégidínà yín
1: tí wọ́n bá dẹ́kun
0: jíjà yín lógún
1: àbí wọ́n dẹ́kun
0: ìṣekèfé rí wọn
1: àwọn náà di mùsùlùmí
0: fẹ́lẹ̀ àrùdọ́ wáyé ilá àlọ́wálìmí
1: kò sí ààyè báwí mọ́ ọ
0: àyàfi sí àwọn alábòsí
1: àbí kò sí ààyè
0: àti jà wọn ní lógun mọ́
1: ẹni tó kù tá a máa jà lógun
0: ẹni àwọn alábòsí
1: jọba wọ ayà yìí
0: a rí i pé allahu azza wa jal
1: ó pawá lásẹ̀ pé ká máa jagun
0: kìí ṣe nítorí pé
1: kákan máa ta ẹ̀jẹ̀ sílẹ̀
0: rárá
1: olú ẹlẹ́dàá wa
0: ó fi àfojúsùn méjì lélẹ̀
1: ipe ngba ti awon afojusun yi
0: ta ba wa si imuse
1: a fi owo omo ogun ba so
0: ogun yo rodo lo omo mi
1: ogun o wa sopin
0: ba
1: nkan alakoko
0: ninu awon afojusun yi
1: ona ni
0: hatta la takuna fitna
1: titi ti o fi ni si fitna ma
0: nítí a sì gbà lérò pẹ̀lú fìtínà
1: o náà ni
0: títí
1: tí ò fi ní sí ìṣẹ́bọ sí allahumma
0: tí ò fi ní sí ìṣekèfé rí má
1: nítorí pé
0: alislam olúwa fi ránṣẹ́
1: kó lè máa jẹ́sìn fún gbogbo àgbáńlá ayé
0: látara islam
1: a máa pe ìwọ
0: ẹlẹ́dàá wa tó dá wa
1: kò dá wa
0: nítorí ká lè bá àwálé ayé
1: ká wá mú ẹlẹ́dàá wa lọ́tà
0: ká má sin ẹlẹ́dàá wa tó dá wa
1: tó jẹ́ pé nǹkan míì tẹ́lẹ́dàá wa tún dá
0: gẹ́gẹ́ bó ṣe dá wa
1: làwọn ọmọ jọ́sìn fún
0: nítorí pé ìwọ náà lára
1: olúwa kúkú ṣe
0: onílàákàyè
1: báwo ni
0: ẹlẹ́dàá tó dá
1: òun nìkan
0: lọ́lẹ́tọ̀ sí pa máa sìn
1: torí pé ẹlẹ́dàá ò pé méjì
0: ẹlẹ́dàá rẹ̀ ẹyọkan
1: òun lọ́lẹ́tọ̀ sí pa máa sìn
0: ẹlẹ́dàá rẹ̀ ẹyọkan
1: òun náà ni allah
0: òun náà ló fi islam ránṣẹ́
1: wípé òun ni kẹ́ tatara rẹ̀ máa sìn ọ́n
0: òun ò fọwọ́ sí nǹkan míì lẹ́sìn
1: tó yàtọ̀ sí islam
0: báyàwó ọ̀gbẹ́lẹ̀ yìí rí
1: bẹ́ẹ̀ ló lu ẹlẹ́dàá wá wí
0: ó ní alyawma
1: akmaltu lakum dinakum
0: wa atmamtu alaykum ni'mati
1: wa raditu lakum al-islam dina
0: lónìí báyìí
1: mo ti pín ẹ̀sìn yín fún yín
0: mo sì pé ìdẹ̀ra mi léyìn lórí
1: mo sì yọnu sí islam fún yín lẹ́sìn
0: ìwọ náà
1: ó ti tatara eléyìí mà
0: wípé téèyàn bá ń se nǹkan míì
1: lẹ́sìn tó yàtọ̀ sí islam
0: a jẹ́ pẹ́sìn tó lu ọ̀ yọnu sí ní ṣe
1: kò wá yẹ
0: kéèyàn ó kú
1: lórí nǹkan míì tó yàtọ̀ sí islam yín
0: torí téèyàn bá fi lè gbà láti kú
1: lórí nǹkan míì tó yàtọ̀ sí islam
0: èèyàn ò sí ẹnì kankan bí ìbá sórí ara rẹ̀
1: nítorí pé níjọ́ táwọn èèyàn bá ń gbarí
0: lọ́la àgbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà
1: kí ló rò pé yóò jẹ́kùn tiẹ̀
0: ìgbà tó ṣe pé o gbélé ayé
1: o ò ṣe nǹkan tó lu wá fi pọ́ láṣẹ pé kò ṣe lẹ́sìn
0: nǹkan míì tó yàtọ̀ sí ló ń ṣe lẹ́sìn
1: ò ń ṣẹbọ́ sí allah
0: ò ń ṣa ìgbàgbọ́ sí ò ń ṣe kẹfẹ́rí
1: eléyìí ni nǹkan tó fi lé ayé rẹ ṣe
0: o se islam idi ni to fi je pa oluma ni pe islam lati ana titi to fi doni ati titi ti o fi dola gbogbo gba won ma logun re si wa leti egba islam ke le ba la esesin asin la ke le ba wa le janna islam ta ni ko gba ki se pe awa ta n pe o lo si dire la lanfani kan ta fe si latara pe ko gba aba fe tatara re ma kan koko owo kan lodo re rara wallahi ki se awa la fe tatara re sanfani kan bi pe nigba ti o ba gba islam a tatara re gba yi a gbeye wallahi ki se be iwo gan leni tan sanu iwo gan leni ti oro re to mumu laya wa bi pe ki won o di muslimi ko ma ba se gbe ki won o di muslimi ki o ma ba jo ko di muslimi ko ma ba wona o daju pe gbogbo ni kaluku wa ko seni to wu lati jiya ko seni to wu lati wona tori e ori eleda wa o pa won muslimi lase bi pe ko pe eni ti ki se muslimi lo si des islam to ba ti pe won lo si des islam to ba gbo taba gba awon na ti dabi awon muslimi ti won ba nbe awon na ti deni to leto tawon muslimi ni won si ti deni to se wi pe gbogbo nkan to je ojuse ti muslimi ti se tele awon na godo darapo ma ba won se eleyi o tumo si pe eni o de kan ateni to ba nbe eni kan oju eni kan lo afeni ti ba nberu Allahu ju oluwa ni inna akramakum indallahi atqakum lajaju eni apaleju ninu yin lodo Allah leni ti ba npaya Allah ju ninu Islam awa ki so pe iwo sese de ni wo gbogbo iyanju to ba gba gbogbo wahala to ba se o le to wa rara o le ju wa lo wallahi ko je pe ipaya Allah ti o ju ti wa lo isowo sesin ti e o daju ti wa lo ko si nto luwa ise ajulo re I ma fi fe ni to ba fe ni nigbati iwo ba ti wa gba islam baun iwo ti di anything se boluwa ti se fe ti wo ba so pe iwo gba islam awon ni ta pe sesin islam ta ni e wo islam won lawon wo islam won so fun pe e ma sanwo de e ma sanwo lu fun awa muslimi ka fi ba fin sile lori nte wa lori e a ki fi tipatipa mu ni gba islam e sanwo lu kẹyin kẹ ma wa lori be se wa e ma sesin te nse nitori pe ki se gbogbo yan na ni o wa aljanna inna ataljanna to lu ata awon eyan atanjanna na ni o ko be nla ti yan ba ti so pe ase wona lo wo nla ti se o wu wa ko ma sa se wona a fe ko sa se wa aljanna sugbon akole ti e inna ni owo to ba je be a je po ma sanwo de fun ijoba islam a fi ma daabo bo a fi ma wa isofun a o ni deju sile kaburo si o to ti pe se muslimi wo wo isidogba ninu islam won so pe o ni gba islam o si tun ni sawo de o wa duro ni duro wi pe ota wa lo je ati pe papa gan o ni je kari nkan kan se lawujo yun ti nkan kan ba sora re dokuta adigbolu to dina ki to dina ki ilosiwaju tan wa ko ma sese ko si tabi sugbon a gbe ko lona ni idi ijanu nti bijanu nitori pe iwo gba islam o si gba lati seku lori esin re ko tun ma sanwo de eleyi tun ma si wi pe o ti pe wa nija iwo so ipo iwo falafia wahala ni won fe eleyi ni o ye awon ta islam tawon fi ro pe muslimi pa muslimi pa yan muslimi pa yan sugbon muslimi fe gbe eni ti o ni je ki lo siwaju eleyi to luwa fe ko sele won fe gbe ko lona igba to se ko na ohun lo ti duro nduroja ohun ta di meyin ipe ija lo n fe ja ohun ofe alafia iwo na lara eni kan ba gboju agan si o to yo nkan ja si o to lo kubi ti o gbe gba kini wo ba se o le leda wa on fe ki awon muslimi
1: ti won ja ki won wa wo ogun bole nigbati awon eni ti won baja ta won ba ti ni ko si isebo mo ko si ise keferi mo awon ni di esin Allah lona mo ija ti wa sopin afotusun keji onna ni wa yakuna dinu lillah ki gbogbo esin ko di ti Allah itume eleyi onna ni ko je pe Islam lo bori te pe esin ko ni bori re ko je pe gbogbo nkan ni te ba se lesin to yato si Islam yo ma to Islam leyin ko si gbodo han bi Islam ti se han nitori pe al Islam on lesin Allah to lu ale dawa Allah to fowo si pe ko ma jesin fun wa ta ba tun wa aya yi a ri pe esin wa esin Islam o fi han wipe nigba ti oba ti si fitina ma ti oba ti si fitina ma ta si ri pe awon eni ti won jo ta esin Islam awon naa won sora won dokuta adigboluma fun ilosiwaju esin Islam won si ma di awon musulmi lona nibi ati resin si latari wipe won gba Islam looto sugbon won san aljizya owo ode fun ijoba esin Islam a o tun gbodo ba won jama o a o tun gbodo ba won jama idi ni lo fi je pe nigba ti won se ijoba esin Islam ki se gbogbo eyan lo di muslimi ko jo yo awon eni ti se muslimi na tun po gege bi awon yahudi atawon abogi bo pe awon na gbe abe ijoba esin Islam sugbon gba tan ti gba bi pe awon ma sanwo ode Islam fi won sile awon yahudi won po tan gbe al madina nibi ti ijoba esin Islam to se pe olu ijoba esin Islam wa won san owo ode won fi won sile lori esin won bakan na anabi sallallahu alaihi wasallam nigba ti abdilere nipa awon majusa wa awon to pe ina la won ma bo ti ijoba esin Islam doctor ka dodo won kini ka se fun won anabi ni sunna bihim sunnata ahli alkitab irun ko tan se pelu awon eni ti won je onitira ta ma gbowo ode lodo awon fi won le lori esin won ina ni ke se fa won na subhanallah labe ijoba esin Islam ijoba to je ijoba tin se ijoba lori esin eleyi to luwa fowo si fun al Islam won ni ko fi awon eni to n bo na sile nigba tan ko lati gba Islam ki won si ma sanwo ode fun ijoba esin Islam kini to tun ku to fi wa ro pe esin Islam o muyan on je yan pa lati ko je yan pa rara ko je yan pa iwo ni ko ma je ra re npa lati sora re dota esin Islam ti o fi wa dija ti o fi dija tori pe ti ijoba esin Islam so ni pe ma je wa npa ko ma ba dija ko ma ba je pe a doju ija kora wa ona to si se na ni nnu ko gba Islam abi ko ma gba Islam ko seku lori esin re ko ma sanwo ode fun ijoba esin Islam bakan na a ri pe esin wa esin Islam ninu aya yi o fi han wa wipe ti awon osebo awon keferi ta n baja to ba ti dekun a n sebo to dekun se keferi tawon naa gba Islam abi to ba si dekun a n dini lona lati se Islam a n ba awon musulumi a n ba awon aja ko won ma ba resin won se to ba ti dekun re ko to si wa o lati tun ja won logun ma ko to si wa lati tun ja won logun ma gẹ́gẹ́ olúwa ti sọ wípé fa inintahau fada udwana illa ala zalimi ti won ba mu ise keferi won wa sokun abi ti won wa wo fitina ti won se fun yin ti won di yin lona lati ses to wa wo re boso to wa wo re bole aje pe ko si ija toto si yin lati ba won jama awon alabosi lo kute ma baja bakan na aba waya yi a ri pe olu oleda wa fi han wa nibi to ti so pe fala udwana illa ala zalimi awon alabosi ko si tabi sugbon esin wa esin Islam o fi han wa pe irun talabosi ba n se si yin lai da ati
0: iwa buruku latari ijalabosi re iru ti ba nse si ni gangan o na ni keyin na ma se si nitori pe yin lo ma nje yin olo talabosi ba funle ma yin e funle ma talabosi ti ba hoju ma yin eyin na hoju ma talabosi to ba dena ma yin eyin na dena ma ti alabosi to ba dukuku laja tin dun si yin eyin na dun si talabosi ba gbe nkan aja bo won ba yin ja eyin na gbe nkan aja ke baja talabosi to ba n pa yin eyin na ma pa gbogbo eleyi ina ni o je ki won dekun abosi won o na ni o je ki won dekun baje won oluwa ni fala udwana illa ala zalimin o si aye bawi kan ti o tun seku ma ayafi bawi si awon alabosi eyi tumo si wipe abosi oda o iwa buruku ni iwa abosi eyan buruku ni alabosi abosi o na ni keyan je eni to se keferi si Allah ninu tumo abosi nu oluwa eleda wa ni wal kafiruna humu zalimu ati pe awon keferi awon ni awon alabosi ati pe awon keferi awon ni awon alabosi ide abajo ti keferi fi je alabosi o na ni po gbodo o gbojo faina o gba ina fojo eto ati wo eleda wa Allah eleyi ti se ka jose fun lo ni kan soso ka ma se fi nkan kan soro bu pelu re ninu jose o gbe eto yi kuro lodo Allah o lo gbe fun nkan tin sin leyin Allah nkan mi ton ba sin leyin Allah o n ko won le je ya ye yo wo le gbe nkan na si gbogbo bo ti le wu ki nkan won pataki to loju re o n se keferi si Allah tori pe ti o ba ti je Allah le yan sin keferi leyan o sebo leyan o wa gbe eto Allah o gbe iwo Allah ologbe felomi itoyato si Allah ki wa ni tuma wa gba ina fojo ki ni tuma wa gbojo faina obi eto enikan ologbe felomi o wa le salabusi ki ni ti tuma so yan da labusi ti ki ba se pe ko gbeto enikan ologbe felomi tori e wal kafiruna humu zalimun abusi onna ni ka fi nkan saye ti oto si bi ka mu fila ka fi debadi kako bata kako lori eleyi ni won pe labosi tori pe imasi gbogbo ni lakai on na ni pe ori ni filagbe ese ni bata wa ki lo wa mo ti o wa de fila ti esi badi to ko bata re lori eleyi ni won pe ni abosi awon labosi iwa buruku ni iwa abosi ese ri pe abosi sise ama han lara awon sisi ati awon awakan eleyi to se wipe iha re kopama bi ke no jadajo awon adajo won ma nsaba sabosi won ti rojo fun won si ti ri di oro won ti mo okodoro ta lojari won ti mo okodoro ta lojebi ninu awon eyan meji ti won ja nigba ti won ba wa adajo kaka kan gbe ri bi falebi ki won gbe are falari ki ija o le ba tan ifitina o le ba je pe ko si ma won wa gbe ari felebi won gbe bi falari nitori pe o se se ko je pe won ti ri won leyin won ti fi nkan kan sowo kuduru si won won wa huwa abosi lona to se pe ija oni tan fitina oni ko ni tan lawujo amaniya eleyi abosi ni won pe o abosi sise atuma ha laarin okunrin ati awon ayawo re papa julo eni to ba ti niji awo eyo kan lo ko je pe o fi sodo yawo kan ju yawo mi lo daada sise re opo lodo enikan ju enikan lo eleyi odo enikan lo ma nsun ke sodo elomi abosi ni wa pe leyin eleyi yo mu owa lojo ogbin dal qiyama leni ti egbe re kan dagun قال النبي صلى الله عليه وسلم من كانت له زوجتان فمال إلى إحداهما جاء يوم القيامة وأحد جنبيه مائل أني كان تباني يوم يجي فوادك بسودو كان جوكالو yo wa lojo gbengal qiyama leni ti egbe re ka dagun olu akosa anu wa ogbe ile aye egbe re odagun o ni stroke iba to wa tite lojo gbengal qiyama lo wa tite leni ti egbe re dagun olu akosa anu wa abo sisi atuma han lawo ni obi sawon ma re ba ti beru la bomo o wa je pe awon mo kan la ntoju a toju awon mo kan awon mo yawo kan la ntoju a toju awon mo yawo kan awon mo kan ile la ran lo sile eko a ran won kan lo sile eko eleyi abosi ni eni ko si ni sire e ko lo la lafia be lo ti se wa ninu hadithi an-nu'man ibn bashir radiyallahu anhuma an-nu'man yoni baba on o wa sodo anabi muhammad sallallahu alaihi wa sallam owa pe anabi jeri si ebun to bun ama re an-nu'man ogun legun eru anabi sallallahu alaihi wasallam evan jeri sebun yi mo bun ama mi an-nu'man anabi sallallahu alaihi wasallam ni aqul la waladika wa habta mithla hada se gogo awon ama re lo bun ni ro ebun yi oni rara anabi ni la tushhiduni ala al-jawr e ma pe mi jeri sabosi e ma pe mi jeri sabosi aha orite ibi ti obe ti buwa na lesen alabosi buruku ni o awon ma to se pe wa lo bi gbogbo won ti ma ma yowo to na lokan lori ti ba ma bo se pakati bawo lo ti se fe ro jojo jari to ba di lola gbendal qiyam abosi atuma wayi laarin oga sawon ma se laarin oluko sawon ma keko laarin afa ti nko ma nkiu atawon ma lekiu ati be be lo wona ma bi tun tin sabosi o si ma bi tun tin huwa ida ko se sita bi sugban balil insanu ala nafsihi basira ilu an yoro ri be eniyan oju re ki fo si emi re na ni yo ba na ni okunkun ki kun ko ninu omo manu ibi to ni kaluku wa ba kusi ko tun be se o iwa abosi ki se wa o iwa abosi ki se wa wo ton sakoso lori awon eyan ma fi abosi sakoso iwo to n dari awon eyan lagban bi kan ma fa abosi dari won iwo to se pe won ni ko samojuto awon kan ma fi abosi samojuto won iwo to n dari awon ara ile re ma fa abosi dari won ran ti pojo kan jo kan to ni kaluku wa to fowo peyin rojo ni waju eleda wa oba ri norode tin kan ko pa ma si
2: tori e wallahu bi ghafilin amma ta'malu eyin te se rere lai e tẹ̀síwájú pẹ̀lú rere yín o ẹyin tẹ̀sí dáadáa ẹlọ́dún oṣù yín o olúwa mọ gbogbo tẹ̀sí ẹyin tẹ̀sí sábúrú ẹyin tẹ̀sí ka ẹ jáwọ́ ń bẹ̀ o torí kò sí tẹ̀sí tó lù ọ̀mà torí di eléyìí kó wá tó di ọjọ́ tí ẹ sùn ní gbèjì tó lù ó ṣèdájọ́ fáwọn ẹ̀dá ẹ tètè jáwọ́ ń di àìdá kó lọ ẹlẹ́dàá kó dé kọ́ da fún aláyé kọ́ da fún alákìyàm kolo akufu ase kongere eta seta bisoribu kolo amafu ase dedere subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu
3: ilaha illa ant awon ibanileko yi e kan si wa ni masalasi ni yehuda ni fati ati kiwa state f omulamiru ijesa iwole ni ilori lagos bíkí ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa lẹ́nu 09096
4: Alhamdulillah rabbil alamin adupa fun olorun oba to tun se ni orun fun fojo lati ko gbeto tarabin gbadi bo roji lati ko sala o leto ere lori awon ofin ati idajo ninu sunna islam abi olorun oba ninu ami re ki o ti be se anikin daada fun awon oluko wa ni aye ndi ati ni ona alqur'ana
5: Allahumma amin
4: bẹẹsi ni a ń tọrọ lọdọ ọlọrun ọba ẹsọ tó pọ ní àwọn tó ń ṣe agbátẹrù ètò ìtúnṣe mọsálásí lórí ìhúdà àánú ọlọrun ọba kó má fi wọn sílẹ nígbà kankan eré tí èèyàn máa rí nínú ríra iṣẹ ọlọrun ọba lọwọ báyìí kí ọlọrun ọba má fi dùn wọn ní ayé bù àti ní gbàngàn ọjọ gbèǹde àlẹ́kìámà. Àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa kí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa. Àbẹ̀lẹ̀ ọba kó túbọ̀ ṣe ní ọ̀rùn fún wa láti máa fi àwọn ohun tí à ń gbọ́ yóò ṣe ìwàyè láti fi ṣe oríire ayé àti oríire ní ọjọ́ ìgbèrè àlẹ́kìámà.
3: Àmì
4: ẹ má jẹ́ kí a gbàgbé láti pàdé wa ní alẹ́ ọ̀la Sunday ní déédéé aago mẹ́sàn-án alẹ́ nígbà tí a máa pàdé ìtọ́jú láti ṣe bùkọ̀rọ̀ láì ṣàfi lórí àkọ́tì ètò tẹ́sí ẹ̀tọ̀nà tí ẹ̀rọ̀fìdẹ́sọ̀nà ṣe ìṣàfẹ́ náà rí àbẹ̀ọ́lá ọba kó túbọ̀ sọ wa ju àkókò náà lọ títí di alẹ́ ọ̀la ọ̀hún tí a ti máa pàdé inú ọmọ ẹ̀yà ayún ni pé ìwà òun dòkun ló ń dágbére pé máa ṣọlá wọn lọ nìkan.
6: لا إله إلا الله لا إله
7: أعوذ بالله من الشيطان الرجيم
8: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
9: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to la lafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokata ta o ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holy land iwo to ba lérongbà láti lọ sí Hajj ọdún 2027 Assembly Travels and Tours Limited ti ṣètò lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n Hajj visa flight ticket ilé ìtura tó súnmọ́ aramu pẹ́kípẹ́kí tó fini lọ́kọ̀balẹ̀ oúnjẹ àti gbàdígbà ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ àwọn ẹ̀bùn lọ́lọ́kọ̀ òjọ̀kan ziara lọ síbi àwọn àyè àmì àwọn àfáà tó dátọ́ ni wọ́n máa ṣe wá sí fún wa ní gbogbo ìgbà pábá ń bá rí ẹ̀ ó ní ti àǹfààní san díẹ̀ díẹ̀ Hajj 2027 bákan náà ni ẹ̀dínwó discount wà fẹ́ni tó bá tètè sanwó ó yẹ kàn sí iléeṣẹ́ Assembly Travels and Tours Limited ní Suit 337 Ikeja Plaza Mo Bolaji Bank Anthony Way, Ikeja Ipinle Eko, Hello Book Me Down, 08023032496, tàbí 07088852341, www.assemblytravels.com, lórí ìtàkùn àgbáyé, Assembly Travels and Tours Limited, your ultimate travel partner.
10: Ẹ bá máa ṣe.

0: ọ̀nà tí máa gbe gbà ni mo nílò àmọ̀ràn yín fún bí ìrìn àjò mi ṣe lọ ó ní agbára.
1: Mi ò fẹ́ fojú

bẹ́ẹ̀ náà ni ká pẹ̀dẹ̀ ká ṣètò ìròyìn iléeṣẹ́ bond fm 92.9 lónìí àwakọ́ elédùmarè ọba ló dirí ẹwà fákùkọ tiwa anámọ ọkùnrin yìí lòun nífẹ̀ẹ́ mi ìfẹ́ mi lọ́kùn ẹ̀ ó nú gbinlẹ̀ ó gbòòrò àmú èmi jẹ́ kó mọ̀ pé ìfẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ lásán ni mo ní sí ẹ ọmọkùnrin yóò fi mí sílẹ̀ bó bá wálé wa mi mọ bó ṣe padà mọ ibi tí mò ń gbé a wá a kí ìyá mi náà àpẹ̀lẹ́ o bàbá mi ìmọ̀rọ̀ àwọn yorùbá everybody na bàbá mi ẹ pẹ̀lẹ́ bàbá mi ẹ kú àtijọ́ ẹ ǹlẹ́ ṣe kíní a tún kíra a lọ àmọ́ ọmọkùnrin tèmi àti ẹ̀ nífẹ̀ẹ́ ara wa yìí kò pẹ́ kò jìnà ọ̀rọ̀ oyún wọ̀ ọ́ mo lóyún fún ó má jẹ́ dá o bóyún ṣe ti wọlé yìí jẹ́ ká tètè ṣe ìgbéyàwó pàápàá lásìkò tí mo lóyún yìí ọmọkùnrin yìí tún ń pè àmọ́ lẹ́ẹ̀kan tó pè mí mo sọ pé kò sí ohun tó jọ ó dá mo ti lóyún o má tún pè mí mọ́ lẹ́yìn ìpè eléyìí tí n bá ti fi sílẹ̀ rí i dájú wípé o ò pè mí mọ́ àríyá ò lópin àríyá is unlimited tó bá dago mọ́kànlá àbọ̀ a máa tẹ̀ síwájú.

0: everybody right back now. Enjoyment gala. Great connection. Happy advertisement. Hello, you did my to come on, lady.
1: Happy family life is
2: possible. While you are going to be young, you move on to move on to move on to move on to move on to move on to move on to move on to move on
3: àlàáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ èmi fúnra mi jai akọ́bí egun egun tó já sí aṣíwájú gbogbo egun ní ilẹ̀ yorùbá tí ò ní lẹ̀kẹ̀ lọ́rùn gbójú ń bẹ ọ̀fọ̀ ajára tọríkọ́ jọmọlẹ̀ ọ̀fọ̀ ìwóró àjìdò àsúká gbòǹgbò ọ̀fọ̀ ìdúnlẹ́yìn èmi gangan ló sọ wípé ètò ìgbéyàwó àtàtà ètò tó láàrin ni ẹ máa gbọ́ ètò yìí láti ẹnu irú mídé ọ̀làlérè olúmaitì yàyà ti bẹ́ sílẹ̀ yàyà ti
4: bẹ́ sílẹ̀. Wọ́n ní pọ́pítà òṣèré mọ́ ìrọ̀ pátá. Wọ́n lẹ́lẹ́ kọ́ ni òògùn mọ́ ìrọ̀lẹ́ ń fa. Mo sálásí òré bì kan. Ẹyẹ sọ̀sọ̀ fún sọ ọmọdé ti dé. Ìgbéyàwó àtàtà lórí bọ́ndẹ̀fẹ̀ ní gbogbo ọjọ́ àbámẹ́ta lábẹ́rẹ́ atọ́kùn ètò olúmídé ọ̀làlérè olúmaitì oníkẹ́ máa gbọ́.

ẹ̀yin tẹ bá ti ń gbọ́ ètò yìí bíi bóyá kí n sọ pé láti ọdún tó kọjá lọ arábìnrin kan wà tí mo dárúkọ bíi bóyá kí n sọ pé bíi oṣù bíi méjì arábìnrin káfí láti ìlú ìkòròdú ẹ̀yin tẹ bá gbọ́ káfí láti ìlú ìkòròdú tí mo dárúkọ obìnrin yìí rẹwà lóòótọ́ ṣùgbọ́n mo lérò pé àwọn obìnrin tó bá ti rẹwà ó máa ń fọkùnrin ṣàkọ ṣùgbọ́n láìpẹ́ yìí lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá lọ arákùnrin olúmídé tí mo dárúkọ àwọn ṣe ìgbà fọ́ọ̀mù kò tiẹ̀ tí pẹ̀ rárá wọ́n jẹ́ kó yé mi láàárọ̀ ọ̀sẹ̀ yìí wọ́n dẹ̀ send recharge card sí mi níwọ̀n bàtàgbára wọn ká mo dẹ̀ mọ́ lórí mo dúpẹ́ lọ́wọ́ wọn torí pé ẹni tó bá rí ni ó yẹ kí èèyàn dúpẹ́ lọ́wọ́ lásìkò yìí wọ́n jẹ́ kó yé mi wọ́n ní ọ̀rọ̀ àwọn méjèèjì ó ti yẹra wọn bó tiẹ̀ jẹ́ pé obìnrin ò pè mí ṣùgbọ́n wẹ́ bó ṣe wà ní league bẹ́ẹ̀ náà ló wà ń gbàjà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n tiẹ̀ pè wá wọ́n dẹ̀ jábọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ jábọ̀ fún wa tí wọ́n dẹ̀ ti gbéra wọn sílé gẹ́gẹ́ bí ọkọ̀ àti àbíèrè owó lọ́wọ́ wọn o tí wàá ń bí òun náà làwọn ń ṣe ibi tó bá kùn sí bọ́lọ́mọ bá ṣe ran yín inú ẹ̀ ṣe tìyín ká ní ìbéèrè kan wà tó ń jẹ́ ìròyìn lórí ẹ̀rọ ayélujára lánàá èmi àtàwọn ọ̀rẹ́ mi níbi tí a wà a jọ ń gba ọ̀rẹ́ yìí bí ẹni gbàgbá ọtí ni ìbéèrè ọ̀hún dẹ̀ rèé pé ká ní ìwọ ni ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí ọkọ kí ni wàá ṣe ná torí pé nǹkan bẹ nínú ìgbéyàwó ibi tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ni bí ìlú gangan ló kọ sẹ́lòmíì ká ní ìwọ ni sẹ́ẹ̀ kí ni wàá ṣe ìwọ àtìyàwó ẹ jọ ń gbé bí ọdún méje ẹ ti jọ fẹ́ra yín ẹ ti jọ ń gbé ẹ dẹ̀ ti bí ọmọ méjì fúnra yín ọmọ méjì ọkùnrin méjì ni o ṣùgbọ́n láàárín àsìkò yìí tí owó wà lọ́wọ́ ọkọ ọkàn establish ìyàwó ẹ̀ ó dá lókòwò àmọ́ kò sẹ́ni tí ò kí ń broke nàìjíríà náà ó broke àbí nàìjíríà ò gbàwé nàìjíríà náà yáwó ọkùnrin máa ń broke lọ́pọ̀lọpọ̀ obìnrin ò bá mọ̀ nígbà tó yá nǹkan lọ́kọ́ ikọ́ ifọkọ àṣé ilé tí wọ́n ń gbé fún bí ọdún márùn-ún tí ọkọ ń sanwó bọ̀ ìyàwó ló nílé ṣe ti gbọ́rọ̀ rí ọkọ ń sanwó fún bí ọdún márùn-ún àṣé ìyàwó tó fẹ́ tó bímọ fún òun ló nílé yẹn

ìfẹ́ tọmọkùnrin yìí ní sinmi lóòótọ́ ó gbọ́ràn ó jáwọ́ kò pe ọmọbìnrin yìí mọ́ ó ti wò pé tọ̀ má jẹ́ ń dà á láàmú jẹ́ ń fi sílẹ̀ àmọ́ ọmọkùnrin tá a jọ nífẹ̀ẹ́ ara wa yìí ṣàdédé ló yọwọ́ oyún ti wọ̀ ọ́ lóòótọ́ lẹ́yìn tóyún wọlé tán àwọn kùdìẹ̀kudiẹ kan fẹ́ ṣẹlẹ̀ mo ṣàwò pé ìfẹ́ làkọjá òfin ànírọ́sẹ̀ èkùrọ́ra alábàákú ẹ̀wà nígbà tọmọkùnrin yìí yọwọ́ ló bá ní ó dá o kémi máa lọ ná o kí n fóun láyè díẹ̀ àyè díẹ̀ kẹ̀ ìgbéyàwó ti wà ń wájú oyún ti wà níkùn àní kò ń ṣe lọ́wọ́ yìí fún mi láyè díẹ̀ mò ń wò ó pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló lè hápùn mo lọ mò ń pe ọmọkùnrin yìí kò gbé ìpè mi mo fún bí níbi ọjọ́ mélòó kan mo tún padà lọ síbẹ̀ ọjọ́ ti máa débẹ̀ mo bá òun àti ọmọbìnrin míì.

wọ́n rẹ̀ mí lẹ́kún títí. Ìfẹ́ mi ni o, mi ò lè jẹ́ o, mi ò lè mú o, mi ò ní gbà o, èmi ló yẹ kó fẹ́ o, èmi lọ. Story o. The man ti ṣèyàwó pẹ̀lú obìnrin mi, oyún wà nínú ẹ̀, oyún ń ga lọ, ó ń ga. Obìnrin á ṣáà lọ sílé ìwòsàn lọ ṣe antinanta bí àṣà àwọn olóyìnbó. Ó lọ sílé ìwòsàn lọ́jọ́ yìí, ló bá dókítà pàdé, dókítà bá sọ̀rọ̀, ó ṣe àyẹ̀wò. Ó ní, madam, ipò tẹ wà yìí o, bóun ṣe rí yín yìí o, ẹ mọ̀ bóbìnrin bá wà nínú oyún, ẹ ní ìbálòpọ̀ dáadáa, ibi ojú ilé ọmọ yẹn ó kéré o, ṣọkọ yín ò sí nlé ni, ṣó lọ rìn àjò ni, òun ṣáà ti gbọ́, ẹ̀wọ̀n á ṣe kí lorúkọ ẹ̀, ó ṣáà. Nígbà tọ́lọ́run máa gbéṣe ẹ̀ dé, ó ń bọ́ síta nílé ìwòsàn ló pàdé ọmọkùnrin tó lóun nífẹ̀ẹ́ sí, ìfẹ́ ẹ̀ gbòòrò lọ́kọ̀ òun, tóun sọ pé ìfẹ́ lásán lòun ṣáà ní sí, kò ń ṣe tọkọtìyàwó.

ọmọkùnrin náà ṣe sọ lélẹ̀ ó ná lọ́hún rínú òun kì í ṣe póhun ò nífẹ̀ẹ́ ìfẹ́ tí mo ní sí ẹ gan ni mo ṣe sọ pé kó o fún mi láyè ó ní tó o bá rántí mi ò sọ pé mi ò fẹ́ mo ní kó o fún mi láyè ni mo sọ ó ní ohun tó ṣẹlẹ̀ nǹkan tóun fi ṣe bẹ́ẹ̀ òun ò lè sọ fún ẹ nígbà yẹn ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé ègún kan wà nílé àwọn ègún yẹn dẹ̀ ni pé ìyàwó àkọ́fẹ́ àwọn kò ní pẹ́ kò ní jìnà táwọn bá ti fẹ́ yóò padà ọlọ́run á mu sọ́dọ̀ torí pé mo nífẹ̀ẹ́ mi ìfẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ òun ni mo fi ṣe nǹkan tí mo ṣe ìfẹ́ ẹ náà wà lọ́kàn mi ẹ má gbàgbé ọmọ obìnrin fúnra ara ẹni tó nífẹ̀ẹ́ sí ni tó nífẹ̀ẹ́ sí gidi gan wọ́n ní ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹ kú àtijọ́ ẹ ò bá ti sọ fún mi ẹ ò bá ti ṣe kinní kan a ó fi àjẹ mí a ò dẹ́ kí ṣe kinní kan ó dẹ́ dùn mí wọ́n ti bẹ̀rẹ̀ padà.

0: ni ki n foyun le ki n bi tologbe ni ba tu lo nko ejo kini ki n se bawo ni ki n se rin 0706316 1916 0706316 1916 tabi 08127044485 08127044485 Hello,
1: ma e ma je ko fe eni e mo ko ma fe eni e mo en to fe e no to wa lo de to ba su ya eni e ma tu sa lo
0: eh o so di to fi lo
1: mi so e pe
0: ibele mi eni to ni fe temi e wa ni ah oro ife ndagbara ko ko ma fe mu abi awon ni o ma fe mu ah ife a ma mu ni siwawu hello sa e ka le sa o
2: e ka
0: re mo lati lasa maja
2: demiru adamlari lasa maja so actually ma. So honestly the way le mino ba fala le ba insi so e ko to sele ni pe to ba je pe mi mentality africa iru biye ko ye ko pada si odo ma ti ko ni fe yen mo ma so bebe o ni di ko pada so do e ni to gba ninu hardship ni gba isoro
0: o so idi to hun fi lo fun o hun feran e o o love we gan ni o love wan tin tin ni
2: e jaji ma o ye ko gbo mu efun bi o mo ma bere baba na ko gbo mu efun iru e tun le gbara sele o tun wa another excuse
0: o tun lo
2: to ba bi mi wa ni position o birin e be eni to duro ti mi ninu inira
0: Soro.
2: Go
0: awon na ah eh ti ero ife ha ife hello e ka lesa e ka le ma yes ma oruko ya ti bi te tin pe wa ba gbohun yen soke that you should di ma
1: o bi rin ye olorun ko sa ni ko ti la ba la ka ite iwo ko rin ye ti o ba gba nigba to loyin fun so pe le omo bi ile ati somo ma gba waye to kiri
0: yes ma eti bi ife wo ko fe ni tohun ni fe hello e ka lesa e ka le ma yes sir
3: oruko kimi ni mo si de osanu si lati ibaragun
0: lati ibaragun yes sir
3: seri oro obirin yen obirin gan rara to ba won ni igba duro la mo re eni to gba e nigba koju to de ti ri pe iya ni kini to de gba e to de tun wa tun wa fe da o da bi pe yan fe da le niyan to be sori sinu soro mi to ba sori sinu soro mi ni ze ti wahala ba de mo lo fe gba ko ro da da o o de wa ju de jo de ni da so oro ti mi o ju be lo
0: ese o se oro ife bi adowo ni oro ife e ka ìwádìí o.
4: Ẹ pààyàn ìyá mi o.
0: Ẹ ra sà, orúkọ yóò àti tẹ ti ń pè wá sà.
4: Orúkọ tèmi ni Sàlámù láti ìlú Ibọ̀.
0: Lè ṣe o sà.
4: Ẹ rí ẹsẹ̀ nípa yẹn. Ó gbà ní dára pàtó nígbà ìṣòro yẹn. Ó yẹ kó dúró sí i. Tó bá dúró sí i, ìyẹn náà yóò mú ìwọ̀n.
0: Hello sir. Network ti o ti gbese won de. Hello e ko ajin o. E o o rebeti. Ah. Won ni le gba eh. Bo ti fe o ba wa se nu ile yen le dun ba yen sha.
3: Hello.
0: Hello sir.
3: A kale mo mi wa.
0: E kale sir era sir ko ataro sir.
3: E ku to ya so. Oruko mi ni alagba Ijowo lati Ikorodu.
0: E seun sir.
3: Ẹrí wọn ní tí èèyàn bá wà ní Sokoto tó bá wà ní Kàfàṣà á padà lọ jẹun bẹ̀. Òun lọ̀rọ̀ obìnrin yẹn ni omi ò dájọ́ o ìdẹ̀mí ìdẹ̀kùn òkú o. Nígbà tí èèyàn olójú ọkùnrin tó lè ṣe orúkọ tọkùnrin yẹn ṣe nígbà tó wà òun tó sọ pé wọ́n ní pé tó máa àkọ́kọ́ fẹ́ ìyàwó pé kó má bàa padà ẹ ṣé bó ti fẹ́ padà ó ti lọ ẹ kó lọ wá yọ ẹlòmíì.
0: Òun náà nífẹ̀ẹ́ ìfẹ́ tóun ní ló ṣe ṣe yẹn.
3: Tí ó bá padà lọ fẹ́ ọkùnrin yẹn, ìyá á jẹ́wé yá mọ́. Á jẹ́wé yá mọ́. Kíláṣẹ́ láti pé tó bá padà fẹ́ owó tó bá dúró káàdì kalẹ̀. Wọ́n ní tó bá kú wọ́n ní kó agbára ṣe sọ.
0: Kò tẹ̀rù ààrẹ
3: pa.
0: Ami ami e se o
3: sa
0: e sa e ka le sa e ka le ma e ti wa lori afefe o elo e ku ajiun
4: e ka le ma ku se na
0: yes sir
4: e ku ataro
0: ataro ni oruko ya ti bi te tin pe wa sa
4: oruko mi ni Sola lati ilu Ikobo.
0: Ikobo
4: bene yeri obere e alaimori atalai ni lakaye ni n ti ma rọ ọgbẹni ẹni pé tó bá nù ọ fẹ máa lọ kó jẹ kó máa lọ nítorí tó bá fi pààmù pé kó fóun dandan ó lè padà pa ẹni yẹn nítorí pé ìfẹ ni tíkẹ sì wà lọkọ ẹ tó kó rọra yọǹdẹ kó máa lọ ìyà tó wáyé wá jẹ kó padà lọ jẹ.
0: Oyún ẹ wà níkun ẹ òun ò fẹ kó yọ oyún.
4: Tó bá
0: ní ìfẹ́ sí kó kí oyún ṣe ṣùgbọ́n ìyá tó fẹ́
4: padà wá jẹ́ ẹ́ ó ti máa padà jẹ́ ẹ jẹ́ gẹ́gẹ́ sílẹ̀ ẹ̀ jẹ́ pé ọkùnrin.

ọ̀ṣẹ́ ni inú eléyìí tá a wà yìí. Wọ́n ní o gbàgbé lọ́ọ̀fù o, ẹni tó dúró tì ẹ́ nígbà ṣòro ni kò tẹ̀lé. Èfi ọ̀bẹ gún ìfẹ́ yẹn kíákíá pàápàá.

0: ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun náà ni à ń kí o akíbalẹ̀ ìlú òkè odò náà àwọn náà ń gbọ́ ètò yẹn chief sọ́lì o babátúndé dàda akinlabi one. lágbára ọlọ́run ọba tó bá tún di aago mẹ́rin ìdájí a máa kíra wa kú ojúmọ́. kábíyèsí náà ń gbọ́ wá o àwùṣẹ onígbòǹgbò ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsà orun ayọ̀sà. lágbára ọlọ́run ọba gbogbo wa bá a ṣe fẹ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ báyà òní tójú orun dójú kú o ibùsùn wa òní dìbòjì láṣẹ elédùnmarè. a ò ní rógun gbàmígbàmí lọ́gànjọ́ òru lágbára ọlọ́run ọba.
1: tó wà pàṣẹ oúnjẹ tó yà pa fáwọn tó wà hungry fagbára kagbára fáwọn tó wà lazy shine light on me so the world can see the glory bá mi wá pay the.
0: lágbára ọlọ́run ọba oṣù ìyásàn wá o ọlọ́run á tan ìmọ́lẹ̀ sí gbogbo ibi tó bá ṣòkùn láyé ẹnì kọ̀ọ̀kan wa.
1: stress is not for me.
0: olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lorúkọ tèmi ó dàárọ̀ sá ó dàárọ̀ mà ọ̀kọ̀ọ̀kan la ó sùn ọ̀kọ̀ọ̀kan la ó jí orun ayọ̀ o.
2: my place to Nigeria my country to be faithful loyal and honest.